nice gbogbo ẹni tó ń gbọ́ mi o Oluwa ni nfinu findo gbadua fun gbogbo awon alabi amoni a gbodo gboju ariwo ayo lo ninu ile re ni osu elekewa Olorun oba ngbo emi omo bi to wa omode lo ngbo mi agba lo ngbo mi eyin mama eyin baba emu awon omo yin dani oye wa joko egbere di oyin sibi to ba gaju yin lo tabi ke kunle e to ba wu yin ninu mejeji e gbo mi o ipe buku tiki je ki abi amoduro ma so enikan ni woli ikile nso yen won ran mi si yin la ro kutukutu lati osu baba bayi lo osu ke wayi ipe ti eje ki abi amoran ti mu aso loruko jesu christi mo so le kan na ipe yin o ni dun fun loruko jesu e gbadua emi a ma so ni osu baba ba ẹrù burúkú tí a bí amọ kì í túwò òkú ọmọ ló ń jẹ bẹẹ gbogbo létẹ bá ti ń sàmì ní kùtùwàì òní lọjọ kìíní mọ ń sọ tẹlẹ ni ẹrù burúkú tí a bí amọ kì í túwò lórúkọ bàbá tó máa ti tẹmí mímọ wọn mọ ní gbé ká ọmọlé lórúkọ jésù ìwọ àtọmọ ẹ fara yín dání ẹ máa ṣe àmì ẹ máa ṣe àmì ní gbogbo bí ẹ bá wà gbogbo ẹyin tẹ ń gbọ mi lórí facebook ẹ máa ṣe àmì agbára tí mo darí òbí lọ sí ibojì ní ìkóríta àti jẹun ọmọ àmọ dúró lónìí lórúkọ bàbá tó máa ti tẹmí mímọ ẹsẹ àmínú lé agbára yẹn wọlé inú ayé yín in the name of jesus ẹdúró gbogbo ẹyin ọmọ ọlọrun tẹ ń ṣe àmì agbára tó fẹ kó sunkún alẹ lórí àwọn ọmọ má jẹmu tó fẹ kó sunkún alẹ òní ni wá oṣù bàbá balasi wánú ẹ bolúwọ ṣe ń bẹ tí ẹmí ẹ ń bẹ láàyè mo ní agbára burúkú yẹn lórúkọ jésù agbára yẹn ò ní ṣiṣẹ fún wọn kò ní ṣiṣẹ lórí àtọmọ in the name of jesus ẹ máa ti àmì bí ẹ bá wà bíbélì ní bí jésù olùgbàlà mi ṣe kígbe pé ó parí kí lọ ṣẹlẹ aṣọ ìkèlé tẹńpìlì fàya ni ẹni tó di ẹrù ẹkúnlẹ fún ọ ẹni tó di ẹrù òṣèlẹ fún ọ ẹni tó di ẹrù wípé láàárẹ lórí ọmọ pòun ojì ọjà sásán ni èmi sọrọ lónìí ọjọ kìíní oṣù ọba bàbá oṣù kẹwàá lórúkọ bàbá mo ní kí ilé ọgbọ mo ní kí ayé ọgbọ kí èmi àwọn wòlíì ọgbọ látòní lo ẹni bẹẹ irú ẹrù bẹẹ àtẹni tó dì àtẹlẹrù ẹmí mímọ jẹ kí ilé ògbé wọn mi in the name of jesus àsọ̀nsí àmì tí wọ́n ń gbọ́ lọ́wọ́ òkè wa gbọ́ eléyìí oṣù bàbá bò ní lọ́jọ́ kìíní sá ẹni tó ń gbé lórí ilẹ̀ tó ń jẹun lórí ilẹ̀ tó ń wo aṣọ lórí ilẹ̀ tó ń gba afẹ́fẹ́ tó ń jáde ní afẹ́fẹ́ igi tí ń gbà sára lórí ilẹ̀ ṣùgbọ́n tó ń wí pé ò ní bá wọn rí ọjọ́ ayọ̀ ọmọ tó ń kígbe pé òun ò ní jí orájọ́ ìgbédìde àwọn ọmọ rẹ̀ wa gbọ́ ohun tí ẹni sọ fúnru ẹni bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ mo pa lọ́sẹ̀ mo ní kílẹ̀ ò gbé mi mo bálẹ̀ wíjọ ni bí olúwọ́ ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi tí ń bá ti kú ònú stúdíò ní ìsìn láàárọ̀ yìí gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ ó di gospel lágbára ọlọ́run ẹnìkan níṣẹ́ ẹ̀ ní wá sórí facebook no mi wá sórí youtube mi ò wá sórí facebook láàárọ̀ yìí ó di 12 aago méjìlá ọ̀sán gangan lágbára ẹni tó láyé àtọ̀run kinní kan sì ń bẹ tí màá ṣe fún gbogbo àwọn tí màá pàdé ní gospel kì í ṣe first wa o gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi láti ìyànà pàjá ni ó ti wọ command ẹ wá lẹ fẹ́ sọ̀kalẹ̀ ní gospel camp ibẹ̀ ni wòlíì ọ̀dẹ́kùnlé ó ti pàdé o láàjọ pàdé jésù ní aago méjìlá ọ̀sán gangan ìgbà tí ó bá fi di 2 outbreak ẹyin méjì méjì pẹ̀lú ọ̀sán mẹ́ta mẹ́ta láàfin ṣíde oṣù òmìnira láwàáyí ó di dandan kíṣẹ́ èrè ọ̀sán ó di dandan káyè èrè ọ̀sán o gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yin náà gbà wẹ̀ lónìí o ọjọ́ òmìnira ni ó màmá mú ọmọ ẹ̀ dání bàbá ẹ̀ mú ọmọ yín dání bí ìyàwó àtọkọ bá lè so wọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ dáa jù lọ́jọ́ ayọ̀ àwọn ọmọ rẹ lọ́jọ́ ìgbédìde àwọn ọmọ rẹ

0: ara sírẹ́ẹ̀tì láì ní rọsẹ̀ adéyẹmí rè é wọn ni ọmọ lọ sí kùjé òjì lẹ́yìn ìgbà tó kúnlẹ̀ owó ọmọ jẹbi pẹ̀lú ẹ̀sùn tẹ́ fi kan yìí wọn ní gbogbo ẹ̀ sáà lọ sírẹ́ẹ̀tì sí ọgbà ẹ̀wọ̀n ní kùjé.
1: mo fẹ́ fi pamọ́ yìí tó wáyé mọ̀ bàkà. Níwájú mi ní àyín ni wọ́n ti ní ẹ fojú sọ́nà o àwọn ìpolongo tó jẹ́ pé sìgìdì àgbélẹ̀rọ èèbó ai òun ni yóò mọ polongo àpábí ò lọ sọ bẹ́ẹ̀ fún ọmọ nàìjíríà.
0: ọjọ́ keje oṣù kejìlá náà náà mà dájọ́ ẹjọ́ ta náà ni ẹjọ́ àwọn tó yẹ pé wọ́n náà fẹ́ dìtẹ̀gbàjọba.
1: Tí n bá tí ààrẹ tinubu tó bèèrè pàdánù làbújá fcc ni o tó tó pàdánù ìpínlẹ̀ rivers ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò mí ń kọ̀wé fipò lẹ̀ wíkẹ́ lórí bẹ́ẹ̀.
0: ẹgbẹ́ òṣèlú adc ní ìpínlẹ̀ borno wọn kojú oró inú òun ò dùn rárá sí bá ṣe fi kélé òfin gbé àwọn ọ̀dọ́ langba márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tó sọ pé wọ́n wọ t-shirt wọ́n wọṣọ aṣọ alálẹ̀ mọ́ra wọn tán wọ̀ tán wá kọ́ ọkọ̀ tán fi kọ́ tán tako.
1: alápá bí àgbélébù àwọn àṣọbẹ ọjọ alápá bí àgbélébù. ẹ wo ààrẹ tinubu gbọdọ lọ o a sì sọrọ lọwọ lórí ẹ dino mi láyè lọ sọ bẹẹ.
0: ilé-ẹjọ́ wọn dànù wọn fàyà pàràrà náà fàyà o ẹjọ́ eléyìí tí wọ́n pè tako ẹgbẹ́ òṣèlú prp àti donald duke àti àjọ elétò òdìbò ilé-ẹjọ́ fàyà dànù pé kí ní ṣe yìí náà wá kàn lásìkò yìí.
1: ẹ jẹ́ kí ọ̀rọ̀ náà kò yéru wa pátápátá pòrègèdè torí pé àṣọrọ̀ yan ọ̀rọ̀ pa bá ń lẹ̀ alùgù sí o ṣé ẹ rí wike tẹ́ ẹ̀ ń ṣubú òun ààrẹ tinubu nìkan ló tì lẹ́yìn ṣé ẹ rí wike kò tí ajá ẹgbẹ́ apc lẹ́yìn o òṣìṣẹ́ ọmọlẹ̀ ń lọ sọ bẹ́ẹ̀.
0: bákan náà lórí ọ̀rọ̀ ọmọ wike o ọmọọṣẹ́ ó ní mílíọ̀nù 2,201,000 dọ́là lórí ọ̀rọ̀ títí ilẹ̀ onírọ́nà pa ọ́nà fọ́ọ̀jì ẹ̀ ni òun ọ̀mọ́ ń pa rẹ̀ o.
1: ṣe é ráwọn márùn tá a fo pẹ́ńpẹ́ ọba gbéhùn nítorí ọ̀rọ̀ pé tinubu gbọ́dọ̀ lọkọ̀ gbọ́dọ̀ lọ tí a ní wọ aṣọ alápá àgbélébù tíṣẹ́ẹ̀tì ó ń dìtà àfi fún pẹ́ńpẹ́ ọba gbéhùn ó ní dì á ṣàlàyé fún yín àwọn ọlọ́pàá lọ sọ bẹ́ẹ̀.
0: àwọn òṣìṣẹ́ ọba lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n mọ̀ sọ pé lórí ọ̀rọ̀ owó epo tó wọ́n gangan yìí àwọn ogun léyànṣẹ lódì tí ó lágbára.
1: ó yẹ káyọ̀ tẹ̀sẹ̀ tán o níbi lónìí torí ààrẹ ọba gbogbo olùsọ̀rọ̀ láago méje àárọ̀ yìí.
0: láago méje àárọ̀
1: yìí. kò ní kọjá aago méje káyọ̀ tẹ̀sẹ̀ káyọ̀ tẹ̀sẹ̀ kẹrù wa
0: pàápàá. tó bá rí bẹ́ẹ̀ eléyìí àti mi tó bá tún jẹ látún gbé wa àbókù lọ́dọ̀ rẹ̀ bẹ̀.
1: a lè fi hàn náà lẹ́yìn ká lọ sójú ọjà láì fàṣíkò
0: sọ. abọ́lájí kọ́símù ló kọ tèmi màjàlámọ̀ kódégá bí ṣe wà lónìí rírà bájì ó máa lẹ́ tikẹ́ tikẹ́ tikẹ́.
1: olúwàbùkọlá adédàpọ̀ ń lọ́kọ tèmi ọwọ́ ọmọdé yín káfàtà.

0: ilẹ̀ àwọn ẹbí ọlátúnjà àti abiola ti kéde ètò òsìnkú aya wa mama wa ẹ̀gbọ́n wa madam cecilia olúfúnmi lọ́lá aya abiola tí ó bẹ̀rẹ̀ ní thursday 1st October 2026 aago mẹ́wàá òwúrọ̀ lágbé ara mama ní pearl mortuary àkúrẹ́ wọ́sílẹ̀ rẹ̀ old nipa life street ajipowo odo road àkúrẹ́ aago mẹ́rin ìrọ̀lẹ́ ní wake up níbẹ̀ friday 2nd october funeral service at the same venue by 8 a.m. lẹ́yìn ìsìn àtìsìnkú láyẹyẹ ìtọ́jú àwọn àlejò àtijọ́ ọlọ́mọ ní st thomas's event center odo road lákùrẹ́ ọ̀pọ̀ ọmọ ẹbí ará ọ̀rẹ́ ló ń ṣèyíde màmá ó dòwúrọ̀ oyeyẹ ọmọ máa sinmi láyẹ olùgbàlà ẹlẹ́dà rẹ ǹjẹ́ olóyè gíga felix akia sàṣẹ́rẹ́ ìlú àtọ́sìndàn rẹ̀ aláṣẹ sofaco worldwide ló ní ká kéde lórúkọ gbogbo ẹbí.
1: Àwọn agbárí agbáyì wọ́n ṣe agbárí àpàkọ́ wọ́n ní pé ẹ wò ó ẹni tí ọba parọ́ ni ó sọ pé ẹlẹ́rìí ń bẹ lọ́rùn bákan náà tó fi kún wípé ẹ wò ó àìtílé ẹjọ́ bọ̀ káṣọ rẹ.
2: Bẹ́ẹ̀ náà ni Yorùbá wò sùnsùnsùn wọ́n pé bílù òdùn bọ́ọ̀dẹ òdùn bí ìgbẹ́ báyìí ní ìlú rí wọ́n ní kò sọmọ tálíkà kan tó lóun
1: bóde bóde ọba sí dùn kò sọmọ tálíkà tí ó rò dé ẹ lọ rí ẹgbẹ́ mu torí kò sáàyè ọ̀fẹ́
2: torí ẹ̀ nǹkan olùkú wá sí bọ́dọ̀ fọwọ́ bí ọwọ́ gbé.
1: ọ̀rọ̀ ìṣẹ́jẹ́ mu látọ̀dọ̀ tèmi ní lóní pápá láti inú ìwé ìròyìn daily post náà mo ti náwó gan o ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn tó pé tọ́ni pé fẹ́ẹ̀kì ni o ń gbàgbà dúpọ̀ olùdarí director general fún ojúkò kan tó jẹ́ pé ó ní titi iléeṣẹ́ ààrẹ ni pfipc ọmọọba adéníyí adéyẹmí òun náà ni wọ́n ti gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n kújẹ́ o wọ́n ní kó rírẹ́ lọ́ọ́ fa po dáadáa kó kújẹkújẹ síbẹ̀ dáadáa bó ti tó àti bó ti ṣe yẹ kó tó lè ní kó wọ́n dá padà o ilé-ẹjọ́ gíga kan tó fi kalẹ̀ sílùú Àbújá náà ló mọ̀ gbégbèsè akin bẹ́ẹ̀ ẹ wo inú ọ̀rọ̀ tán sọ wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ní orúkọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ná fi ẹ̀sùn bí oríṣiríṣi bíi mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tán lọ ńlọ tínrín mọ́ Adéyẹmí tán lọ mọ lọ́rùn ẹsẹ̀ o wọ́n ní pé ó yíwé fọ́jìrìnù impersonation ní tí ọ̀jẹ́ ó pera rẹ̀ ó ń fora rẹ̀ pé ó kọ ẹlòmíì ó impersonate ẹni ẹlẹ́ni iléeṣẹ́ ọlọ́pàá gbogbo tán kójọ lé lórí yìí ọlágbára pọ̀ wọ́n ní ṣe rí ẹ̀sùn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ yìí kò sí ètò lè bọ́m̀bẹ̀ àmọ́ Adéyẹmí wọ́n ní oṣù kọkànlá ọdún eléyìí tó kọjá lọ òun náà ná fi ẹ̀sùn kan o pẹ̀lú ìgbésẹ̀ pẹ̀lú àwọn méjì kan wọ́n láwọn méjèèjì ọ̀hún wọ́n ti júbẹ̀ oró tí wọ́n ti fẹsẹ̀ fẹ́ ìfẹ́ àfẹ́wé wọ́n ní pé ẹ wo ìgbé àfẹ́ wọ́n ní pé ẹ wo wọ́n náà sì ń wá àwọn méjèèjì báyìí wọ́n èrí wọn o wọ́n ní àmọ́ Adéyẹmí tiẹ̀ nígbà tí ọmọ sọ̀rọ̀ ń lé ẹjọ́ ó ní ẹ wo lóun ọ̀jẹ̀bí gbogbo ẹ̀sùn méjèèjọ́ tó ẹ fi kan wọn ní kínní ọ̀jẹ̀bí ó lẹ́nu ọ̀rọ̀ adájọ́ onígbà tí agbẹjọ́rò rẹ̀ tí ọmọ bẹ̀bẹ̀ ó ní ilé ẹjọ́ ẹ bóun ṣe dáadáa ta lágbẹjọ́rò rẹ̀ Rotimi Oyedepo San ni o ó ní lóòótọ́ àtòdodo ó ní olúkúlùkù mi ìyẹn oníbàárà ọ̀hún nu ó ní ó ti pòun ọ̀jẹ̀bí ẹjọ́ yìí ẹ bóun fojú sùúrù àtọ́jú lámẹ̀ tọ́kọ́ ẹ fi wo ọ̀rọ̀ náà dáadáa adájọ́ ní kínni ẹ máa gbé lọ kújẹ́ wáyí ńgbọ̀ bá dé kújẹ́ kó lọ kújẹ́ sí kùjẹ́ ọ̀jẹ̀bí
2: àwọn ọmọ ìwé ìròyìn daily post ni ìròyìn ẹlẹ́yìn tó tọ́ wa lọ́wọ́ níbi tí ẹni tó jẹ́ ààrẹ ilé asòfin àkọ́kọ́ Godswill Akpabio tó ti fi tún àwọn orílẹ̀-èdè Nàìjíríà létí wípé pánṣẹ́ ò fura pánṣẹ́ jáná o
1: ajá ò fura
2: ajá dín o
1: kólé ọ̀bá fura
2: ó ló ṣeé ṣe kólé òkú lọ o ó ní kálukú ọmọ Nàìjíríà ọmọ́sùn àṣù píye gbogbo fóònù tí kálukú gbé dání kálukú mọ ranjúmọ dáadáa kí wọn máa wò ó wọn ní àwọn polongo àdàdìmọdì àṣàṣẹmọsì ó ṣeéṣe kó gborí afẹfẹ kankan kan fún polongo òbò bí bó ṣe ń sún mọlẹ yìí ààrẹ ilé asòfin àkọkọ ọhún ní kò sí ìbò kankan tí wọn fẹẹ dùn lédè nàìjíríà tọwọ ayẹ pé a fẹẹ ṣètùtù ìbò ká máa fi ẹ̀mí àti ara ọmọ nàìjíríà ṣètùtù ìbò ó ní kò yẹ kí ìbò kankan rí bẹ́ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ wájú ilé asòfin Akpabio sọ pé kò sí ìmókè ìbò kankan tá a gbọ́dọ̀ jó pé amókè lè tọ́ wa pọ̀ mọ́ orílẹ̀-èdè nàìjíríà tàbí orílẹ̀-èdè gangan lára ó ní kóhun tó sọ o ó ló ṣeé ṣe kí ìfagagbága kó gbóná janjanjan ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn méjèèjì tó wà nínú ẹ̀ nǹkan kan àwọn olóṣèlú gbogbo ọ̀rọ̀ ẹnu wọn gbóná ó ní ṣùgbọ́n orílẹ̀-èdè gbọ́dọ̀ gbiná ìṣọ̀kan gbọ́dọ̀ wà lórílẹ̀-èdè àwọn èèyàn tí wọn fẹ dupò wọn gbọdọ ó ṣe yẹ kóhun wọn ṣọkan o pé ẹ á ṣe báyìí apá ọtún làwọ lọ apá òsì làwọ lọ ó ní síbẹsíbẹ gbogbo ẹ kí ìjáwáfá kó lè wọ ètò òṣèlú ni ó ní kí gbogbo àwọn tí wọn pera wọn lólùdíje kí wọn ṣàlàyé lónìkìnnì wọn lẹyọ kọọkan ní kíkún fọfọfọ àwọn ìbéèrè tí wọn bá taari sí wọn bó ti wù kó lówúra tàbí kó le tó ó ní wọn gbọdọ dáhùn o ó nítorí wípé lórí òmìnira orílẹ̀-èdè nàìjíríà kò sẹ́nì kankan tí a gbọ́dọ̀ fi ìwà apá ìbẹ̀rùbojo àti ẹ̀sùn èké àbí ká máa tan onírúurú ìròyìn tí ò da kálẹ̀ pẹ̀lú èròjà àti rí pé a pa ẹnìkan lára ó ní kò sì sí bí a bá sọ pé iye báyìí la fẹ́ ṣe ọ̀rọ̀ ọ̀bò tó yẹ kó gbẹ̀mí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ní kò sí ìṣẹ́gun kankan tó gbọdọ̀ pa ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó nítorí náà òun wá ń kéde òun sì sọ fún orílẹ̀-èdè nàìjíríà wípé kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n máa kíyèsára lórí ayélujára o torí ìpolongo àsàsìmọ̀sì tí ó ṣeé ṣe kó gba orí ayélujára kankan.
1: Ṣé tó kó ń tẹ̀wájú o lọ́dọ̀ tèmi náà jẹ́ ìnáwó gan o ọgbẹ́nu tán yányán ilé ẹjọ́ mọ̀ ti da ọjọ́ keje oṣù kejìlá ọdún eléyìí tá a wà nú ẹ̀ yìí kán lè fi gbà bóyá kán fi lè fi gbédájọ́ kalẹ̀ bóyá àwọn ọgbà ẹ̀rí máa jẹ́ mi ìṣó tíjọba àpapọ̀ fẹ́ẹ́ fi kalẹ̀ níwájú ilé ẹjọ́ o adájọ́ joyce abdulmalik tiléẹjọ́ gíga nílùú àbújá òun náà ló mọ̀ dájọ́ ọjọ́ náà ló ní pé ọjọ́ keje oṣù kejìlá náà ni àwọn ọmọ bóyá àwọn ọgbà wọlé àbáwọn onígbà onínú rẹ̀ rí máa jẹ́ mi ìṣó tíjọba àpapọ̀ fẹ́ẹ́ gbé kalẹ̀ o wọn ni pé ògbésẹ̀ eléyìí tí wọ́n gbé òun náà ni pé àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn tí wọ́n fẹ́ dìtẹ̀gbàjọba tó jẹ́ pé ìdìtẹ̀gbàjọba wọn ọ̀hún òun náà ló fi ìlú lògbòlògbò ní ìgbà náà iyùn tó sì jẹ́ wípé iye agbẹjọ́rò olórí ní agbọnititi àwọn agbẹjọ́rò fúnjọba àpapọ̀ lórílẹ̀-èdè nàìjíríà ní ọjọ́ kejìléní ogún oṣù kẹrin ọdún tá a wà nú ẹ̀ yìí òun náà ni wọ́n mọ̀ gbé àwọn mẹ́fà tí wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ fún ẹ̀sùn mẹ́tàlá ọ̀tọ̀ọ̀tọ̀ tán fi kàn wọ́n o ẹ̀sùn tán fi kàn wọ́n náà ni wípé wọ́n fẹ́ dìtẹ̀gbàjọba ẹ wo nọ́mbà tán kọ sára fáìlì tán gbé lọ ilé ẹjọ́ ọ́ pọ̀ sàgìlà ẹ má jẹ́ nǹkan torí àkókò ṣé ẹ wá rí ẹni tó jẹ́ olùdarí fún agbọ́nititi ẹ̀ka ìdájọ́ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà rotimi oyedepo san òun náà lọ́mọ̀sọ ó ní gbogbo ògbésẹ̀ eléyìí tí àwọn tá a wí yìí gbé òun náà lódì pátápátá sí òfin orílẹ̀-èdè nàìjíríà ara àwọn tí wọ́n sọ pé wọ́n fẹ̀sùn kàn tán gbé lọ ilé ẹjọ́ yìí náà láti rí ajagun fẹ̀yìntì major general muhammad gana ẹjọ́ ti fẹ̀yìn kì tó ti fi tó náà ti fẹ̀yìn tì captain erasmus victor àti ìpẹ́tọ̀ ahmed ibrahim zekeri humoru bukar goni àti abukadiri sani gẹ́gẹ́ bí wọ́n jẹ́ pé àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí àwọn ẹ̀sán fi kàn wọ́n náà nù mínísítà ń gbà kan rí fọ́ọ̀rọ̀ epo bẹntiróòwò wọ́n lóun ti fẹsẹ̀ fẹ́ ti ẹ̀ báyìí ti ń pre silver wọ́n ní àwa a ò tí ì rí silver a sì máa padà gba mọ́ o ti pre silver ọ̀ wọ́n ní pé àwọn yìí o àwọn ti mú àwọn yìí wọ́n sì wà ńlẹ̀ o àmọ́ di ọjọ́ keje oṣù kejìlá kan tó mọ ibi tí orí ń bọ́rùn rè lọ́rùn wọn o àmọ́ ètò sá lọ wọ́n ní kó tó dìgbà náà gan ọwọ́ àsìkò òfin ó ti tẹ òun náà ibi orí ọgbà lọ yọjọ yìí oníkálukú orílẹ̀-èdè nàìjíríà ẹ wo ọ̀rọ̀ yẹn jù bẹ́ẹ̀ nínú ìwé daily post tó jáde láàárọ̀ ni mo ti mú jáde fún yín.
2: káàbọ̀ nínú ìwé ìròyìn daily post náà mo bọ́ ọdẹ níbi tí mo ti ń wo ìròyìn eléyìí mínísítà fún abuja ìyẹn olúùlú lẹ́yìn ọ̀gbẹ́ni arákùnrin yesson wike ó kéde fáyé yanya ó ní ẹwọ inú tẹ ẹ bá ti rí báyìí tó ń bá panu látò ń sọrọ báyìí olóòótọ ọrọ ló ń sọ ó ní òun bẹ́ẹ̀ ṣe ń wò wí òun ò ṣe tán àti kúrò lórí ipò fẹ́nì kankan lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní àmọ́ ṣá ṣùgbọ́n but tí ààrẹ bọ́lá ahmed tinubu ó pe babalóko tán ni ó ní tọ́bẹ̀ ilé fìdí jálẹ̀ báyìí pàápàá jùlọ ní ìpínlẹ̀ méjì lábújá níbi tóun ti ń ṣe aṣíwájú adarí lọ́wọ́lọ́wọ́ àti ìpínlẹ̀ rivers níbi tóun ti kú ọ̀ gẹ́gẹ́ bíi gómìnà nínú bò sípò ààrẹ ti ń bọ̀ yìí ó lẹ́yìn ọmọ nàìjíríà mọ́ rìkọ́ọ̀dù ẹlẹ́mọ̀dé o nígbà tí ń bá àwọn aṣíwájú àti àwọn èèyàn tí wọ́n jó níṣẹ́ ọwọ́ sọ̀rọ̀ ní apó àtàwọn olóṣokòwò lábújá wíkẹ́ wá nà dúró ó ní ẹ wò ó ní òun sì ń tẹ̀síwájú lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé ààrẹ tinubu wà ńbẹ̀ ni ó ní bọ́bá ilé fìdí rẹmi ó ní kọ̀sẹ́ tí ọkọ òun ó ní wọ́n kàn tọwọ́ bá kọ̀ báyìí ni wọ́n fa báyìí ròyọ̀ òun sì sọ fún wọn pé ẹ mọ̀ múṣẹ́ yín o ó ní ó lóun ò ṣe mọ́ tí ẹ bẹ́ di january ní oṣù kìíní ọdún tí ń bọ̀ ọjọ́ kẹrìndínlógún ó ní kẹ́ ẹ kọ́lẹ̀ yín ọmọ nàìjíríà ó ní fúnra ara àwọn lòun òfin ló fi dọ́ wọn ò ní tí ń lọ́pọ̀pọ̀n tá ààrẹ bá ẹ lè fìdí jálẹ̀ ó ní torí wípé ibi tóun ti ń ṣiṣẹ́ bóun bá wà ńbẹ̀ tóun ò lè sọ wípé ìbẹ̀rẹ̀ ààrẹ gbà tiẹ̀ ni ó ní kí wàá lòun ṣe ńbẹ̀
3: kini lari ja awon nbe e wo oro po nu we ko bo e lo re wo ni iwe iroyin Daily Post
1: so le to ko te waju o e ma ba wa bo
4: ti ri ni gboro lenu ojo meta yi
5: o be la bi ni isoro isara ina mo ni bi o ba ji gbo ara ma ro mi ti isara yo ma fa mi so lati bara edide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda mi rorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje aye ohun ti e wa su mi agbo yi ise lo se je lobe se wo gbo nipa babo oke ogun ni ogulugbo ode tun fi wi atebo so mo ara yin lore lori eyi ke yi isoro to njo mo eda lenu iwo na gbiyanju ko si babo oke ogun loni ni number 4 dudu yemi lane opposite oje mekun grammar school nilu akure e ma pe 0706460649 0706460649 babo oke ogun agbalagba ode tun fi wi atebo se wo san

0: àti 091 63 33 74 44. Climax Ọ̀dàdẹ́ka àrẹ̀mọ ọkùnrin kètèké darúgbó lé.
1: Fáwọn àgbà tí wọ́n fẹ́ máa gbégbé ayé ìrọ̀rùn bí ìwé pẹ̀lú bí ohun gbogbo ti máa wà lárọ̀ọ́wọ́tò wọn. Ìjẹ́ mọ̀ pé ilé ìtọ́jú àwọn àgbà kan wà tá a ṣe láti máa rí sí ìtọ́jú àwọn àgbàlagbà wa. Tọ́jọ́ wọn ò fi dalẹ́ láì nínira kankan. Samantha Sapi World Concept Limited nílé iṣẹ́ tá a ṣe lọ́jọ̀ fáwọn àgbàlagbà àtàwọn tó lárúgbó nílé tí wọ́n wọ́n náà ti máa fún wọn ní ohun ìgẹ̀ tó yẹ wọ́n. Gbogbo àwọn ohun amáyédẹrùn láti pèsè sílẹ̀ nílé iṣẹ́ Samantha Sapi. Gbogbo ìgbà iṣẹ́ ń lọ lọ́dọ̀ tí wọ́n ní. Ká wo ẹni ká ro mọ́ bí tọmọdé. Ká bá ní fọṣọ ká sì tún lọ. Ká mú wọn rántí ìgbà ìwé. Ká bá wọn ra ohun jíjẹ tára àgbà ń fẹ́. Àti gbogbo ìkẹ́ tí ó mọ márúgbó takébé. Ilé tí ilẹ̀ ti fẹ́ gbogbo àwọn ètò yìí. Lọ́gán ní ilé iṣẹ́ Samantha Sapi ti kó àwọn òṣìṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ọ̀yàyà wá. Bẹ́ẹ̀ bá tún wá fẹ́ rìnrìn àjò. Tẹ̀sí láwọn ìwé nílé. Ilé iṣẹ́ Samantha Sapi wà fún yín láti bá yín tọ́jú wọn kọ́kàn yóò sì balẹ̀ níbikíbi tẹ́ bá ń lọ. Eléyìí gan ni wọ́n pè láyé ti dáadé. Ilé iṣẹ́ wọn wà ní nọmba 5 Ilemo Street, Ijapu Estate, Akure nípínlẹ̀ Ondo. Tàbí kẹ́ ẹ pè sórí 0706 933 2193 tàbí 0812 667 9055. Samantha Sapi Home wà láàyè nígbà tó lè wà láàyè.

olùdó ní pósí náà ni o. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ẹ̀ka títí ìpínlẹ̀ Borno náà ti bu ẹnu àtẹ́ lu bí iléeṣẹ́ ọlọ́pàá bá ṣe fi sìnkú òfin o. Bá ṣe fi gbé àwọn ọ̀dọ́langba márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ní Maiduguri nítorí pé wọ́n wọ aṣọ tíṣàtì eléyìí tí wọ́n kọ àpéléwọ́ sí lára pé Tinubu must go. Wọ́n ní pé àwọn márààrún yìí tó fi kélé òfin gbé yìí wọ́n ní ò bófin mu rárá bíi tí wò mọ́ ẹni ó jẹ́ alūkkoro akọ̀wé fún ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ náà Baba Ahmed Mustapha òun náà ló ṣe lórí ọ̀rọ̀ náà o ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun. Mustapha ó ní ẹgbẹ́ òṣèlú títí àwọn ADC náà ni wọ́n ti ṣàlàyé fún o bọ́rọ̀ ṣe lọ o bí ṣe kú bọ́bẹ̀ ṣe bù ú wípé torí pé wọ́n wọ aṣọ tíṣàtì ọ̀hún tó sì pé Tinubu gbọ́dọ̀ lọ dandandan láku wo ná wọ́n níṣẹ́ ìgbàgbé wípé oníkálukú òun náà ló lẹ́tọ̀ọ́ láti sọ ohun tó bá wù ú láti ṣe ohun tó bá wù ú gẹ́gẹ́ bí lábẹ́.

0: ọ̀rọ̀ àwọn aráàlú wípé ẹ wo ẹ má jẹ́ nìkan ó sì yí gàgàgà o ẹ má jẹ́ nìkan ó ṣẹ̀rù bà níbi tí wọ́n mọ̀ o ẹ gbé gbèsè tó yẹ kẹ́ ẹ gbé lásìkò tó yẹ kẹ́ ẹ gbé bákan náà ni wọ́n á pa láṣẹ o fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Borno pé ẹ wo lójú ẹsẹ̀ láì ní kọ̀ǹdíṣàn àbí kọ̀ǹdíkì kankan ẹ gbọ́dọ̀ tú àwọn aráàlú tẹ́ ẹ fi kélé òfin tẹ́ ẹ fi gbé ẹ gbọ́dọ̀ tú wọn lẹ̀ o torí pé kí ló dé gan-an ná ṣe bá sì kò òṣèlú la wà yìí ojú òṣèlú ẹ ká ẹ fi wò ó ìbáwọn náà polongo tí wọn ni kí ló á dé gan-an ná ọ̀rọ̀ ń jù bẹ́ẹ̀ lọ́wọ́ síwájú sínú ìwé rẹ̀ dìpọ̀ síjáde mọ́tò mi.
1: káàbọ̀ lórí ọ̀rọ̀ tinubu gbọ́dọ̀ lọ tipátipá ọdún 2027 dílò mílá yìí mọ̀ sọ̀rọ̀ kankan nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC dílò mílá ẹ̀ ó ti tẹpẹlẹmọ sẹ pé àníṣe o lójú tòun o ààrẹ bọlá tinubu gbọdọ ni olùbọdọ fìdírẹmi lọdún 2027 nùgbò gbòdò mẹla yìí lọ mọ sọrọ lórí ayélujára x o ló bá ní wo o àwọn ti ń fikùn lókun o àwọn ń jíròrò kíkankíkan o àwọn ń ṣèpàdé o wọn ní gbogbo àwọn pátápátá làwọn forí barí o lórí akitiyan láti dájú wípé ẹnu àwọn kò o àti wípé àwọn á dúró gbẹngbẹng àníṣe pé ẹgbẹ́ òṣèlú all progressives congress yìí sẹ apc wọn ní ọgbọdọ tẹ wájú o àwọn náà àwọn kan àwọn tún sọrọ àwọn lóko gan bíjọ kan láàdé wọn ní g100 làwọn ń jẹ wọn ní àwọn gangan làwọn wá ṣàyà gbangba táwọn ń sọ wípé gbogbo ẹgbẹ lọgbọdọ pàdípọ sápáta sápá kan o káwọn lè wọ ọnà táwọn ó fi lé ààrẹ kúrò lórí àlééfà o àwọn ikọ ọhún wọn ni àwọn tún sọ àwọn lóko o wọn ní gbogbo àwọn afẹ kí ìjọba kan wà kó jẹ pé ìjọba tó jẹ pé yóò mọ sí gbogbo létò létò wọn ni ọdún mẹrin pé ló sì gbọdọ lò lórí àlééfà náà wọn ni àmọ́ sà ń tẹ para mọ́ lójoojúmọ́ ni pé alátakò làwọn jẹ́sẹ́ o ìròyìn daily post lẹ́ẹ̀tì rí.
0: ibẹ̀ lèmi náà tún ti ná gan ní ìròyìn lèmi náà ti ná gan màjàlá ní kémi náà kàá síwájú o nígbà ọjọ́ pé ilé ẹjọ́ náà náà mà ṣe bẹ́ẹ̀ ilé ẹjọ́ gíga àtijọba àpapọ̀ tó fi kalẹ̀ sílùú àbújá lọ́fàáyà ló dànù bí omi ìsanwó ẹjọ́ ilé ìtì ẹ̀dínlá yakub mohammed kingsley eléyìí tí ó pè tako ẹgbẹ́ òṣèlú people's redemption party PRP àti ọmọ ìdíje sí ipò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú PRP ọ̀hún donald duck àti àjọ elétò òdìbò gbogbo àwọn tó mọ̀ pé lẹ́jọ́ mọ̀rẹ́ inú ẹjọ́ ọ̀hún eléyìí tí abdulhakeem ago abdullahi tó fọwọ́ sí ẹni ó jẹ́ olùran igbákejì agbẹjọ́rò fún ẹgbẹ́ ọ̀hún lápapọ̀ orílẹ̀-èdè nàìjíríà inú ẹgbẹ́ òṣèlú PRP ni o ilé ẹjọ́ ńgbà tí ń gbédájọ́ rẹ kalẹ̀ ní àná ti ṣe ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún tá a wà nú ẹ̀ yìí o ni ilé ẹjọ́ bá sọ wípé gbogbo ẹ̀sùn rọ́tẹ́ fi kan dúkù yìí kò ní ìtumọ̀ kankan kódà omi ìṣọwọ́ gan tún yá ó tún dáa jù lọ kí la wá ń bá ká gan-an ó ní pé ìṣègùn tó ẹ̀kẹ́ mọ̀ gbéwájú iléewájú ilé ẹjọ́ rèé ọ̀fàyà dànù nítorí pé ọ̀rọ̀ tẹ́ ẹ gbé wá yìí olọ́rọ̀ internal party ni olọ́rọ̀ ohun tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe lábẹ́ lẹ́nu ẹgbẹ́ òṣèlú yín ni oníkìlọ́wádé tẹ́ wá ń fẹ̀dí ara yín síta gbangba wá sílé ẹjọ́ adájọ́ yìí òní kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní ẹ fi dúkù lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ òye díje sí ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú PRP àti pé ìbò abẹ́lé eléyìí tí ẹ dì láàrin ara yín ní bọ́chí ni gombe ní oníkìlọ́nù ìwà abadé gbogbo ẹ̀ kọba àlédà òun náà ni ẹ wo ọ̀rọ̀ yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ dúkù àti àjọ elétò òdìbò inec wọn ni ká máa ṣe tán ṣe lọ.
1: àìsọ̀rọ̀ yẹn rọ̀ lọ́pọ̀ abálẹ̀ alùbùsí tó pé igba olówó ju àwọn lọ ẹjẹ́ ń sọ́kò yẹ̀yìn dáadáa ò ṣèmọ̀lẹ́ ní báwọn kan sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ló sì ń ṣojú fún àríwá èdò ní edo north central district adamu ṣèmọ̀lẹ́ ló ní sẹ́rí mínísítà tó wà lágbèjà tẹ̀wọ̀ fct minister iye sọ̀hún wíkẹ́ tí máa ń wí tubi gbogbo ìgbà tí ìdákẹ́gùn tẹ́ pé kò sí gbogbo ọ̀rọ̀ bọ́rọ̀ bá ti rí ni ó ti sọ kalẹ̀ hàn ó ní sẹ́rí ààrẹ bọ́lá tìǹbù òun gangan ló ti lẹ́yìn kì í ṣẹgbẹ́ all progressives congress apc o ṣèmọ̀lẹ́ lọ́sọ̀rọ̀ lásọyán ní ọjọ́ ìṣẹ́gun nígbà tí ó ń dáhùn ìbéèrè táwọn èèyàn sáà ń tako tó béèrè sí tí ó ń tako tó béèrè sí pé kódekóde báyìí látako tó wọ́yá gbélé túngbélé yóò tún hàn yóò tún dá wọn lóhùn ṣèmọ̀lẹ́ ní ẹwù sẹ́ẹ̀rí gbogbo ohun tí wọ́n ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ tó sì sọ kò sí lẹ́yìn pé báwọn gómìnà ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n ti bẹ̀rẹ̀ sí takùrọ̀sọ síra wọn láàrin wike tí wọ́n sọ̀kò ọ̀rọ̀ lọ́tùn tí wọ́n ṣògbúlù tu ọ̀rọ̀ lọ́sì tí wike náà sọ tó ní àwọn gómìnà kan ó ní nínú òṣèlú ó ní wọn ọ̀lẹ́ agbódórógún ò ní wọn sátẹnumọ́ tí mo sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé òun ò tẹnìkan lẹ́yìn bí ọ̀sà rẹ̀ ó ní ẹgbẹ́ àlòun ti lẹ́yìn tó ń kílò òun sínú ẹgbẹ́ apc olóhùn sínú ẹgbẹ́ apc wíkẹ́ ààrẹ ní tìlẹ́yìn ó ní kì í ṣe ẹgbẹ́ apc ẹ wá fẹ́ kà á bó ṣe sọ gangan ìwé ìròyìn daily post ole ti ri

0: Na social transport dey chop am. School no, na headache. Hospital no work. I tire for life.
1: As we mark Nigeria's 66th Independence Day, Prince Adewole Adebayo and the Social Democratic Party SDP invite all Nigerians to join the Farewell to Poverty and Insecurity National Rally, holding in every local government area in the country. Join the movement. Play your part. Be at the rally and invite others. Text your local government area by SMS to 07 03 07 75 011.
2: Gospel Faith Mission International, Faith Setters Assembly, Akure Togbogbo Eniyan, Sakose Eto ta pe ni Breakfast Fellowship, Ipejọpọ Ara to Mubukun Lọwọ, Nibi T'Ọlọrun o ti ma ba wa pejọ Olorun Kutukutu, Akore e la pe ni The All Powerful God, Olorun Alagbara Patapata, The God Who Can Do All Things, Tagbara Re o si lopin, Lọjọ Thursday Ọjọ Kini Oṣu Kẹwa Ọdun 2026, Latago Meje Owurọ, Nijọwa Faith Setters Assembly, Plot 1 and 3, Government Road, beside West Square State, Futa North Gate, Akure Nipinlẹ Ondo. Come and dine with Jesus. Pẹ̀lú ìbáṣepọ̀ ara àti ìrírí agbára Ọlọ́run, eléyìí tí yóò yí ayé rẹ padà sí rere. Guest Minister, Brother Gòkè Adéṣídà, ti Calvary Way Mission, Àkúrẹ́. Host, Pastor Dr. David Ìlọ̀rí. Chief Host, Pastor Dr. Richard Adéṣọjí. Ọlọ́run alágbára tó lè ṣun gbogbo ń dúró dè ọ́. Má dágùn lá. Breakfast Fellowship with the All Powerful God. Be there.
3: Láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn baba ńlá wa ti ń fi ewé àti egbò dábìrà tó sì ń jẹ́ fún wọn ní gbogbo ọ̀nà láti má wàá jẹ́ kí ogún àwọn baba ńlá wa yìí parun. La ṣe gbọ́dọ̀ ṣàmúlò ẹ̀ lọ́nà ìgbàlódé. Ṣé ẹni mojú ògùn ní pobì mire? Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa AAT Trado Medical and Natural Health Clinic, ilé ìṣègùn ìbílẹ̀ tó wà ní number 73 Ọ̀sìnlẹ̀ Quarters, Àkúrẹ́ nípínlẹ̀ Ondo, níbi tí wọ́n ti ń ṣètọ́jú tí wọ́n sì ń po ògùn ìbílẹ̀ pọ̀ lọ́nà ìgbàlódé. Òun onírúurú ọ̀nà àbáyọ láti kojú ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń ja ìdáláyè. Ṣé o ti sáré ó dàbí ẹni pé kò sí ọ̀nà àbáyọ fún ọmọ? Gbìyànjú láti ṣe àbẹ̀wò sí AAT Trado Medical and Natural Health Clinic tó wà ní number 73 Ọ̀sìnlẹ̀ Quarters, PO Box 1585, Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Fún àlàyé síwájú sí, ẹ pé Adébáyọ̀ Samuel sórí 08034447184 08034447184 tàbí kẹ lọ sórí ẹ̀rọ káyélujára wọn www.agbamiayetrado.com. AAT Trado Medical and Natural Health Clinic, ibi tán ti ń fewé àtegò dábìrà bíi tàtijọ́.
4: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
5: Abba ajó òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 63 091 60.

0: lọgọrin 82 years ni baba wa olóyèjé abraham atọmuti lòlókè pẹkùtùkáyé pọdìgbò ṣe ọjọbọ thursday october 1 ni wọn yóò gbókù baba kúrò ní general hospital mọṣúárì ìgbàrokì wá sílé rẹ number 23 new ìlọrọ street ìpógun ondo state laago mọkànlá òwúrọ níbi tí wọn yóò ti tẹ nítẹ ẹyẹ aago márùn ìrọlẹ ọjọ yìí ni wake up yóò wáyé nílé rẹ yìí kan náà friday october 2 ni sìnkú ní st jude anglican church ìpógun ondo state laago mẹwàá òwúrọ ètẹlẹyìn ìsìnkú ní gbàlejò àtijọ ọrọmọsí yóò kalẹ sí st jude anglican primary school playground ìpógun ondo state laago kan ọsán ọjọ ẹkú sunday october 4 ni thanksgiving service àti ìjádòkú baba ní st jude anglican church ìpógun ondo state baba olóyèjé abraham atọmuti baba ìwé ìjọ st jude anglican ìpógun.
1: Òṣìṣẹ́ ọlẹ́sà ọ̀tẹ̀rú ọba òde olódòdó ọ̀ṣọ̀pá ẹgbẹ́ ìlẹ́sẹ̀ ọ̀tọ̀tọ̀ ọmọ olóyèdè òpọ̀nà òkè sáì ojúlé àbáyé náà jà gbàgbọ́ yìí ẹ̀gbùtàn jẹ́ ọlẹ́sà àjẹ́ àdákógún ẹ̀gbùtàn jẹ́ àdákógún àjẹ́ èyí olú ọlọ́jọ́ obìnrin.
0: Ọ̀pọ̀ ọmọ ọmọ ọmọ àti ẹbí ló gbẹ̀yìn bàbá àwọn ọmọ lápapọ̀ ló ń kéde.
2: Pẹ̀lú ọkàn pẹ́ sí Ọlọ́run fún ìgbésí ayé rere ní gbogbo ẹbí adéríbi gbé òkúrin ìbóyè ń kéde ìpapòdà bàbá wa àti bàbá wa bàá Sulaimon Ayọ̀rìndé Darlington adéríbi gbé òkúrin ìbóyè tí wọ́n jẹ́ pé ẹlẹ́dàá lẹ́ni ọdún 82 years bàbá wa olùfẹ́ Thursday ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2026 ni Christian Wake àti Service of Song máa wáyé ní Ajibolade Layout Clerk Quarters adjacent Gimgaff Residence Ọ̀wọ́ bẹ̀rẹ̀ laago mẹ́rin ìrọ̀lẹ́ tó bá di Friday ọjọ́ kejì oṣù kẹwàá ìsìnkú máa wáyé ní The Redeemed Christian Church of God Pentecost Mega Cathedral òkèdọ́gbọ̀n ọ̀wọ́ bẹ̀rẹ̀ laago mẹ́wàá òwúrọ̀ lẹ́yìn èyí la wọn máa wọlé sùn ayẹyẹ ìgbàlejò àtijọ́ ẹni ọmọ sínú wa máa sọlẹ̀ ní pẹrẹwu ní SB Àríwá Joy Civic Center ọ̀wọ́ látago méjì ọ̀sán bàbá wa pa Sulaiman Ayọ̀rìndé Darlington adéríbigbé òkúrin ìbóyè gbogbo àwọn iṣẹ́ ribiribi tẹ́ ẹ ṣe la ò ní gbàgbé ta sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé rere tẹ́ ẹ gbé bàbá wa olùfẹ́ ẹ máa sinmi lọ láyà olùgbàlà yín títí dọjú àjíǹde tìpìyà ò ní sí mọ́ àwọn ọmọ ló ń kéde lórúkọ gbogbo mọ̀lẹ́bí.
3: Kò tó di pa àmọ́ lọ ló nípa pàápà inú ìwé ìròyìn Punch mo ti mú eléyìí o Jordan Ezenwo Nye Somwike ọmọ mínísítà fún olú lórílẹ̀-èdè yìí Nye Somwike ló mà ti ṣe o olóhùn ọmọ tẹ́wọ́ gba owó kankan tó jẹ́ mílíọ̀nù méjì olé tó ń tó lọ́kan owó dọ́là lọ́wọ́ gbajúgbajà oníṣòwò kan ni nílùú Abuja àti lórí pé bóyá ilẹ̀ ni àbí ilẹ̀ kọ́ o ilé ẹjọ́ gíga òun ò débẹ̀ òun ọmọ tí wọ́n ń sọ yìí o ó ní pé búbuwọ́lù signature ti ń bẹ́ẹ̀ ó ní wọ́n fẹ́ wọn náà fọ́ jí ẹ̀ ní o fẹ́ẹ̀kì ni Jordan tóun náà jẹ́ agbẹjọ́rò fúnra ẹ̀ gangan ọmọ sọ ó ní wọ́n máa gbégbèsè tán gbé ni ó lóun ọmọ kankan ń parẹ́ o ó ní ilé ẹjọ́ ẹ má dá wọn lóhùn o wọ́n ń pa ẹ̀rọ mọ ìrọ ni o ẹ jẹ́ ń ṣe sùúrù ń bẹ̀ yẹn ìròyìn yẹn pọ̀ ju bẹ́ẹ̀ lọ kà síwájú sí.
4: Mẹ́ ìròyìn ń pọ̀ wájú àmọ́ jẹ́ ń bá yín re kéékèèké ní àkókò níwájú mi ní àhín ààrẹ yóò bá wa sọ̀rọ̀ ní dédé yóò bá gbo olú sọ̀rọ̀ ní dédé aago méje ńlá sì ń wò lọ́ọ̀kan yìí àmọ́ kó tó dìgbà náà ká tó ṣẹ́ni dédé síbí ìdí tí àwọn ọlọ́pàá tí wọ́n fi mú nípínlẹ̀ Borno wọ́n ti sọ àsọyán lórí báwọn ṣe mú àwọn èèyàn márùn tí wọ́n fura sí nípínlẹ̀ Maiduguri wípé wọ́n kàn wọ́n wọ aṣọ dandan ni Tinubu gbọdọ̀ lọ o wọ́n nítorí wípé wọ́n bẹ̀rẹ̀ sí ẹ̀sùn táwọn fi kan ni pé wọ́n ń gbìyànjú láti da omi àlàáfíà àárín ìlú rú lẹ́yìn ìjà tó síyùn wọ́n tún wá ń pàgídínà àlàáfíà tí ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ àti wípé oníjàgídíjàgan ẹ̀dá ni wọ́n nígbà táwọn sì tún rí wọn mú táwọn ní amúyín báyìí àwọn ẹ̀sẹ̀ tẹ́sẹ̀ rèé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn olóró làwọn bá lára wọn aṣojú iléeṣẹ́ ọlọ́pàá Nahum Daso òun ló sọ̀rọ̀ yìí tó ṣojú kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní agbègbè náà tẹ bá wò dáadáa kí ni wọ́n bá lọ́wọ́ wọn làwọn bá kíní ọ̀hún ni wọ́n dì rúgúdúrúgúdú báyìí àfi bíi ewé ìran ni wọ́n dì gbọ̀rọ̀gbọ̀rọ̀ báyìí ni wọ́n nígbà táwọn wò dáadáa igbóre wọ́n làwọn bá bó ń bẹ̀ wọ́n ní àwọn tún wá wò dáadáa wọ́n láwọn tábúlẹ́ẹ̀tì kan náà wọ́n tún kó dání nígbà táwọn wo àwọn tábúlẹ́ẹ̀tì wọ́n dá akọ rẹ o bóyá D5 ni wọ́n pè ní àbí nǹkan wọ́n láwọn fura sí
3: i.
4: Wọ́n àmọ́ tún wá wò kan wọ́n ní ṣíṣà wọ́n ní igbá tí wọ́n gbé dání báyìí igbá kòlòbòkòlò báyìí ni wọ́n nígbà táwọn wò dáadáa wọ́n ní ṣíṣà ní bẹ́ẹ̀ nú ẹ̀. Àwọn wá pé n tẹ́ ẹ ṣe yìí kó tó kẹ́ ẹ fojú balẹ̀ ẹjọ́ wọn ni kò jù bá ń lọ wọn ní sẹ́sìmọ̀ àwọn èèmí àwọn èèmú ni máa
3: ná. Bùkọ́lá jẹ́ mú ìwà kí n máa lọ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n sọ wípé àwọn ogun lè yànṣẹ́ lódì o torí pé ó kéré tán àwọn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ bíi mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́kànkà náà na farajọ papọ̀ o wọn ni tíjọba ọba ti dáhùn lóhùn béèrè tí àwọn wí pé kán kó kán gbé ìgbìmọ̀ eléyìí tí ó gbẹnu tí ó pẹ̀ kẹlu iye owó tán mọ̀ sí fáwọn òṣìṣẹ́ ní àná lópin gbèdéke tán fún wọn tó túmọ̀ sí kán sọ pé nígbà tí ó bá fi di ọ̀la ìdílé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mẹ́ta òun náà ni àwọn ogun lé láti fi ṣe kìlọ̀ tó lágbára káwọn sì lè fi fa ìjọba àpapọ̀ létí owó epo yìí tí wọ́n pọ̀ ju àwọn ọ̀wọ́gógó àwọn nǹkan ìfowóra yìí ó ti pọ̀ ju ara sì ni àwọn aráàlú.
4: Níwájú mi pátápátá ní àárọ̀ tòní àwọn àgbà ẹgbẹ́ pbat wọn ni kò síjà láàrin àwọn o nípínlẹ̀ ondo wọn ní gómìnà lucky ayédà àti mínísítà fún ọ̀rọ̀ abẹ́nú ọ̀gbẹ́ni olúborí tún jòjó wọn ni wọn jọ ń ṣiṣẹ́ pọ̀ fún ìrì ẹgbẹ́ ọ̀hún àti fún tààrẹ ni ẹ fẹ́ kàlẹ́kùn rẹ́rẹ́ wọn kò síjà kankan wọn wá rogba àwọn èèyàn wọn ni bí ó ti wà lọ́wọ́lọ́wọ́ báyìí ká mọ̀ fi ọrọ̀ ajé tó dàbí ẹni pólé kankan kan yìí kí wọn mọ̀ fi sọ pé àwọn làwọn fi ṣe ìdájọ́ kan tàbí èkejì o wọn ni ká mọ àwọn ojú wo ohun tí ó tẹ̀yìn ẹ̀ jáde ní rere fún gbogbo òlú wọn ni lóòótọ́ ìlú le o ẹ wo ẹ fẹ́ kàlẹ́ lójú ayé ojára ti radio nigeria positive fm lẹ́ẹ̀tìrì.
3: John ẹbí òfin náà ló ti jọ papọ̀ báyìí Abolaji Kosim lorúkọ tèmọ̀jàlá pé jájọ tẹ̀jẹ́jẹ́ fáǹfààní ara àtòrílédè wa lápapọ̀ náà ni o.
4: Olúwàbùkọ́lá Adédàpọ̀ ló kọ tèmi owó ọmọdé yìí ká fàtà.

oke gbogbo morile de Nigeria nile loko layin odi pa ku oni abo ni tun ko ni ojo kini nu osuke wa ni esi ti mo pe gbogbo ayaja oni lodo nu on gaga la ma se ayeye ominira ele ita agba forile de wa Nigeria fun gbogbo awa mekonu gbogbo awa raalu ele to se pe olohun o da wa si orilede Nigeria a ton sayeye re loni aboni ko nu pe odun merin o din ni 66 years olohun da kon wa wola gbogbo to ti se fun Nigeria ni ti daada wa wola gbogbo to ti se fa wa ta wa lorilede Nigeria ni ti daada olohun da kon won diwo re seyin o wa wa won ko danu e olohun da kun wa wola ojo ni ba wa mu gbogbo e kuro awon ko da be e mo si gbagbe pe Nigeria atode wa lo ti bere ati yara wa lo ti bere ati le wa lo ti bere e ja ma se nta wa no ma ri pe Nigeria idagbasoke o ma ba latowo wa lati nu mo lebi wa mo si ni gbagbo pe Nigeria to tin da bo lateyin wa yo tun ba ma da siwaju ati siwaju ni Nigeria oni towo mi baje iwo nko a ku oriri oni opo e la se loke pe yen gaga mo fin ki wa pa tu ka bo sabala iroyin re daraya lede ka roji re pambele ka fata folajin oye tayo oruko mi lo nje be faka sport ba tu se se taro to ni yo yato e ku ti jari en te ni bi n ba ni e se tuntun se mi Semi se tuntun na so ngboro aye o o ye gaga niye category eyin e Mr. Oranda number 1 ka fatamala papapa e je nsare mu wa gbogbo bi nkan ti se nlo o iyen lese kuku ti wa e je nso fun wa idije ele ti Reche Family Foundation ti won gbe kale idije resisa fun gbogbo awon lewe ni joba ibile odigbo ore ati be be lo oni gangan ni o oni gangan ni ipade ranpe oni o waye nipa gbogbo nipa bi ati se lanfani lati gba awon ohun elo eleyi te fi kopa ninu ere idaraya na oni ni ojo kini ninu osuke ninu osuke wa won ninu African time ago meji gangan ni o waye o ore community high school gangan ni o ti waye awon lewe ti o ba ran asoju won wa si bi ipade ti o waye loni e so pe po o ti lo niyan pomi dada komi dada ni yidi ko general coordinator niyan tabe sakoso si Reche Family Foundation comrade alabana tane tabe sakoso ati idari ade abeke foundation comrade adeni joshua opa won lewe don lo bi meji o le ni ogun ohun lo ti foruko le gege bi nkan se nlo were were bo ba dola ekunrere re a je keyin ti wo mo lati be lo e ja ma to keje keje o daarin gbugun le wa Nigeria niyan oni gangan ni odun kerin din ni adorin 66 years awon aseyori ele ti orilede wa Nigeria ti se lati bi odun merin odin ni adorin seyin ni gbogbo agbanrin re daraja ibe gangan lati lo mu laaro toni ma si gbe omoye omoye to mo ti fun tedo nipa ere idaraya gbogbo ere idaraya ni o ma gbe wole laaro toni a jo se ni awon bi ti akude ti ba orilede Nigeria lagbanrin ere idaraya kini ona abayo lati le je ka se daada papa julo ibi kan na sa lu oruko giant of africa ti wa wọ́n dédé fún wọn àṣìṣe débẹ̀ ni ǹjẹ́ giant of africa yẹ ǹjẹ́ mẹ́ǹtì rẹ̀ lónìí àwọn àkọọ́lẹ̀ àwọn ọ̀tàn eléyìí tá a ti kọ́ sáà ti máa parẹ́ orílẹ̀-èdè morocco tún bákan lánàá ṣùgbọ́n a dúpẹ́ pé nàìjíríà ló kọ́kọ́ kọ́ nílẹ̀ adúláwọ̀ ẹnikẹ́ni ìtàn tí orílẹ̀-èdè morocco bá lánàá tẹ́ ẹ bá gbàgbé 1994 ọjọ́ àkọ́kọ́ nìyẹn tá a kọ́kọ́ lọ kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé ọdún náà lọ́hùn ipò karùn-ún òun la wà lórí tábìlì àjọ fífà káàkiri àgbáńlá ayé tó jẹ́ wípé ipò tó máa lágbára jù tó máa tóbi jùlọ táwọn aṣojú nílẹ̀ adúláwọ̀ wà nìyẹn àná gangan
orúkọ náà bá àkọọ́lẹ̀ yìí ó rí i pé lórí fífa ranki tọ́sẹ̀ gbé jáde nọmba 5 gangan ni orílẹ̀-èdè morocco wa ẹ rí i pé nàìjíríà à ń ṣe dáadáa gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí nìyẹn fakao sport gbẹ̀yìn débẹ̀ ibẹ̀ gangan màá ti gbé àlejò mi wọlé tó ń gbọ́ mi bà mí ọ̀nàrẹ́bù olúwatọ́yìn victor jaffe àkú òní up manchester united ọ̀túnba immigration.

0: ba se se laaro niyan o e je ma fi ye gbe ale do mi wole laaro toni tori ba meji ko a rojo ye a ri musulukun pa laaro toni ka wo awon aseyori ele to ile de Nigeria ti se elo e ko ojumo e ka ro o
1: e ka ro gbogbo ni o
0: e se oruko yin ka akiri ibi ti won tin gbo yin laaro toni
1: otun bala ni falana loruko mi o lamaf sport
0: aku odun oni
1: as Nigeria aso fun gbogbo wa o
0: ami e je ka wo bayi oni lo pe 66 years ti Nigeria ti gba ominira a fe wo ase yori eleyi ta tu se atawon kudie kude to nti ona abayo nipa ere idaraya wa lorilede Nigeria ta ba ni ka wo lati bi 66 years seyin
1: Nigeria
0: gbe ejeka wo awon aseyori eleyi ti Nigeria ti se
1: awon aseyori ta ti Nigeria ti se lati All African Games Nations Cup Africa Cup of Nations laye gba yen 1980 titi di 1994 2013 no ni South Africa keshi agbiyanju ṣùgbọ́n aṣìlèṣẹ́lẹ̀ tó ju ẹ̀ lọ àyédẹ̀wà láti ṣẹlẹ̀ tó ju ẹ̀ lọ.
0: Ẹ jẹ́ ká wo àwọn the tigress wa àwọn náà ṣe dáadáa láìpẹ́ yìí ojú ò lẹ fi wo.
1: The tigress wa wọ́n múnú wa dùn a dẹ̀ dúpẹ́ fún olórí orílẹ̀-èdè wa náà tó múnú wọn dùn. Ṣé wọ́n pé láìpẹ́ gbogbo wọn ti ń sọ sórí ẹ̀rọ ayélujára pé ẹ wá dúpẹ́ lọ́wọ́
0: president
1: Bola Ahmed Tinubu ó mú lórí iṣẹ́ o. Aye ìgbà tán máa promise wọn pé a máa kọ́lé fún yín a máa ralé fún yín a máa ṣe ìrànwọ́ fún yín lẹ́yìn ọdún mẹ́wàá tí ò ní ṣẹlẹ̀ kò sí irú ẹ̀ mọ́ so àwọn tigress eléyìí tán ṣe tán fi gboríyìn tán fi gbowó tó dáa ó máa múnú wọn dùn láti ṣe mọ́.
0: Ẹ jẹ́ ká wò náà lágbárin ti under 17 ife ìyá àgbà ńlá yọ under 17 lọ́kùnrin lágbàáyé Nigeria ló gbàjù ẹ márùn ni kí ni tẹ́tún lè sọ nípa ẹ lẹ́yìn.
1: Ṣèbí ara àwọn under 17 yẹn òun ni Osimhen tí gbogbo à ń pariwo ẹ lẹ́nu ara wọn ni Iheanacho so gbogbo nǹkan tá a lù ń gbà yẹn tó fi pay wa ta fi ń gba trophy. A bit agba back to back 2013-2015 nkan táwọn èèyàn ò ṣeré orílẹ̀-èdè wa ṣe bọ ìrìn tá a rìn nígbà yẹn tó fi ń favour wa ó yẹ ká wá padà sí kò ń ṣe pé eléyìí tó ń pún lẹ́tà wá sí kámpù ń sìn ayé Broadricks kò sí yẹn bó báyìí mọ̀ ọ́ gbá bẹ́ẹ̀ láì máa fi ẹ sí bó ò tiẹ̀ ní fóò ní godfather ó ò tiẹ̀ ní boot wá sí kámpù tó bá ṣáà ti mọ̀ ọ́ gbá. But kò rí bẹ́ẹ̀ mọ nǹkan tó fà á nìyẹn ẹ rí pé à ń fìdí rẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni àwọn ẹgbẹ́ tí wa ò ṣe dáadáa mọ̀ even ẹwọ́ under 20 wa náà man no man nǹkan tó fà á nìyẹn láì jẹ́ bẹ́ẹ̀ ó yẹ ká ti gbà mọ̀ ṣèbí ẹ̀ márùn láti gbà under 17 ó yẹ ká ti gbà tó 20 times even African level gan à ń débi kankan mọ́ ẹ jẹ́ ká máa ṣòótọ́ man no man ẹ jẹ́ ká mú kú bẹ́ẹ̀ kò gbúdọ̀ sí politics in football a máa gagbe lè lọ lọ́gbà ọlọ́run.
0: Ẹ ṣeun kí n tún máa yọ̀ǹda yín àwọn ìgbìmọ̀ tó ń ṣàkóso àjọ NFF láìpẹ́ wọ́n yẹ̀ bá ǹjẹ́ ìgbésẹ̀ yìí jẹ́ ìgbésẹ̀ tó tọ́ pé tẹ́ bá ti mọ̀ pé ẹ̀kọ́ ojú òṣùwọ̀n kàkà tẹ́ fi máa dúró bẹ́ẹ̀ ṣe kínní ẹ kúkú máa rè yẹ̀ bá kẹlẹ́ ṣe mọ́ ìgbésẹ̀ wo ojú wo lẹ fi wo ètò yìí.
1: Èmi bí ẹnìkan mo pàtẹ́wọ́ fún wọn. Mo pàtẹ́wọ́ pé wọ́n yẹ̀ bá nítorí kíni kò yẹ kán sọ fún wọn wọ́n tó mọ̀ pé mi ò ṣe dáadáa tó ẹ jẹ́ kí n máa lọ ẹ jẹ́ káwọn míì wá gbìyànjú kò ń ṣe pé ó ju lọ ẹ̀yin arákùnrin yẹn wá fọwọ́ sí ìwé kò tí ẹ yẹ kán sọ fún wọn rárá the best decision náà take yìí ẹ jẹ́ káwọn míì tún ṣe ẹ jẹ́ kán ṣe káwọn nǹkan tán lè ṣe ó dìbí politics president yóò da kínní kan yóò da ó yá ìwọ náà wá ṣe president ẹgẹ ká wo nǹkan tí wọn ṣe so ṣèbí fúbọ yìí ti wà ní nǹkan tẹmí mọ ni mo ti wà lẹnu fúbọ láti 2000 26 years ago so a mọ rẹkọọdù oníkàlùkù be ko ye kon so fun wa pe e se dada e wa ma lo so o digba ton ba force won the best decision ni corruption in awon CFC but ele ti gbugbu wa mo yi pe performance yin o ku die ka to e wa ma lo le e je ka won mi se the best decision ni ba ni
0: amaran yin fun gbugbu awon to wa le ka ere idaraya ni ti buto ro rile de Nigeria
1: amaran mi ni wi pe kon je ki Nigeria kon je priority won o n se nkan to fe wa won because mo wo awon cases kan ni Nigerian Basketball Federation e ba gbo interview ni kaluku e ma ri pe pupo ni won apara won no ja si e ba gbo nkan tawon mi so le NSC e ma ri pe ah ki lo de ke Nigeria important money te ba gbo o different federation yi
0: amaran yin ni soki ka fi ma lo
1: amaran mi ni wi pe Nigeria gangan should be the authority ko gbudo si politics ton ba ma se recruitment best player ko se ma no man ibi ta ti le result ni yan
0: e seun adupe pa
1: ya ko wa mo se
0: adupe pa pe npe je wa o
1: e se gan
0: yo tun do la lase dumare titi ola eja ma sere idaraya eku kale
2: ma gbe ko nbe o radio adaba to wa ye gan ni ko fi le si atoto arere G Herbal Mixtures to yi o ko pada ku lati Golden Herbal to di G Herbal Mixtures bayi nkan kan na to ngbenu Golden Herbal Mixture tele na lo ngbenu G Herbal Mixture bayi oya eyin ti ilera ara yin je logun gidigidi ete ti yin bele je ke gbomi yeke yeke alaafia logun oro o alaafia la fin saye bi asi la fin logba eko number yi sile nitori anfani te ma je lorisi orisi 0907-720-7928 tabi 0906-166-6538 tabi ke pe 0808-173-2777 eje kagbiyanju ki a ma se ayewo ara wa dede lore kore prevention they say is better and even more cheaper than care eje ka dena aisan ninu ago ara wa pelu egbogi G Herbal Mixture mo lero bi pe e ti gbo nipa G Herbal Eye Drop egbogi oju to lagbara pupo to si nsise bi arira lati reverse glaucoma ati cataract to ma nda oju laamu lowo ta wa yi te eyan ba ti le ra pack G Herbal Mixture kan yo lanfani lati gba G Herbal Eye Drop kan lofe si G Herbal kaju e o si oju osun ati wi pe ki se orileede adulawo ni pataki orileede Nigeria wa nikan bi lo ye ko ma ni anfani siru egbogi to nsise daada yi iba je infertility ni airomo bi ropa rocte stroke high blood pressure eje riru tabi ifunpa giga diabetes iyen ito sugar ta tun mo ni atogbe aisan oju cholesterol kokoro inu eje kaka die ka da ke nbe na ni o tori wi pe gbogbo nse gba la ba ma pe egbogi ti oruko re nje G Herbal Mixture eyin te ti mo Golden Herbal tele e ma mi kan oruko re lasan la kan yi pada ko le wo international market awon eso ati ewebe to nse orisirisi ise iwosan lagu ara wa ni won po papo oju lowo egbogi awogba arun to n nu ike re yi o yi pada rara o ise iwosan to nse lagu ara koda ise re tun peleke si ni ko si chemical kankan bo ti wo kere mo ninu gbogbo awon eroja eso ati ewebe ti won fi pe lo G Herbal Mixture yi kokoro ko lo ti ninu rara awon eso tenu nje na lo wa ninu e ati awon ewebe vegetables awon eso bi carrot pineapple tomatoes cucumber kaka die kada ke nbe ni te eyan ba ti ji lo ro kutukutu ko fi tele enu ko ma ba se aje re lo e wa ri wi pe ara o ma ji pepe yato bo ba tun do wa asale leyin te eyan ba jeun ale tan ko tu gbe die lura bogo tin je tolohun bi omo tuntun le yan

0: Samsung phone for any of our M-Copa shop within near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copa. Own now, now. Pay small, small.
1: Etuku dede woyi eyin eyan wa nibi gbo ti e tin lanfani lati mo gbo wa e ka bo sori akanse eto ni ikani ta wa yi e tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin lanfani pupo pupo papa julo ninu idile yin ile ise to nse gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso sebi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti yanpon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri on na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu iyawo yi ko do si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile depo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to nkoju won yi ko se be depo ko gbe igbese pelu oko re ise lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si ru to si bere si nbe ibi ti won ti nge kiri ohun ibe lo ti wa jewo wi pe edakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to ba dore ekoko ase eni to ba dore ekoko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo nwa kiri o wa di pe obirin ohun o ge ka ba mo je nigbeyin esi ma wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa ngbara wa niyanju wi pe iwo yawo to oba mo wi pe oko re o se daada to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo un ni ki se wi pe awon beta ana seta o na lo le jona abayo iwo na gbianju ko ra egbogi 24/7 aba mixture ko ra foko re ko bere si ni ta kebe a nje n to dun a mu n to dun elomi wa ko le bere mu nkan le mo be elomi wa ko le ririn seju marun yo ti ma fowo le badi gbogbo awon nkan ta nje dedun dedun yi to n sakoba fun ago ara wa laye atijo awon baba nla wa ti won ba je nkan dedun o lawon egbogi ti won fi mo koju e awon egbogi na la wa po papo sinu 24/7 aba mixture lati mo je iwulo fun gbogbo awon eyan o wulo fokunrin o wulo fobirin o wulo fomode be lo wulo fun agbalagba e si wa mo wo egbogi ta n soro re yi ko lo tinu rara omi ponbele na fi se ajo nafdak si fontelu iwo na lo ra loni tori pe ija wa ija o si always guide ni won ni ko guide ara re e je n koko duke lo na mo si n pada abo e ku kale
2: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti sumi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, ti e kon sun lo ni.
3: Aba, aju ko ti igbo ni, nipa 24/7 aba mi so, korojo gbogbo bile ta won ko n bire fun gba gbogbo, akanse gbogi bile, ma gbe kale lona ti gba lode, 24/7 aba mi so, ko lo ti nu rara, o ka wo eyin didun, ara riro, afo gede gede do ti ara danu, logo lomo kòrí agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 aba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 aba mixture gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
1: Bẹ́ẹ̀ni ìjáwà ìjà òsì always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún lé iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 aba mixture yìí nọ́mbà yìí òun náà ní kẹ́ ẹ mọ̀ pé 091-60-62 6253 eje npe le kan si 091 6062 6253 to o tun ri gba mi na ta tun mo pade ire o
4: lo wa mi o mi ando
5: o wa ni o mi ya
4: pade ju ni o mi ando
5: o wa ni o mi ya
6: Yes,
7: eku dede asiko yi ni bi gbogbo jake jado ti e ba tin lori ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto be si ni ma ja gbokun si nbe tori pe nto ti kale to ti kako ni e ti ma gbo nipa seed care ini le se ko ara oto to je pe won ti mu ki ohun gbogbo ko de rorun fun gbogbo to lori telemu ta ba so nipa kani nkan gbogbo ni oniranran ta ba nfe lo ta mo si dukia yi se mo ma woran television ni abun yowu isoko atawon kan mi ti e fi mu ki aye o derun fun ni sugbon ta won ri pe bile aye se ri lodi oni nje ona ati ri awon kan won ni rorun wa be ni yi ni dahun sugbon won ni enu ni kan lati gboporun lojo ni alejo kan be pelu mi ti won di asoju ile se CDK ma fe ki won na nbe fun eyin ara ile ko kale
8: e seun olotu e ku ohun ni ataro oruko mi ni Okunola Abdulakin gege bi e se so ni ekan CDCARE CDCARE application ti o so ala omo orilede Nigeria di mumu se nitori pe oni o fun wa lanfani lati ra gbogbo nkan ilo nu le patapata ti o wa ti afera lati ori inu yara mattress lafera ni o afera fan ni o AC ni abo si le dana afera gas ni o pot ni o microwave fridge ni afera freezer ni o ati bebe lo leyin a tun wa bo sori pe ah ina se se mona mona bayi ta fe ma ra bi solar inverter kankan a tun ta ni CDK a tun wa ko lori e irinse loku ta fe ra omo mi tin kose tailor mo fe ra sewing machine fun emi fe ra keke moruwa mo fe mo fi sise so gbogbo awon kan bayi lo wa lori CDK app te mo ra alakoko nbe ko si ele kankan lori re elekeji ni pe iye ti won ta loja la tun wa ta fun yin eleketa ni pe e ti wa lanfani lati ma san die die eleke erin to je papa nbari ni pe e ni ti sanwo tan te fi ma gbe lo anfani ti a fun awon yan ni wi pe won le ra nkan kan de ma sanwo die die lati osu meji titi de osu mejila to ba je pe osose na fe ma sanwo ni won lanfani ose merin titi de ose meji din la adota 48 weeks ni tan ba tin de ilaji osu tabi ose ti won ba mu CDK mo pa le gbogbo nkan ta ba ti la won fe ra yi won mo gbe wa si ile won tabi office won ko si tumo si pe won ra nkan eyo kan lowo won o lanfani ati ti ra nkan mi o rara o ti won ya mo ra mattress lowo mo o pe okay mo fe ra gas cooker ele mu ati be be lo te de mo sanwo die die lai ni ele kankan ninu nkan ta CDK wa fun ni nkan ta se pe se won ta moto be ni se wa ri to ni moto de ohun e a ni e lori app nitori wi pe a fa won yan la fa ni pe e lo wa ru moto to wu
7: yin
8: ke wa so fa wa ka wo wa lo ba yin sanwo duri ani e to ba ra moto wa fun lanfani ki won lo odun meta lati sanwo e to je 36 months ehe so to ba ti wa de laji osu ti won mu tabi ose ti won mu CDK o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to wo tin jade tori gbogbo to ba tin se ise o ye ko ni anfani lati de igbaye gbadun mo n gba 70,000 so pe mo le ra washing machine 200,000 nigba ti mo ti mo wi pe mo osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu pe mo san owo die die so to ba de je pe oso ose le mi fe mo san owo ti mo je bi iya loja ma ti ra mo ye ose to ba ro mi lohun lati ose merin titi de ose bi meji la adota that is 8 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta kerin si de ke mo pe eni oni bi ti o ti jade a gbe oja re fun yo de tun mo sanwo lo nkan ti CDK wa fun ni ko wa so wi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba mo gbe Nigeria te ba ti gbere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCA te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yin wa ti o ti mo ki yin ka bo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se wole bo se jade anfani tun wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko si bi te le wa office nigba to je pe ni e pe kan kaakiri
9: ile ise wa wa ni Exodus Filling Station lalojuko ofe 20 pharmacy Oluwatoyin Quarters Akure elepe 0707-454-2995
7: Oro le ti gbowo reyan gbogbo eyin ti en fe lati ni dukia kan abomi to je pe e tin ro ipe bo le se se ba oni kini awon se bo si ona na re e tele won cd care o di gbakan na e seun
9: ile ise wa wa ni exodus filling station lalojuko ofe 20 pharmacy oluwa to yi quarters akure e le pe 0707 454 2995
6: cd care there for you
10: yeah. Ma ti eri ni gboro lenu ojo meta yi
11: o pe la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi bi ma kan mi gogo boda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju
12: nípa bàbá òkè ògùn ni ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹgbò ń sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706460649 0706460419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.
13: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 6. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe òun náà ní ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa apẹ́ẹ́rẹ́ wo ni wọ́n náà ti ń rí ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo yóò máa ro òun ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fàwọn so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀ ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíà ò lè dúró pé ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi ata rara ẹlòmíín bá fẹ́ sùn lálẹ́ báyìí àti irú oorun sun rẹ̀ ìṣòro ni ẹlòmíín bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lèmi á fi máa pẹ́ ẹ má jà wo ra wa nírẹ ìwọ́n náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹ́kùn grammar school nílùú àkúrẹ́ tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dá gbé bẹ́ẹ̀ ni ẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikún mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sí kẹtẹ lẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tí ẹ ń tìhun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú ẹ̀yìn ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọ́fọ̀ ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa da ta kébékébé ṣé bí ewé àti egbò yìí náà lè wọ́n náà lò nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ ẹ̀wọ̀n egbò ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta bá a máa ta kẹ́bẹ́kẹ́bẹ́ náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064 60 6419 07064 60 6419 àlàáfíà ara wo ní bí fíafíà ó dìbò.
6: Are you ready to work in God's extraordinary grace? Join us, the Authority of Christ Global Ministries proudly presents More Than Conqueror Word and Prayer Conference 2026. Theme, Unlimited Favor, Working in God's Extraordinary Grace. Date, Tuesday, October 6th to Sunday, October 11th, 2026. Morning and evening sessions from the 6th to 8th at 9 a.m. and 4:30 p.m. for Word and Prayer. While on Friday, 9th October, get ready to receive the touch of God as you attend Jesus Rally with Anointing Service. There, Apostle Sunday Ujediyi will be ministering powerfully. Sunday, October 11th, Thanksgiving Service at 7:30 a.m. Venue, Glory Sanctuary, Act Global Avenue, Kilometer 4, Ado Owo Express Road, Akure. Ministering Prophet Professor Mayowa Uyemi, Apostle Sunday Ujediyi, Bishop Chukwuka Nnaji, and Pastor Toye Ebijomori, Apostle and Pastor Mrs. Olaniyan Opita, hosts. Don't miss this life transforming experience. Come and encounter unlimited favor. Jesus is Lord.
14: Oh yes, make a joyful noise. At Full Station International Nostrum Primary School, Okitipupa, those 30. To celebrate 30 years of God's faithfulness, join us as we celebrate our 30th anniversary from 1996 to year 2026. The theme of our celebration is celebrating 30 years God's faithfulness, building the legacy of excellence, integrity, and service. And it is going to be an exciting celebration from Wednesday, the 7th to 11th October 2026. Come and experience 5 amazing days of activity. Wednesday, public awareness campaign, National Praise Day, and community service. Thursday, medical crusade outreach. Friday, football match, anniversary night, award and dinner night. The grand finale day is Saturday, features in the house spot, cultural display, and launch of the anniversary magazine. Thanksgiving service we hold on Sunday. Come celebrate with us at Full Station International Nursery Primary School, located off IE Ore Road, Okitipupa. Celebrate 30 years of impactful existence. Full Station International Nursery Primary School, Total Child for God Management announces.
15: Ugoriba tenyo, lori shi. Ate lo ba tenulu lo ba ine. Omo ba Steven. Nademo. Ade usi ori oge kata. Agbade oye uko. Edegede udili akogun. Bayode. Aku orire. Komore Prince Steven. Nademo. Ade usi. Ori oge di to. Ejoba ekpele hondo. Ati tenu bikadi esi. Ano ba tenulu ba ine. La kuren not. Local government. Ama sikwe duba na. Gomina re ale pele hondo. Ati yon ikbima ashe joba re. Omu pele kutunyo. Oba tenu kwa. Adu lo ba ine. Asiko. Omo ba Steven. Nademo. Ade usi. Ori oge kata. Asok etegede udu ba ine. Princess Boradeyo, Ade Tutu, Ojule Ade, Orioge Bayode, Alasia Dolidari, Oraimo, Smartphone and Accessories, Naruba, Ebi Akogu Bayode, Uruwa Baile, Eyan Avoke Mi Akede.
16: Mami! Mami! Iṣe yẹn ti bọ si o.
17: O kari ọmọ dada.
16: Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wa ọ. Bí ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
17: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
16: Èmi ò mọ̀ bóyá yẹn bá wa o. Mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹ mi.
18: Kódà ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ̀ ó ṣe rí. Nítorí náà o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀ a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ̀ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
19: 02094613333.
18: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
20: Ẹ̀jẹ̀ tí bẹ́lẹ̀ jẹ́ igbó ìkéde pàtàkì yìí o. Àpapọ̀ àwa olùrakòkó pẹ̀lú ìpùrọ̀, òun ka ṣubú. Ìyẹn lákòókò ṣàpútà, eléyìí tá a mọ̀ sí Produce Buyers. Màá ló ń pe àkíyèsí pàtàkì yìí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé bí a ṣe ń ra ìpùrọ̀ pẹ̀lú kòkó òun ka ṣù. Òun náà làwọn ń tà fáwọn ẹlòmíràn tí wọ́n sì ń tà sókè òkun. A wá ń fi àsìkò sọ fún yín wí pé títa ìpùrọ̀ ó ní èso tàbí eléyìí tó tutù. Tá a sá tí kò gbẹ jẹ́ ohun tó burú jáì o. Ó sì máa ń fa ìjákulẹ̀ owó tàbí tàbùkù bá àwọn ìjà wa lóòrèkóòrè. Ẹ̀yin èèyàn mi, ká ṣe ìpùrọ̀ ká pa ìpùrọ̀ ká sá kó gbẹ ní yìí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà lórí fún kòkó. kò àti kaṣú. Orí bá ti rí àwọn náà là ń tún wọn tà. Àwọn ẹni ṣòwò ṣọ́ọ̀tì ìjọba ìpínlẹ̀ Ondo pẹ̀lú àjọṣepọ̀ Produce Buyers. Àkókò chapter one fi àsìkò ìṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tó ń ta ìkùrọ̀ tí kò gbẹ tó lókuta tàbí lé san. Àgbẹ̀ oníkòkó pẹ̀lú kaṣú. Ẹ jẹ́ ká ṣọ́ra o torí pé ìjọba ìpínlẹ̀ Ondo pẹ̀lú àjọṣepọ̀ àwọn Produce Buyers. Àkókò chapter tí wọ́n dá àwọn ọlọ́pàá ọ̀hún task force síta. Ẹnikẹ́ni tí owó ìjọba bá ti tẹ̀ yóò fara káṣá òfin o. Pẹ̀lú ìjìyà tó pọ̀, Honourable Pastor George Olótú, akọ̀wé ẹgbẹ́ pẹ̀lú alága Alásọ̀mú Fúta Wajibuye alias Kátàrí lolùkéde olórúkọ gbogbo Produce Buyers. Àkókò chapter lápapọ̀.
19: Your Nescafe is not just a drink, it's your

0: láti fún
1: mi. Ṣé ló pariwo ẹ̀yìn dídùn ara ríran ẹ̀wọ̀n
0: mo ṣe mọ̀ pé kò lè mú ọ̀pọ̀ lọ oko mọ́ ni.
1: Kò ṣe súkẹ́súkẹ́
0: da tọwọ́ rẹ̀ lẹ̀
1: ni. Kódà ṣe ẹ̀kọ́ fún lọ ni.
2: A bá àìsí ìpò fún ìbọnì nípa 24/7 abamẹ́sàn. Kọ̀rọ̀ jókòó ìbò nílẹ̀ táwọn kò ní pèrè fún gbàgbogbo. Àkọsí gbógi ìbílẹ̀. Báwo ni kálẹ̀ gọ́ọ̀mẹ̀ntì gbàgbé 24/7 abamẹ́sàn. Kò lọ tí ń mú rárá. Ó kágbó ẹ̀mí dípò ara ní o. Àtọ̀ gẹ̀dẹ̀ gẹ́tẹ̀ ìdọ̀tí ọ̀rọ̀ dànù. Lọ́gbọ́n máa
3: When you buy that multivitamin, ask yourself, is it giving the child complete nutrition?

0: ní ọ̀ṣọ́run àtòrí.
1: Agbára láti tayọ power to exert.
0: Sunday àkọ́kọ́ nínú oṣù kẹwàá 10th of October sí Sunday kẹta nínú oṣù kọkànlá fi 15th November bí ibi ọ. Yóò wáyé láago mẹ́sàn-án òwúrọ̀. Ìpàdé àdúrà kì í bá tí ọlọ́sẹ̀ kan tó máa ń wáyé lẹ́ẹ̀kan lọ́dún. Kò sí gbèdéke mọ́. No one limitation. Wọ́n fi parí rẹ̀ bẹ̀rẹ̀ látọjọ́ kẹrìndínlógún oṣù kọkànlá. 16th of November 2026. Ọlọ́run yóò máa lu àwọn ọ̀nà ní ìjànkàn-jànkàn tó kún fún iná àtàgbẹ́rẹ́ láti máa pe àwọn àrà bóyá bóyá mu àdúrà táwọn àṣọkálẹ̀ tí wọ́n ní tọ́lá sí Robert Ezekiel Oladeji CS General Evangelist Robert Ayodele Camp Coordinator àtàwọn ìkẹ̀kẹ̀ ní ìlọ́wọ́ lọ́dọ̀ Pastor S.O. Ọ̀làdélé President CS Nigeria Overseas àkókò rẹ̀ rẹ̀ ọ́ Jésù létí rẹ̀.
2: Get texted. More than 2 million people will share billions in cash and prizes.

ẹ̀ méjì ara ọ̀tọ̀ ẹlẹ́ẹ̀kan lọ́dúnrún christ apostolic church babalọla memorial international ministry park orí òkè babalọla ilẹ̀ ìtàgbọ́ ìjọ csc.

0: àwọn ẹbí rere pàtàkì ká ń bẹ lọ́ba ilé. Wọ́n máa mi níṣẹ́ kan, mo fẹ́ jẹ́ kí gbogbo ìgbò le gbá. Mo fẹ́ kí olú mi yàn àti ẹbí ògbó ọ̀dọ́ lọ sí. Tí mi ṣe tí òòsà kí ọlá ọlọ́túnjì jẹ́ aṣojú wọn. Àwọn Congratulations.
1: ìrìnàjò lọ.
2: Ṣé wípé mo lè ní ìdí tí ò nínú
1: iléeṣẹ́ Dangote Petroleum fẹ́ rẹ̀?
3: Bẹ́ẹ̀ ni ìtìrẹ́nù IPO náà ti ṣí.
2: Ṣùgbọ́n nílò gbogbo ni ìlú.
1: Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí ń dàbí ẹni pé.
3: Ìpínkànjẹ́ ₦525, ó ti lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pé
2: sílò tó ń pọ̀ wọ́n mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀.
3: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbọ́ owó tí SEC fọwọ́ sí pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn míì tí a fọwọ́ sí tẹ BBN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ. Yọ iye ìpín tí o fẹ́ san owó náà àti pé wàá ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
4: Ṣé àbẹ̀wò sí IPO.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀. IPO fún àwọn ènìyàn àti rẹ ní láìpẹ́. Jọ̀wọ́ ka mọ ìlànà àti òfin tó dìrọ̀ ohun tó fẹ́ rà. Tó bá ń ṣe iyèméjì nípa iléeṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀ àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
5: Sìkóbà tún ti tó o.
6: Agbáyamúyamù ètò automatic miracle hour.
5: Total deliverance tó máa ń wáyé ní prayer center tuntun gan.
6: Tó kalẹ̀ sí àdófùrẹ́ ìdánrẹ́ road and prayer.
5: Ọjọ́ kìíní lóṣù oṣù ni.
6: Ìbẹ̀rẹ̀ oṣù eléyà tún lágbára púpọ̀.
5: Torí ibẹ̀ lolúwa bá ti ń ṣoore kálukú fún lóní kò tí kò.
6: Ọ̀pọ̀lọpọ̀ ló ti yálé yálé torí àìrídá ìrírò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìníṣẹ́.
5: Ó ṣe àgbàdo tó sì ṣe àìsàn.
6: Oh my God!
5: Oríṣiríṣi disorders àti energy crisis ló kú ní ayé.
6: Omi bipolar disorder,
5: obsessive compulsive disorder,
6: schizophrenia psychotic disorder.
5: Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́.
6: Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí.
5: Ìláyẹ M26PM ní àwẹ̀ àti àdúrà.
6: Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mo bu ọjọ́ kejì.
5: Bàbá Prophet Samson lórúkọ bóde tún ti gbáradì láti máa ṣí bí àdúrà bọlẹ̀.
6: Kéèyàn fi recharge remote remote date ni sọ́sẹ̀ date ara ẹ̀.
5: Oníwà ìwà àti àpáta gàgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀.
6: Ọjọ́ kìíní oṣooṣù mà ní o.
5: Yẹ sí automatic miracle hour
6: tá a pè ní total deliverance ní prayer center.
7: Àjọ́fà kìí jọba yóò. Àyàbà yìí wù ní ayọ̀, ọdún ní ayọ̀.

ọmọ tí kìí ṣojo a tó fi ṣe ọ̀gbọ́n ẹlẹ́yinjú àánú rẹ̀ ògbó ìlú ní gbogbo ìmúbẹ̀rẹ̀ àti ìfẹ́bọ̀lọ́ fẹ́ o láti lọ ṣojú wa nílẹ̀ ìgbìmọ̀ aṣojú ṣòfin alliance of representatives làbújá kókó lóògùn wọn ṣùkú léegun àgbàdo ká sọ̀rọ̀ ká ba bẹ́ẹ̀ ọ̀túnba uk lónìyẹn o ìdàrẹ̀ ìfẹ́bọ̀lọ́ èyí tá a dúró lójú kan bí omi adágún tó jẹ́ o ẹni tí ó jà fún wa láti gba gbogbo ẹ̀tọ́ wa wá mú kíká fìbò wa gbé wọlé o ọ̀nàrẹ́bù níyà ìmọ̀nì ọ̀túnba uk lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú pdp ẹgbẹ́ ọlọ́mbẹ́là ní ká

0: ti ń dìbò fún màtún lẹ́gbẹ́ pdp náà lẹ́nu àti ìyẹn fún àti yàn ààrẹ bọ́lá tinubu.
1: Àwọn ẹbí rere pàtàkì kan bẹ lọ́ba ilé.
2: Wọ́n rán mi níṣẹ́ kan, mo fẹ́ jẹ́ kí gbogbo ìgbò le gbá.
1: Gbogbo ẹbí ọdún mi yàn àti ẹbí ojú ọ̀dọ́ lọ fi.
2: Tí mi ṣe ṣúrò sákẹ́ ọlá ọlọ́túnjí jẹ́ aṣojú wo.
1: Àwọn olóníkànnà rèé kí ọba ilẹ̀ ní ọba ilé wo.
2: Ìyẹn Prince Stephen Adébọ̀ Adéhùsì.
1: Fún ti yíyàn tí wọ́n yàn wọ́n pé kí wọ́n máa gbọ̀.
2: Gẹ́gẹ́ bí orí ògidì tán láàfin baba ńlá wọn.
1: Ìyẹn ọlọ́ba àti ọba ilé.
2: Wọ́n tún ní káwá kí gbogbo ẹni tó kópa tó jẹ́ kí gbogbo ètò tó.
1: Gbogbo ọba ilé nínú wọn dùn gidi.
2: Torí ẹ ni wọ́n ṣe ní ká dúpẹ́ lọ́wọ́ gómìnà wa.
1: Honorable Dr. Lucky Orimisa Ayédàtì wa.
2: Àti Commissioner for Local Government and Chief Tansy Affairs.
1: City Chairman Àkúrẹ́ North Local Government.
2: Fún ìparíre tí wọ́n kó.
1: Tó
2: ẹbí olómiyàn àtẹ̀bí ojú ọ̀dọ́ lọ fi.
1: Àti gbogbo àwọn ọmọ ọba ilé pẹ̀lú olùgbé ibẹ̀ ló ń dúpẹ́ pé ẹ ṣe o.
2: Àwọn Stephen Adébọ̀ Adéhùsì ọba ilẹ̀ ti lọ ṣẹṣẹṣẹ.
1: Àbá ẹbí orí oge yọ.
2: Congratulations.
3: Ọ̀bọ̀ Màìjíà, ọkùnrin kákáká, ọkùnrin kókókó, ọkùnrin wàwà gbogbo ẹ̀kọ́ṣẹ́ àná.
1: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀dẹ́ yẹn.
2: Ìyẹn wá ń ṣe wípé bá a fún òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o.
1: Ṣùgbọ́n torí pé ó bá gbé ìyẹn dáadáa.
2: Ó dẹ̀ fọ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ ojú ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣakaṣaka láìsí rọ̀tìrọ̀tì.
1: Obìnrin yìí ṣe ń pósùpà ń káre.
2: Ọkùnrin ọ̀hún tó ń pósùpà náà padà fún fíkókà.
1: Nípò ló jẹ́ kọ́mọ ọdún
2: ò lè gún yọjọ́ lẹ́fù yẹn.
1: Ìṣú ọmọ agùn látẹ̀.
2: Àsìkò yìí kan ló ṣẹ̀pá yé mi pé lóbelóbe ni wọ́n fi sọ̀rọ̀.
1: Fíkókà
2: herbal capsule.
1: Ṣé kìí jẹ́ kó rí ọkùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá.
2: Kó tó mi tẹ̀jẹ̀ tí ṣan tẹ́ná.
1: Àtẹ̀yìn ara tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa ń jíde dé padà.
2: Ṣé òun sí sùmẹ̀sùmẹ̀ mọ́?
1: Ṣé gan ló fà á tí gbogbo àwọn ọkùnrin fi yan fíkókà
2: láàyò.
1: Ayọ̀ herbal health limited ló ṣe é pẹ̀lú natural
2: herb. Ó lè ti wà káàkiri chemist àti pharmacy chọ́ọ̀.
1: Tẹlifọ̀n 0803-860-6858.
4: Ní àkókò ọ̀sẹ̀ ìrìn àyè fún ọkọ̀ ọ̀rẹ́ ní ìtọ́jú tó péye àti àbójútó tó dára jù lọ. Ìyẹn ní ọjọ́ pọ̀ bí láti ọjọ́ kìíní sí ọjọ́ kejì oṣù kẹwàá ọdún 2026. Ọjọ́ pọ̀ bí ní Independence Plaza Promo lọ́fọ̀ yìí. Èyí ni àǹfààní rẹ láti ṣe àtúnṣe àti ìtọ́jú ọkọ̀ rẹ ní iye owó tó dínkù gan. Owó péréte ló fi tú ẹ̀dá ara ọkọ̀ rẹ kù. Kì í ṣe yẹn nìkan láì dúró lórí owó iṣẹ́ fún yíyí epo ẹ́ńjì àti fífa ọkọ̀ rẹ padà. Kò sí bẹ́ẹ̀ tí wọ́n gba ìdúró lórí ìwádìí àti àyẹ̀wò àwọn ibi pàtàkì bẹ́ẹ̀ gbógun ọmọ ọkọ̀ rẹ. Títí kan brake, suspension, cooling system àti àwọn àmì ìpìlẹ̀ tó ń rẹ̀ lórí dashboard rẹ. Ní àǹfààní Independence Promo yìí pèsè fún ọkọ̀ rẹ ní ìtọ́jú tó yẹ. Ìṣó Central Port Complex, Magdalena Avenue, Living Faith Church, Ìbò Ìdàpọ̀. Fún ìbéèrè àti àlàyé síwájú sí i, ẹ̀kọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0906-306-7202. Ọjọ́ Pro ló ń gbà fún ẹjọ́.
5: Ẹgbà mi ẹràn mi kalẹ̀ ọlọ́pọ̀ mi yìí wà ti sí mi. Ṣíṣe ló pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ̀wò. Mo ṣe mọ̀ pé kò lè mú ọ̀pọ̀lọpọ̀ mọ́ni. Mo ṣe súkẹ́súkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ní. Kódà ṣẹ̀kọ̀ sọ̀rọ̀ ni.

sutura tɛ ìfɔkànbalẹ̀ wọlé tɛ ìdí ayé ìrọ̀rùn tɛ ọba tuntun tààrọ̀ tɛ ó bá gbogbo wọn tààrọ̀ wọn sípò ẹ̀fà tuntun tɛ ọ̀mbrẹ́là tó máa bọ gbogbo wọn lórí ọ̀rọ̀ àdàtì tɛ àkúrẹ́ náà tà sáyẹn jẹ́ká ni ìfọkànbalẹ̀ wọn tuntun tààrọ̀ ó yà tó wọn sojú wọn nílé ìgbìmọ̀ asòfin ìyẹn ọ̀sán òfin àkúrẹ́ Àwọn ní gbogbo wa máa tẹ̀lé. Ọba tún tẹ̀ tààrọ̀ ó yàtọ̀ 2027. Lábẹ́ àṣẹ ẹjọ́ BBB. Nípò ìdẹ́mọ̀.

0: àwọn àgbẹ̀ àwọn tí wọn kọ àjàgbé àti àwọn tí wọn kókó náà ìyẹn náà ti bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ gbé tajẹ òdúnsì tí ó múra látàrí ipò sí ọ̀nà tó gba ìfẹ́ ìjáde tí abẹ́òkúta tó wà lẹ́jọ́ bí àwọn olùgbé ìfẹ́ ìjọba ìbílẹ̀ ìfẹ́yìn nípínlẹ̀ ọ̀yọ́ bí wọ́n ṣe ń ké sí ìjọba tí wọ́n ti dáwọn léegun ìpele tí ọ̀rọ̀ owó tí wọ́n dáṣe dúkìá ó lè bá yanjú rẹ̀ fún ìgbà tí ó ṣe wọ́n pàdánù gbogbo ọ̀rọ̀ àjẹ ti bẹ̀ lágbègbè ọ̀hún àwọn olùgbé náà máa ṣe ètò náà lánàá ọjọ́ láti ìgbà tí wọ́n ṣe àbẹ̀wò sí gbogbo àwọn ibi tí ó yánilẹ̀ àti gbogbo àwọn ibi tí ó ti dáṣe lè ṣèlè ju ọ̀nà náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ọ̀nà tó jẹ́ ti ìjọba àpapọ̀ ní ọjà àgbẹ̀ ní ìfẹ́yìn ni wọ́n bẹnu lòmú o nígbà tí ààrẹ ẹ̀bẹ̀dú fọláìnà ìfẹ́yìn ọ̀gbẹ́ni ṣẹ́gun adélékè tó kọ́ àwọn èèyàn tòbí lọ sí àwọn kókó náà ọ̀hún léyìí tó ti di àgbẹ̀ pàjù tí ò ṣeé nìmọ́ wọ́n ní ìgbà àkọ́kọ́ tí ààrẹ olùjọba ọbásanjọ́ tí ó di ààrẹ lórílẹ̀-èdè náà fi ṣe ọ̀nà ọ̀hún látìgbà náà ni wọ́n ti pa àbòrán sí ní àtọ̀túgbò ẹ lọ kàyéfù nínú ìwé ìròyìn pọ́ùn nílẹ̀ tó àtọ̀tọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Hello, doctor. Mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín ni. Èròjà egbòogi Rootmax tẹ́ ẹ ní kí n rà. Mo rà á, mo lò ó. Ara mi mà ti yá gágá. Àlàáfíà ti dé ságbo ara mi. Gbogbo ìtọ̀ ní ìṣẹ́jú ìṣẹ́jú lóòrèkóòrè kílẹ̀ tó mọ tí mo máa ń tọ̀. Ó ti dópin. Ẹ ṣé o.
2: Amúlégbò àlàbí mo sọ fún yín. Èròjà egbòogi Rootmax ń ṣe bẹ́bẹ́. Òun ló kojú àwọn kùjẹ̀kùjẹ̀ lágbo ara. Ká
3: 0072 74 0072 74 0072 74 .com.ng

ètò wọn papọ̀ láti gọ́gọ́ nìyẹn. Bọ́lá yìí ṣe Sunshine FM. Sport Conflex SSFC, Agbo FC, àti Shining Stars at Optimum FC, yẹn lápá bẹ̀ gọ́gọ́ nìyẹn. Tó bá dé ọjọ́ ìṣẹ́gun, èèyàn lọ́sẹ̀ tó ń bọ̀ yìí. Èèyàn ní ìfọsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́, ẹ̀ ń bẹ̀ gọ́gọ́n. Èèyàn ní ìjàpọ̀ Ages àti ọ̀rẹ́ Bombers lọ́jọ́ máa gbóná wojú ara wọn. Èèyàn lápá bẹ̀ gọ́gọ́ nìyẹn. Ẹ já kúrò lápá bẹ̀ yẹn. Ẹ já kúrò lápá bẹ̀ láì yọba wá sí lẹ́nu. Ǹjẹ́ ẹ̀yin mọ̀ lára àwọn ìròyìn tá a kà láàrin ọ̀sẹ̀ yìí, ó pé kí ni? Wọ́n yé pé àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan ní orílẹ̀-èdè Ghana, wọ́n yé pé wọ́n ti bínú o, nínú ìfọsọ̀wọ́sẹ̀ ìdíje ti wá fún bí, ló jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà. Edo Queen àti àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀tọ́jọ gbá, ló jẹ́ pé lẹ́yìn rẹ̀yìn, lẹ́yìn àádọ́rin ìṣẹ́jú, àbí àádọ́rin ìṣẹ́jú, ọ̀mì ni wọ́n jọ bára wọn ta, ṣùgbọ́n gẹ́gẹ́ ní bó ṣe wà, ó yẹ kọ́kọ́ jọ gbá, èèyàn 15-15-15 minutes. Wọ́n tún wá wọ ìpele kọjú sí mi kí n gbà sí ọ. Ṣùgbọ́n torí èyí, wọ́n ní àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún, Amapiam Dukia ní orílẹ̀-èdè Ghana, ní Amapiam Dukia Ladies FC. Àwọn náà wá ṣe bẹ́ẹ̀, wọ́n wá kọ̀wé sí àjọ CAF wípé ẹ bá gbé kínní yẹ̀ wò, kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Ẹ̀yin ọ̀nà wọn tẹ̀lé ìlànà òfin o. Nítorí ìdí èyí, àwọn àjọ CAF wá fi ọ̀rọ̀ léde, ó pé kí ni? Àwọn bígúlú ìfọsẹ̀wọnsẹ̀ ọ̀hún tó túmọ̀ sí pé wọ́n máa tún gbá. Ṣùgbọ́n kí wọ́n máa bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ o, wọ́n máa gbá ìyẹn 15-15 minutes extra time o. Tó ọ̀bà wá jáwé lóbi, wọ́n ṣe wá wọ kọjú síbi kí n gbà sí ọ lọ. Ṣùgbọ́n àwọn àjọ NFL, wọ́n ti kọ̀wé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn, ìyẹn sí ọ̀rọ̀ tó jẹ́ pé àjọ CAF fi léde yìí. Wọ́n nítorí pé olùdarí ayò ṣàṣìṣe, ó túmọ̀ sí wípé ìjọ wáyé kó jẹ́ wípé ìyẹn àwọn Edo Ladies, Edo Queens FC làwọn jìyà wọn, wọ́n ní kò yẹ kó rí bẹ̀ rárá o. Wọ́n ní èèyàn tó bá ṣẹ̀ ìka tó bá ṣẹ̀ báyìí, wọ́n lò ní ọba máa ń gbé. Wọ́n nítorí ìdí èyí àwọn pariwo pàrọ̀ wà ìyẹn sí àjọ CAF wípé gbogbo ìyẹn ohun tí a fi léde yẹn kò rí bẹ̀ rárá. Ẹ mú kúrò lápá bẹ̀, ẹ má jẹ́ orí bẹ̀, nítorí kí ni? Edo Queens kọ́ ló ṣàṣìṣe o, olùdarí ayò ló ṣàṣìṣe, òun gbọ́ngàn ló yẹ kẹ́ ẹ fìyà jẹ, kò yẹ kẹ́ torí ìdí èyí ẹ tún wá sọ pé yí ìpinnu yín àti gbogbo tó ṣẹlẹ̀ ní pápá padà, nítorí gbẹ́gẹ́ bó ṣe wà lápá bẹ̀. Tí ìpinnu ò bá yí padà, Edo Queens ló máa ṣojú orílẹ̀-èdè ìyẹn West African Countries nínú ìdíje ìyẹn ti CAF Women Champions League. Ìyẹn bó ṣe wà lápá bẹ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bó ṣe wà yìí, ǹjẹ́ àjọ CAF máa gba ẹ̀sùn ìyẹn ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ló jẹ́ pé NFF mú wọlé? Báwo ló ṣe máa yẹ lápá bẹ̀? Ẹ já máa wò ó. Lápá bí Balógun fi sọ Super Falcon Rasheedat Ajibade, wọn láti gbọ́ wípé láìpẹ́ yìí ló ti pín àwọn kọ̀ọ̀kan tó ní ṣe pẹ̀lú bí ìlera obìnrin ṣe lè pé déédé, bó ṣe lè yé déédé, bó ṣe lè pé déédé. Ìyẹn lápá bẹ̀, ìyẹn fún àwọn obìnrin kan tó jẹ́ pé wọ́n kópa nínú ìdíje ẹgbẹ́ agbábọ́ọ̀lù. Gẹ́gẹ́ bá ṣe gbọ́, wọ́n ná pọ̀ lọ́pọ̀lọpọ̀ tó kó wọn papọ̀ ní ibìkan ní ìpínlẹ̀ Èkó. Ìyẹn lápá bẹ̀, bóun fẹ́ ṣe lè láti jẹ́ múríyá ni. Ìyẹn fún àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin tó jẹ́ ọ̀dọ́ kéékèèké tẹ́ pé wọ́n ń bọ̀ lẹ́yìn tó sì nífẹ̀ẹ́. Ìyẹn sí aré ìdárayá, wọ́n tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn. Àwọn tán lè ṣe gẹ́gẹ́ bí ìwòsàn pàjáwìrì fẹ́nikẹ́ni tí nǹkan bá ṣe lè sún lórí pápá. Ó gbé àwọn tó dáńtọ́ tó mọ̀ nípa ìlera, ó kàn wá bẹ̀, wọ́n sì ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn gẹ́gẹ́ bó ṣe wà lápá rẹ̀ gangan nìyẹn. Eric Chen tó jẹ́ olùkọ́ni ìyẹn fún ikọ̀ Super Eagles, ó fọ̀rọ̀ léde ní kété lẹ́yìn rẹ̀yìn tá a gbá ìfọsẹ̀wọnsẹ̀ tán nínú ìdíje tó jẹ́ pé Guinea Bissau tó ti náà wá mẹ́ta sódò. Eric Chen fọ̀rọ̀ léde o, ó ní ká má tanra wa, àwọn Guinea Bissau wọ́n dá gorí ẹ̀rí Nàìjíríà lọ, ó lóun ò ní parọ́ rárá. Ẹ má jẹun parọ́ o, lẹ́yìn ò bá mọ̀ nínú ìfọsẹ̀wọnsẹ̀ wọn kò tiẹ̀ tí ì tó bí ìṣẹ́jú márùndínlógún lọ tó jẹ́ pé àwọn ará abíkọ́kọ́ ṣáná wọlé àkọ́kọ́ rò péré ni, ó tó di pé wọ́n tún ṣàmì wọlé. Ó tó dúwádé pé lẹ́yìn òrẹ́yìn wọ́n tún ṣáná wọlé. Ìyẹn ń pè ní ó ṣe kínní lulẹ̀, ó ṣe kejì lulẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta gan bóyá ọmọ wa fẹ́ máa sún kúrò lórí tẹlifíṣàn ni, ìyẹn bó ṣe wà lápá bẹ̀. Ṣé ẹ ti sọ̀rọ̀? Ó ní ẹ wo Guinea Bissau, ẹ kú lórí ibẹ̀, ẹ má jẹ́ kí inú yín dùn o. Gbogbo ohun tẹ́ ẹ ṣe fa lórílẹ̀-èdè yẹn, àárọ̀ máa padà gbẹ̀san tẹ́ ẹ bá ti padà wá sórílẹ̀-èdè Nàìjíríà. Tẹ́ ẹ bá ti wá gbá home matches àbí tẹ́ bá ti gbá ìwé matches ní orílẹ̀-èdè Nàìjíríà, ẹ kú lápá bẹ̀, àwa náà ṣetán láti gbẹ̀san. A máa lù yín bí ejò àìjẹ́ ni o. Ó ní bó tiẹ̀ jẹ́ pé pápá wọn náà ó kù díẹ̀ káàtó, ó ní àwọn ló sì ń bẹ́ńlé, àwọn mọ̀ ìlílò ìyẹn pápá wọn dáadáa, ó ló ń bẹ́rẹ̀ àwọn tó ṣokùnfà táwọn ò lè ráyè ṣe dáadáa o. Ó ní pápá wọn ìgẹ́ta sí ibi èpo ní bó ṣe jẹ́ o. Ó ní ṣùgbọ́n òun nígbàgbọ́ wípé tọ́ ma ti parẹ̀ wá bá wọn, ìyẹn lé àwọn máa fìyà jẹ wọn dáadáa. Lẹ́yìn ò bá mọ̀ inú group L tá a wà,
ni beza o awon lo nbe lori okete nti bayi won ti gba ifosun won se meji won si ni 2 points won no Tanzania mole meji sodo awa lo ka won mole won no wa meta sodo iyen bo se wa lapa be awa ti jawe olobori ifosun won se yo kan ni tanu awon Madagascar to wa ba mole baba mura bo se wa yi ifosun won se on o se se ki ma la nfala ti e mi lere pe kini di in tori pe kini Tanzania automatic ticket ma lo je fun won ron be lara awon orilede won fe sagbateru idijon o si tumo si wo pe eyo ko do ndo bayi no ma mu inu group ta o ye ko je meji tele sugbon tori pe kini Tanzania ti e ti lo ka fara to je n tori ko n be lara awon orilede to fe se kini to fe se agbateru idijon in tori die yi won ba ti e wo ki gbogbo yin ka elu won bi ejo aje so n to ko Tanzania eti won o si nbe won gbo kankan mo iyen bo si wa lapa be kankan niyan la one di meji la one agba bolu n gba kan ri o iyen fun iko iyen to super ego o lo ti so le din gboro aye ti mi to soro ile ise radio kan laipe yi e n be lo soro pe enje wo awon iko super ego se ni e ti n pon won leju aponle le ran be aponle e ti n pon won leju be se n pon won gegegege o lo n fa gbogbo awon ti won se won

Ọlọ́run afarahan ìyẹn láyé gbogbo wa ẹṣinṣin kò ní bàjẹ́ mọ́ lóṣù yá san wá o ẹṣinṣin kò ní bàjẹ́ lágbára ọlọ́run mo mi ò ní wá yín tì fi ẹyin jó wọn ní good morning àwọn ọ̀sẹ̀ náà àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo sùn dáadáa iná kọ́ṣẹ́ sùn dáadáa wọ́n tún wá kí mi pé akó àlàjá oṣù tuntun akó oṣù tuntun tá a wọ̀ yìí ẹṣinṣin fìyìn fọ́lùwà láti òkè ìjẹ̀bú wọn ní gọ́nàṣ làwọn ń tẹ̀lé ìyẹn lápá bẹ̀ gọ́gọ́ nìyẹn akíngbè sọ́tẹ̀ mú ìwà ẹṣin àti rí àwílé yín àti bá àwọn ẹnjìnìá wa sọ̀rọ̀ máa wá nǹkan ṣe sí táìwọ̀ akínbi wọ́n ní thank God I told you on Tuesday that I don't see Super Eagles winning that match because you can't give what you don't have. Wọ́n láwọn ti sọ ní ọjọ́ ìṣẹ́gun. Ó pé kí ni pé ikọ̀ Super Eagles pé wọn ò lè fẹ́ yín mẹ́mú olóparà ṣẹlẹ̀.

0: fi bíbí jẹun àwọn tó yẹ ká pè àpè wọn àwọn ọmọ tó ṣe dáadáa àpè wọn torí pé kí ni wọn ò léèyàn a rí pé gbogbo ẹ ó ti rí bákan ṣùgbọn síbẹsíbẹ náà ká ṣe ìdúpẹ náà pé ibi tá a ṣe wà yìí mo dẹ̀ ṣe mọ̀ pé iṣẹ́ náà ṣe wà fún wa náà láti ṣe láti kógojá tá bá ní ká wo ìgbà ẹtì sísìn a rí pé ìyàtọ̀ ńlá ti wà oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ ká ṣe nípinnu pé nǹkan ńlá ṣì ń bọ̀ lọ́la fún wa.
1: Okay, ẹ já wá wọlé pé di méjìlá wà ń sọ̀rọ̀ kan láìpẹ́ yìí tó ní lórí ilé iṣẹ́ rédíò kan nípa pé ó ní àti hype gbà wọn tó wà ńlẹ̀ ta níwọ̀n ìjọ àti pé òun ṣàkíyèsí kan pé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù wọn tó ní pé nìkan gbábọ́ọ̀lù lókè òkun bá ti lórúkọ nàìjíríà wọn máa lé wọn káàkiri pé wọn ti ń gbìyànjú láti pé wọn develop àwọn yòóbi grassroots ìyẹn bí aláwọn state ni o àbí láwọn orílẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà káàkiri ǹgbọ́ ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ ó dẹ̀ fa àwọn kan ṣàpèjúwe bí ó jẹ́jọ́ kó ṣe àtàwọn kan sẹ́ pé ó nílé ni wọ́n ti bẹ̀rẹ̀ tó sì ṣe dáadáa kọ́ńtẹ̀ tó wá lọ sí orílẹ̀-èdè gẹ̀ẹ́sì.
0: Tapa ni ka wo nkan ti arakunrin Dèmí Jìlá wa sọ òótọ́ wà nínú ọ̀rọ̀ yẹn torí kini láwọn ìgbà kan kì í fi gbogbo ìrètí wa sínú àwọn agbábọ́ọ̀lù tó wà lókèrè torí kini àwọn tá a nílẹ̀ kan wọ́n ṣe dáadáa níbi ìgbà yẹn tapa rántí nígbà yìí West Half ó kó gbogbo wọn pọ̀ ni ó ṣàwárí àwọn ogun tuntun nílẹ̀ ló kó wọn pọ̀ pẹ̀lú àwọn tó bá ńlẹ̀ àlẹ́ rí pé aríṣẹ́ ribiribi tí West Half ṣe ń gbà yẹn láti pé kí ni ó mú àwọn gbọ́dọ̀ lẹ́sẹ̀ kúkú mo rò pé nǹkan tá a mọ̀ pé àwọn nǹkan tó yẹ káwa náà ṣe náà nìyẹn ká rí pa àwọn náà padà wálé ká wá sí líìgì wa a ti rí pé kí líìgì wò bá tiẹ̀ ṣe dáadáa tó bẹ̀rẹ̀ pé wọn ò fi bẹ́ẹ̀ pẹ́ dáadáa lókèrè náà ṣùgbọ́n a ṣì láwọn kan náà tó dáa nínú líìgì wa tó yẹ pa àṣìlè pé náà aláwọn tó dáa ju Samuel àdáwọn tó dáa ju ìwòbí lọ àdáwọn tó dáa ju òsínmẹ lọ ṣùgbọn kí ni àti ìṣàwárí wọn ni amóró olùkọ́ni kò ṣiṣẹ́ pẹ̀lú àwọn olùkọ́ni tó wà ní líìgì wa ó ṣe aláwọn bọ́ọ̀lù tó pọ̀ káàkiri náà ó ṣe é ṣe kọ́ àwọn agbábọ́ọ̀lù tuntun ní àwọn líìgì wa ní ilẹ̀ yìí.
1: Gbọ́ àwọn iṣẹ́ wo lo rò pé a ṣe nínú ìfọsọ̀nsẹ̀ lè ta gbà kọjá ní ọjọ́ ìṣẹ́gun tó sì jẹ́ pé orílẹ̀-èdè Guinea-Bissau wọn máa náà pààyàn bí ejò àìjẹ́ torí mẹ́ta sódò kò kiri ara nu ayé pẹ̀lú bí ránkì ta wà ní orílẹ̀-èdè Nàìjíríà ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá.
0: Tí bá ní ìfẹsẹ̀wọnsẹ̀ yóò dùn mí irọ́ ni mo pa torí pé kí ni ó yalé lẹ́nu pé ikọ̀ Super Eagles lè bọ̀ rẹ́lẹ̀ pẹ̀lú àmì ayò mẹ́ta sódò tá àti ìwárí kankan bá wọlé wọn. À ń sọ alukọ́ni sọ pé nítorí wẹ́dà tí ò da àbí nítorí pápátá gbá bọ́ọ̀lù tí ò da ṣùgbọ́n àwọn náà gbá bọ́ọ̀lù náà ń bẹ̀ ṣùgbọ́n àwọn náà ń mi góòlù ń bẹ̀. Èkí ló wá ṣe wá tó yẹ pé àwa wà wáwí nítorí pé pitch kò dá àbí wẹ́dà kò dá la ṣe bọ́rẹ́lẹ̀ inú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ó rí bákan fún mi torí pé kí ni tá a bá ní ká tiẹ̀ wọ ọwọ́ ẹ̀yìn wa ọwọ́ amúlé wa

0: ìborí ìfẹsẹ̀wọnsẹ̀ yìí tá bá wo ìfẹsẹ̀wọnsẹ̀ tí gbá bíi méjì lábẹ́ akọ́nimọ̀bá tuntun yẹn Jurgen Klopp kì kò jẹ́ nǹkan tó wú ni lórí púpọ̀ torí pé kíni ikọ̀ Germany kò ṣe dáadáa bá a ṣe mọ̀ wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ Jurgen Klopp gbúdọ̀ jáwé olúborí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó bá fẹ́ lọ sí next level nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ìyẹn Nations League tó ń pẹ́ lọ́wọ́ ẹ̀. Bákan náà ni Denmark àti Norway. Mo rò pé ìfẹsẹ̀wọnsẹ̀ kò yẹ kó jẹ́ nǹkan tó máa le fún ikọ̀ Norway. Ó ṣeéṣe kí ikọ̀ Norway kó rí ọ̀mì nínú ìfẹsẹ̀wọnsẹ̀.
1: Ok, ó ṣeun ní wa ẹ̀ ṣeun ṣeun.
0: Ẹ ṣe gan-an ló fi.
2: Jáwọ́ síbẹ̀ ká wá tẹ̀wájú lápàbẹ̀ láàárọ̀ yìí. Iná àwọn aago ìléwọ́ tó wọlé agbára lè tẹ́ máa lè pèsè. Ó náà ní 08055511110 tàbí 070-66-77182 070-66-77182 ẹ jẹ́wọ́ tó wà lápàbí lóru rọ̀ ìyẹn tiré ore ore. Adeyinka Kazeem, wọ́n ní good morning sir, wọ́n ní super chicken bí kò mo sọ bẹ́ẹ̀. Wọ́n ní big brother team, okay, okay. Ali Amozuma Ayanzu.
3: Yà Ẹ̀kaarọ̀.
2: Ẹ kú ojúmọ́ wọ̀ọ́, bá ń tẹ́lá pé Ali Amozuma Ayanzu, ẹ máa dáhùn pé ẹni afẹ́ lamọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni bá a ṣe máa ń wọlé nìyẹn. Ali Amozuma Ayanzu.
3: Ẹni afẹ́ lamọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni.
2: Ẹ kú ojúmọ́ sir, orúkọ yín bolẹ̀ tí ń pè.
3: Orúkọ mi ni Olúwa Nífẹ̀mí láti ìlú Àkúrẹ́.
2: Okay sir.
3: Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ nípa àwọn Super Eagles. Ní match ta play ní àárín ọ̀sẹ̀ ẹ̀wọ̀ àwọn Super Eagles yẹn. Wọ́n ní láti defund gbogbo tíìmù yẹn kan tú gbogbo wọn ká. Wọ́n ṣe wà lọ́wọ́ àwọn hungry players, àwọn tó fẹ́ gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè Nàìjíríà láti inú ọkàn wọn. Kò ń ṣe àwọn tó ti jẹun yóò tán ti tẹ́ bá wo match yẹn rí pé ní ẹwọ́ ẹ̀yìn wa kò sí kankan ńbẹ̀, ní ojú goli wa kan kò sí kankan ńbẹ̀. Ní ọwọ́ iwájú bí arákùnrin tí ẹ pè lẹ́ẹ̀kan bó ṣe sọ̀rọ̀ tí àbá ti ró ti mẹ̀ ṣé kò wá sáwọn ta lè gbọ́kàn lè mọ́ ni. So mo believe pé kán kọ̀ ti fẹ́ gbogbo ọ̀kan lọ́wọ́ àwọn tó fẹ́ gbá bọ́ fún Nàìjíríà dáadáa. Ẹjọ́ mi lẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ nípa ti Ronaldo náà. Ṣé mo tẹ bá ka nǹkan tó ṣẹlẹ̀ nípa ti Ronaldo yẹn? Ẹ rí pé
2: ẹjọ́ torí àkókò ẹ má bínú ẹ jẹ́ fẹ́ lómìnira àǹfààní. Ali Amozu.
4: Ẹni afẹ́ mi. Mẹni tó fẹ́ mi.
2: Ẹ kú ojúmọ́ sà.
4: Ṣé rí torí àwọn èèyàn tó máa fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kí nǹkan sọ lórí ti Ronaldo yẹn. Àwọn olóyìnbó máa ń pòwe. Wọ́n ní you live, wọ́n ní ovation is loudest. Ó yẹ kí Ronaldo ti kúrò ní sí ọ ti mọ ọ ti pẹ́ tó ti wá sí World Cup náà kò lè rí World Cup gbà mọ́. Ó yẹ kó fẹ́ ẹ̀yìn yìí kó kúrò ní Portugal. Yímọ̀ ọ̀gá ní ìlà Tàkúrẹ́.
2: Ẹ ṣe bà mí. Ali Amozu. Kí ni loud? Ali Amozu.
5: Ó
2: yà pápápá.
5: Ìní ìrùkú náà jẹ́ àlekọ̀ níta ìjúkù mọ́ yín. Ìgbọ̀n tàbá ní ká wò èèyàn kan ló kọ́ nígbà tó bá ń pèèyàn méjì nínú àtẹ̀sùn ní Europe. Wọ́n gbádìrí òdìṣà sátéjì àti gbòòṣà àdìjẹ sílẹ̀. Àwọn gíní bìṣà náà ní fẹ́ dùn sí máàṣì náà àwọn náà kíní yẹn ti bùtù mọ́ra wọn. So àti gbàdé ṣe nígbà tí wọ́n kọ̀ náà ni a tó ti bẹ̀rẹ̀ báyìí. Àwọn ìṣòro kò sí possibility na but kásá ìmọ̀ àwù.
2: ẹ ṣeun Ali Amozu.
4: Ẹni afẹ́ la mà á mẹ tó fẹ́ ni. Mo fẹ́ sọ ti gbìmọ̀ gbàlú ìlàtà kan mo fẹ́ sọ lọ́rùn ó ń gbèsè ẹ kan. Ó ń gbèsè dára ṣùgbọ́n kí ni tòun wá ní ṣáàn. Àwọ̀ fáìnà àwọ̀ sẹ̀mí fáìnà ṣáà àwọn ẹ̀yẹn náà kọ́ lọ represent Nàìjíríà ni. Bí ìdáyé yìí ń bà kò sí kọ̀mí tẹ́
6: Ayé Labọ́lá láti ọba ilé.
2: Ẹ kú ojúmọ́ sà.
6: Ẹni tí ọ̀rẹ́ mi Jimmy Ganil sọ lẹ́ẹ̀kan ti Ronaldo. Kò lè leaf bẹ́ẹ̀ ẹ mọ̀ pé àwọn kan wà tó ń jẹ́ kó máa fara ń jìn. Àwọn ó dẹ̀ ní flex táwọn kan fi wà ní national team Portugal. So at least ó tẹ̀ ṣe ṣẹ́jú márùn-ún ni. Ó yẹ kí ọ̀gá yẹn gbé wọlé kó lè ṣiṣẹ́ captain kó lè ṣiṣẹ́ adarí. Kò compulsory pé kó gba gbogbo 90 minutes. So but for kó wá gbé síbẹ̀ fún for 90 minutes torí àjọsọ wọn dẹ̀ ni pé wọ́n ti jọ sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ òun ló wá bí ṣe ọ̀rọ̀ tán sọ yẹn nǹkan tó fa ìbínú ẹ̀ nìyẹn. Ẹ jẹ́ òun kẹ́ for example ní ìsìn báyìí àwọn Argentina ṣì ń fẹ́ kí Messi ṣì máa gbá fún wọn. Kì í ṣe irú Nàìjíríà jẹ́ pé wàá pọ̀ ọmọ ọgbọ̀n ọdún wa ló rìtáyà wa ló ti dàgbà 34 years wa ló ti dàgbà. So awon ni commitment ni won ni fe orilede won. So ba bo se ni ya God bless you my brother.
1: Ali Amozo last caller papapa. Se yen ri ni Ali Amozo.
7: E tra fe la mo. Ah me ni do fe ni.
1: Boya papapa koko ti lo.
7: Ti de ru gura ti gura be janu Nigeria. Won fun mu. We e bu je da ko ta kon.
1: E se. E se. I have a quick little bit of a minute. I go a little bit of 080 62 20 24 19. 080 62 20 24 19. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm going to go to the church. I'm

0: oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa ara wa ni jọ.
1: Ìmọ́tótó borí àrùnmọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbín òye ọmọlúàbí bàbá ti jí kàgbálẹ̀ kàgbàta jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsí ní pẹ̀lú léyìí tí ń kóra jọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ glo 99.1 fm àkúrẹ́ lónìí má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ. Fàbá wọlé tọ̀ ni fàfà là ń jìfà ìkànnì glo 99.1 fm tún kóre dàálẹ̀ ẹ̀yìn onílé iṣẹ́ olókoòwò oníṣẹ́ ọwọ́ ẹlẹgbẹjẹgbẹ àtọlọ́dọ ni pátá kílẹ̀ ń tà níbo lẹwà tẹ́tí ń tà ilé ọdún tún ti wọlé ẹ jẹ́ ká bá yín fọrere ọjà yín lórí ètò ojú ọjà níkànnì glo 99.1 fm ìjàpọ̀ estate àkúrẹ́ tó jalè jákorí lẹ̀ dòdò wá sọ nípa ọjà tó ń tà ibi tẹ́ wà tẹ́tí ń tà lórí ètò ojú ọjà lówó dákọ̀ mu gbogbo aago méjìlá àbọ̀ ọ̀sán sí aago kan 12:30 p.m. to 1 p.m. ní gbogbo ọjọ́ ajé Monday sọ́jọ́ Eti Friday ẹ ó lu àǹfààní yìí láti sọ nípa ọjà tẹ́ ń tà àtàwọn tẹ́ ní fáwọn oníbàárà yín nílé ọdún kájé wọ̀gbá ní kẹ̀tíkẹ̀tí tẹ́ bá fẹ́ ká wá bá yín níbi tẹ́ wà láti gbóhùn yín sílẹ̀ ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 0703-022-3281 tàbí 0703-212-0921 ẹ tún lè pè sórí 0704-375-4793 wọ́n jẹ́ àǹfààní ètò ojú ọjà kájé òbúgbà rẹ̀ jẹ́.
0: Glow FM 99.1 Àkúrẹ́. Ẹ wẹnu ilẹ̀ kẹ́ ẹ wẹnu ọkọ́ torí yín la ṣe wà.

0: wọlé tọ ni fàfà la ń jìfà ìkànnì glo 99.1 fm tún kúrè dàálẹ̀ ẹ̀yìn onílé iṣẹ́ olókoòwò oníṣẹ́ ọwọ́ ẹlẹgbẹjẹgbẹ àtọlọ́dọ ni pátá kí lẹ̀ ń tà níbo lẹ wà tẹ́tí ń tà ilé ọdún tún ti wọlé ẹ jẹ́ ká bá yín fọrẹ̀rẹ̀ ọjà yín lórí ètò ojú ọjà níkànnì glo 99.1 fm ìjàpọ̀ estate àkúrẹ́ tó jálé jákórí lẹ̀ dòdò wá sọ nípa ọjà tó ń tà ibi tẹ́ wà tẹ́tí ń tà lórí ètò ojú ọjà lówó dákọ̀ mu gbogbo aago méjìlá àbọ̀ ọ̀sán sí aago kan 12:30 p.m. to 1 p.m. ní gbogbo ọjọ́ ajé Monday sọ́jọ́ Eti Friday ẹ ó lu àǹfààní yìí láti sọ nípa ọjà tẹ́ ń tà àtàwọn tẹ́ ní fáwọn oníbàárà yín nílé ọdún kájé wọ̀gbá ní kẹ̀tíkẹ̀tí tẹ́ bá fẹ́ ká wá bá yín níbi tẹ́ wà láti gbóhùn yín sílẹ̀ ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 0703-022-3281 tàbí 0703-212-0921 ẹ tún lè pè sórí 0704-375-4793 wọ́n jẹ́ àǹfààní ètò ojú ọjà kájó bùgbà rẹ̀ jẹ́
1: Ìkànnì Glo FM Àkúrẹ́ oríṣiríṣi nínú ẹyọ kan.

0: ti gbọ́ ohun ti ọ̀rọ̀ àgbà tòní tí ó sọ fún wa ẹ̀ yá mọ́ já sun síwájú báyìí torí ìyá kò wá kí a lọ sí abala nínú ìtàn kí a lọ fetí gbọ́ ohun tí ìtàn sọ fún wa ìtàn tá a sì fẹ́ gbọ́ ó ṣe pàtàkì sí àyájọ́ ọdún òmìnira léyìí tí à ń sàmì sí ní nàìjíríà lónìí ọjọ́ kẹwàá lónìí ọjọ́ kìíní oṣù kẹwàá oje ọdún 2026 kádo dé ọ̀dọ̀ àwọn tí wọ́n fún wa ní abala nínú ìtàn à ń bọ̀ wá.
1: ẹ kú dédé àsìkò yìí ẹ sì káàbọ̀ sí abala nínú ìtàn lónìí tí à ń sàmì sí àyájọ́ òmìnira orílẹ̀-èdè nàìjíríà èyí ni díẹ̀ nínú ìtàn ìgbòmìnira orílẹ̀-èdè nàìjíríà. Ìjà fún òmìnira Nàìjíríà jẹ́ ọ̀kan lára àwọn ìṣẹ̀lẹ̀ pàtàkì jùlọ nínú ìtàn orílẹ̀-èdè. Ó bẹ̀rẹ̀ sí lágbára nígbà tí àwọn ará orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ sí bèèrè fún ẹ̀tọ́ tó pọ̀ sí nínú ìṣàkóso orílẹ̀-èdè wọn àti fún àǹfààní láti máa ṣàkóso ara wọn. Dípò kí gbogbo agbára wà lọ́wọ́ ìjọba amúnisìn aláwọ̀ funfun. Láàárín ọdún 1920 sí 1930, àwọn ọgbẹ́ òṣèlú, àwọn aṣáájú orílẹ̀-èdè àti àwọn oníròyìn bẹ̀rẹ̀ sí gbé ohùn wọn sókè sí àwọn ìlànà ìjọba amúnisìn. Wọ́n bèèrè fún ẹ̀tọ́ òṣèlú, ìṣàkóso ara ẹni àti kí àwọn ará orílẹ̀-èdè Nàìjíríà lè ní ipa tó pọ̀ sí nínú bí wọ́n ṣe ń darí orílẹ̀-èdè. Abat Macaulay jẹ́ ọ̀kan lára àwọn aṣáájú tó kọ́kọ́ gbajúmọ̀ nínú ìjà fún ẹ̀tọ́ ọmọnìyàn. Ní ọdún 1923, ó dá Nigerian National Democratic Party sílẹ̀, ó sì di ọ̀kan lára àwọn ẹgbẹ́ tó lágbára jùlọ tí ń tako àwọn ìlànà ìjọba amúnisìn. Nígbà tó yá, ó ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Nnamdi Azikiwe láti dá ẹgbẹ́ National Council of Nigerian and Cameroon sílẹ̀ tí a mọ̀ sí NCNC. Nnamdi Azikiwe tí a mọ̀ sí ZIC tún kó ipa pàtàkì nínú ìjà fún òmìnira yìí. Ó lo ilé-iṣẹ́ ìròyìn àti òṣèlú láti mú kí àwọn ará orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ pé wọ́n lè máa bèèrè fún ẹ̀tọ́ àti ìṣàkóso ara wọn. Ìwé ìròyìn rẹ̀ ṣe ìrànwọ́ láti ṣe ìtànkálẹ̀ èrò àti ìpinnu tó lè ṣe ìlọsíwájú sí orílẹ̀-èdè Nàìjíríà. Ní ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà, Ọbáfẹ́mi Awolowo jẹ́ ọ̀kan lára àwọn aṣáájú pàtàkì tó ṣiṣẹ́ fún ìṣàkóso ara ẹni. Ó dá Action Group sílẹ̀ ní ọdún 1951. Lára àwọn nǹkan tó jẹ lógún ni ṣíṣe àgbékalẹ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́, ìdàgbàsókè ọrọ̀ ajé àti ìṣàkóso ara ẹni. Ní àríwá Nàìjíríà, Ahmadu Bello tí a mọ̀ sí Sadauna ti Sokoto di aṣáájú pàtàkì nínú Northern People's Congress. Ó kó ipa nínú ìṣèlú àríwá àti àwọn ìjíròrò tó ń lọ lọ́wọ́ nípa ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà. Anthony Enaoro náà jẹ́ ọ̀kan lára àwọn tó ṣe pàtàkì nínú ìjà fún òmìnira. Ní ọdún 1953, ó gbé àbá kan kalẹ̀ ní Ilé Aṣòfin Àpapọ̀ pé kí Nàìjíríà gba òmìnira ní ọdún 1956. Bí ó tilẹ̀ jẹ́ pé àbá náà kò rí ìtẹ́wọ́gbà, ó jẹ́ ìgbésẹ̀ pàtàkì tó mú kí bíbèrè fún òmìnira túbọ̀ gbajúmọ̀ sí. Abubakar Tafawa Balewa náà kó ipa pàtàkì nínú ìgbésẹ̀ tó yọrí sí òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. Ó sojú Northern People's Congress nínú àwọn ìjíròrò tó wáyé nípa bí Nàìjíríà ṣe máa gba òmìnira. Nígbà tó yá, ó di olóòtú ìjọba àpapọ̀ àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́yìn ọ̀pọ̀ ìjà, ìpolongo, ìjíròrò àti àwọn àyípadà nínú ètò ìṣàkóso, ìjọba aláwọ̀ funfun fọwọ́ sí pé kí Nàìjíríà gba òmìnira. Ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1960, Nàìjíríà gba òmìnira, ó sì bẹ̀rẹ̀ sí ṣàkóso ara rẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira. Nnamdi Azikiwe di adarí ìjọba àpapọ̀ nígbà tí Abubakar Tafawa Balewa di olóòtú ìjọba àpapọ̀. Ní ìparí, òmìnira Nàìjíríà jẹ́ àbájáde ìjàfẹ́tọ̀ ọmọnìyàn tó gba ọ̀pọ̀ ọdún. Ó kan àwọn aṣáájú àti àwọn ẹgbẹ́ òṣèlú láti onírúurú agbègbè tí gbogbo wọn kó ipa tí ó yàtọ̀ síra wọn nínú ìgbésẹ̀ tó mú kí Nàìjíríà bọ́ kúrò lábẹ́ ìṣàkóso amúnisìn àwọn òyìnbó aláwọ̀ funfun ní ọdún 1960. Abala nínú ìtàn kò ní jù báyìí lọ. Aminat Adekunle lorúkọ mi. Ètò láwùjọ ń tẹ̀síwájú.
2: Láwùjọ kò gbọdọ̀ bàjẹ́.
3: Láwùjọ, láwùjọ, láwùjọ.
4: Ẹ jẹ́ ká jọ sọ àsọyépọ̀.
5: Káwùjọ wa ó má ba bàjẹ́.

0: Ami.
1: Wọ́n lè lọ́pọ̀ yín látijọ́.
0: Ìṣun.
1: Gẹ́gẹ́ bí ilé iṣẹ́ kàgbẹ́ yín, ṣé mọ ẹlòmíì, a rojú tán, a máa ìwà ìrojú kiri. Kí la bá ti ń lé ayé òfò ìṣèyàn àwọn tó ń fúnra ní wàhálà. So ibi tó ọ̀gá mi ti parí ẹ̀ ibi tó bá ló bá lọ. Tó ọ̀gá mi, mo ní kí n kíná fún ìṣètò lágbóògbọ lóṣù àtọ̀.
2: Ami wa sọ
1: gbogbo wa.
0: Ẹ ṣeun, ẹ kú ojúmọ́ o.
3: Ẹ máa fọ ọdún tuntun.
0: Ẹ máa ṣeun.
3: Àyíká fún ọ.
0: Àmì láṣẹ ìdùà.
3: Àti wọn alájọ àti àlàáfíà.
0: Àmì.
3: Yóò lè pèlú àti ìtàgbò lábẹ́ ìjà àánú.
2: Ẹ̀yà
3: wá bẹ̀ wọ́n láti pò báyìí. Wọ́n jọ̀wọ́ kán bá ti gbẹ̀. Ìmọ̀ kó dẹ̀ wá lọ́rùn. Àlàáfíà kó jọba. Àwọn adarí wa kán sọ papọ̀ kán bá wa tó Nàìjíríà. Ẹni tó bá torí nǹkan gbá kan lọ. Àmọ̀ kó àgbà obìnrin má gorí ẹ̀ kọjá wo. Àwọn ọkùnrin díẹ̀ díẹ̀.
0: Kò
3: sẹ́yìn tó lè tẹ̀lá yí lọ
0: ẹ ṣeun fún ìdásí tí ẹ kó ojúmọ o. Ẹ ṣeun kárọ o.
4: Orúkọ mi ni ẹ̀jìnà ọmọ láti ìjọka.
0: Ẹ̀jìnà ọmọ àgbọ̀n yín.
4: Mo gbọ̀dọ̀ fún oṣù tuntun tá a wọ ilé mi asan alábọ̀ ọlọ́run.
0: Àmì láṣẹ ìdùà.
4: Àmì ìdàmú alábọ̀ ọlọ́run. Orí mi pé ajá alábọ̀ ọlọ́run ọlọ́ba abá ṣe ọlọ́ba awọ ọ̀nà àwọn adarí wa láti tù agbé ìbùta yẹ alábọ̀ ọlọ́run. Àwọn ọmọ Nàìjíríà ẹ jẹ́ kí ni wọ́n dùn. Ẹ jẹ́ ká mú àpẹẹrẹ ilé kẹ́mi fún wa kẹ́mi fún wa ẹ mú ṣe fún wa. Tó mọ tí tínú má dùn ọkàn abalẹ̀. Ṣé ni ṣé ni ṣé ni tẹ́tẹ́ wá yìí àyè tínú yẹn ò bá dùn ẹ wò kò sí kan. Ṣé ni ó kì í à ń gbẹ́jọ́ fún àwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ Amẹ́ríkà wọn gbọ́ bí fọ̀rọ̀ Amẹ́ríkà. Àwọn ọ̀nà ẹ jẹ́ ká máa sún ẹ̀rọ fún Nàìjíríà
0: ẹ ṣeun awà lójú òpó Facebook tẹ bá ti tẹ sí Glow 99.1 FM Àkúrẹ́ níbẹ̀ náà ni ẹ ti wò wá ẹ fi èròǹgbà yín ṣọwọ́ ẹ pín kí ẹ sì fẹ́ràn rẹ̀ kí àjọṣetò yìí ẹ fi bó ba ṣe rí lọ́kàn tí yín láwọn ìṣẹ̀lẹ̀ tá a ti mú wá yìí ẹ fi sórí Facebook wa a kà síta ẹ kú ojúmọ́ o.
3: Ẹ̀lú ẹ káàárọ̀.
0: Ẹ ṣeun ẹ káàárọ̀ o.
3: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun olúwa nìtò.
3: Ọ̀rọ̀ tí bàbá wa sọ kò sí ọ̀rọ̀ kókó kan tó tẹ̀ sọ pé bí àwọn máa gbé kó wá là.
0: Ẹ dákun àìtí sọ̀rọ̀ débi tí a ti bẹnuba ní ti ààrẹ Tinubu sọ láàárọ̀ yìí ní ti à ń pẹ̀ kẹ́lò. Àyìn ni àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Nàìjíríà àti láwọn apá ibòmíì lórí abala bó ṣe ń lọ lórí ètò láwùjọ ní ojú òpó Facebook wa nípa ìdájọ́ léyìí tó wáyé ní ìpínlẹ̀ Edo Taiwo Akinbi. Wọ́n ní ọkàn tí wọ́n ní àwọn rò pé ó yẹ kí adájọ́ náà kí ó fojú àánú wo arábìnrin náà pẹ̀lú bí kò ti sí lára àwọn ajínigbé. Ẹ kú ojúmọ́ o. Ẹ ti wọlé o. O ti já ẹ gbìyànjú ẹ padà Taiwo Akinbi wọn tẹ̀síwájú wọn ni arábìnrin ọ̀hún pé kò sí lára àwọn ajínigbé tí wọ́n bá ti fìdí rẹ̀ múlẹ̀ pé kò sí lára wọn o kí wọ́n ṣíjú àánú wò bóyá kí wọ́n tiẹ̀ fún ní ẹ̀wọ̀n ọdún mẹ́wàá gẹ́gẹ́ bí ti Taiwo Akinbi tí wọ́n sọ lójú òpó Facebook wa nípa ìdájọ́ ti ìpínlẹ̀ Edo. Ẹ kọjú mọ́ o. Ẹ ṣeun ẹ káàárọ̀ o.
3: Hello.
0: À ń gbọ́ yín ẹ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀. Nípa ti ìdájọ́ oṣù àtù wa lára o.
0: Àmì láṣẹ ìdùà. Orúkọ yín.
3: Ní rédíò náà tó mọ̀ máa gòkè sí o.
0: Àmì.
3: So nípa ti ìdájọ́ ti Edo àti níbi bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bọ̀ tí obìnrin ẹ ó tí kò tẹ̀ ọ̀rọ̀ tó gbádé lẹ́rùn ẹ̀ náà fi dájọ́ yẹn fún. So àdẹ gómìnà náà tó ń pín owó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ṣé àwọn gbogbo ẹ kọ tọmọfẹ blọọkù àkáǹtì èèyàn báyìí ṣé wọn àmọ fọnṣẹ lè blọọkù ẹ so tó bá dẹjẹ pé tọmọfẹ ìdòwò ẹ sí àkáǹtì everybody wọn mọ ọmọ tó jẹ ọmọ ìlú bíbẹ wọn mọ ilé tó jàdó so yẹ kán ṣe bẹẹ tó bá jẹ àwọn arúgbó náà lọ pé kán kó wà wọn dẹrẹ arúgbó wọn fún ọ lówó so kan náà ṣàánú wa o.
0: Ẹ ṣeun fún ìdásí tìyín 08055511110 tàbí 07066771822 ìní àwọn nọ́mbà tí wọlé ní tààrà ní sòsí sí ọ̀dọ̀ tiwa níbí yìí.

0: ẹni kan tuntun bẹ bi ẹ kojú mọ o
1: ẹ kaarọ
0: ẹ ṣeun ẹ kaarọ
1: o sì ní ìdá fún gbogbo wa
0: àmì láṣẹ ìdùà
1: ohun tí mo fẹ dá sí ni pé kí àwọn ẹ bá wá ìbò
0: ẹ bá wa dárúkọ yín
1: wọn mọ bó ṣe rìn ni wọn
0: ó dáa
1: ṣùgbọn tí wọn bá ti fẹ fún àwọn tí wọn dìbò tí wọn bá ti fẹ fún wọn ní nǹkan wọn mọ bí wọn ṣe rìn ní àbújá àwọn ìfẹràn wa olóṣèlú gbogbo ló fẹràn wa ṣùgbọn wọn láàánú wa tá a bá ti ní àánú ó kù tá a bá ti lè rí àánú gbà lọdọ wọn gbogbo wàhálà tó ń ṣẹlẹ sí wa yìí yóò kúrò nílẹ àìsí àánú kò sí àánú lójú wọn ṣùgbọn wọn fẹràn wa o àdàbí tọkì lọdọ wọn ni wọn tọjú tọkì tọkọ pàjẹ ọlọrun ó ṣàánú fún wa a rí àánú gbà ẹ ṣe.
0: Ẹ ṣeun ẹ dẹ́kun ẹ̀yin tí ẹ bá fẹ́ pè sórí ètò ẹ ti mọ bí àwọn tí wọ́n pè sórí rédíò ti mọ́ ń pè bẹ́ẹ̀ bá ti pè ẹ dárúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá ká ba lè mọ ẹni tí ń bá wa sọ̀rọ̀ torí pé báwa náà bá dórí ètò a dárúkọ wa fẹ́yìn aráalé ẹ mọ̀ wá káwa náà ká ba lè mọ̀ yín dáadáa 0055511110 tàbí 0706677 1822.

Nigeria papa julo agbegbe ile Yoruba ita npe ni Western region nigba na won se gudugudu meje ati yaya mefa lati le je ki ase asiwaju fun awon eniyan dudu o se Nigeria nikan ṣugbọn gbugbu awon eniyan dudu orile ede yan dudu ati agbajo pa awon eniyan dudu orile ede Nigeria ni Africa ati kaakiri orile ede agbaye nigba na o ti nkan o ti se ni ile Africa oni agbese ni ile Yoruba ani ile do akoko ani television akoko ani le we giga akoko eti o fa igba gugu awon na eti akoko akoko fun awon lewe alakobere ati girama gugu awon kan yi o n tesi waju keti nigba ti agba ominira nigba to ma fi di odun 1962 o ni awon male to wa ni ile Yoruba na ti n dagba ti eda ile to sele ti o si sokunfa eda fi gbe awo lowo ti a si ti mole fun di odun marun ni odun 1963 láì mọ àwọn kan tó ṣe a rí kógun dé kọrin kan gbà náà wípé awolowo tí wọn gbé lọ ẹwọn yìí yóò ní yóò fà ní búburú forílẹèdè nàìjíríà nígbàtà awolowo sì dé ó kọrí pé à ń gbé bàbá bọ ó sì ṣoríṣiríṣi àwọn kan ṣùgbọn wá ní olórí kan gbòógì bíi ti awolowo lórílẹèdè nàìjíríà láti ìgbà náà títí di àkókò tí a wáyé eléyìí ó sì ń fa ìjákulẹ̀ gbà fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà nígbàtí ó yá tó máa fi di ọdún 1966 ó ní àwọn ológun náà ṣe ìdìtẹ̀gbàjọba àkọ́kọ́ wọ́n sì ń ba gbogbo àwọn àṣeyọrí wọn bá àṣeyọrí tí a ti ṣe nígbà náà lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wọn bá gbogbo ẹ̀ jẹ́ nígbà náà òun náà yí ètò òṣèlú padà kúrò ní ètò ìṣọba àpapọ̀ ètò awolowo tí ó gbé kalẹ̀ tí wọ́n sì sọ gbogbo ní ti ìjọba àpapọ̀ nìkan ibẹ̀ ó ní wàhálà ti bẹ̀rẹ̀ ní ọdún yẹn náà ọdún ṣe ìtẹ̀gbà ìjọba kejì eléyìí òun ló fa ogun abẹ́lé ní ọdún 1967 a rí pé gbogbo àwọn eléyìí ó ń tẹ̀ ní ọdún 1966 títí tó fi di ọdún 1969 nígbà tó máa fi di ọdún 1979 òun ni wọ́n ṣètò ìdájọba padà fún àwọn olóṣèlú alhaji shagari onowole nígbà náà ètò ìdìbò náà ó jẹ́ èyí tí ó fẹ́ burú jáì nínú ìtàṣìní lórílẹ̀-èdè nàìjíríà ìpànìyàn àwọn jàǹdùkú àti oríṣiríṣi nǹkan oníṣẹ̀lẹ̀ ní ayégbà yẹn àwọn èèyàn sì ń pariwo pé ìlú ò dáa ìlú ò tòrò wàhálà wà ìdààmú oríṣiríṣi àwọn oníwèé ìròyìn àwọn afẹ̀hónúhàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tó bá fi di ọdún 1993 nígbà tá a múra fún ọdún kérésì òun náà ni buhari wọléde buhari gbàjọba nígbà náà nígbà tí buhari gbàjọba ní oṣù kínní oṣù kejì a rí i pé bó tẹ̀ pé ó dàbí nǹkan fẹ́ tòrò ní ẹ̀ ṣùgbọ́n ọwọ́ líle buhari àti ìdí àgbọ̀n nígbà náà ó fa oríṣiríṣi awuyewuye oríṣiríṣi ọ̀rọ̀ àwọn ènìyàn kọrin pé ìlú le àti nǹkankan bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tí ó bá ti tójú bọ́ díẹ̀ nígbà náà wọ́n á mọ àṣeyọrí tí buhari ṣe àkọ́kọ́ buhari gbìyànjú láti dá ìwà ọmọlúwàbí padà sórílẹ̀-èdè nàìjíríà tábá débi láti fẹ́ wọkọ̀ àtò tábá fẹ́ wọnú báǹkì nígbà náà àtò tó bá ń jẹ gúgúrú àbẹ́pa ó lè ju pépà rẹ̀ sílẹ̀ ní ìgbò onílò àti mu tó máa fi di aago mẹ́jọ ẹ̀lì ọmọléèwé kan nígboro mọ́ nítorí gbogbo ènìyàn tábá ti ṣe wọn tí ó dáa bá ṣàgbàlagbà bọ́mọ kékeré wọn ti pariwo war why again discipline gbogbo wa nígbà náà ó ní à ń dáṣe léyìí a rí i pé ìlú tòrò àwùjọ wa mọ́ tónítóní àwọn ọmọléèwé wọn lọ léèwé ìwà oríṣiríṣi ṣùgbọ́n láti lè jẹ́ kí àwọn ènìyàn tí ìwà àbàjẹ́ ti gbilẹ̀ láwùjọ wọn láti lè jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe àwọn nǹkan tó tọ́ a rí i pé léyìí ó mú ìnira dání bá àwọn ènìyàn nígbà tó máa fi di ọdún 1994 tí Babangida gbàjọba a rí i pé àwọn èèyàn wọ́n mí ẹ̀mí pé tún ti padà bo òmìnira oníkálukú wa bẹ̀rẹ̀ sí ń ṣe bó ṣe wù ú àwọn ìdọ̀tí tá à kì í ṣe lẹ́yìn àgbàlá àbí láàrin ìlú tẹ́lẹ̀ oníkálukú bẹ̀rẹ̀ sí ń ṣe ìdọ̀tí bó ṣe wù ú ètò owó jẹ àbí ètò ìdápè ní settlement ò náà introduce ètò ìjọba wa ní ìgbà náà sọ̀rọ̀ ìjọba pé ẹ̀wọ̀n afun ẹ̀ lówó ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ní nàìjíríà ní ìgbà náà ó ní wọn kọrin tí wọn kọrin láti yẹ ìjọba Babangida sí nígbà tó kọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn olórin bíi méjì mẹ́ta kan wọ́n dúró ṣinṣin wọn ò sì yẹsẹ̀ àkọ́kọ́ nínú wọn ni gbẹ̀ngà níyì adédokun èyí tó kọrin pé buhari pé Babangida àti àwọn ọmọ tó ń ṣiṣẹ́ pé wọ́n wá fún lówó nígbà náà àti odidi mọ́tò pé ó kọ eléyìí ṣùgbọ́n a gbọ́ oríṣiríṣi nǹkan náà tí wọ́n ṣe nígbà tó yẹ kí buhari kúrò Babangida kúrò ó ṣe àgbékalẹ̀ ètò ìdìbò ní ọdún 1993 tá a mọ̀ sí June 12 ẹnìkan wọlé ṣùgbọ́n ó kùnà àtàwọn mìíràn wọn ò jẹ́ kí ẹni tó wọlé wọn ò gbéjọba fún
èyí fa oríṣiríṣi wàhálà léyìí tó jẹ́ kí iṣẹ́ náà kan.

0: wọlé lẹ́yìn tí iṣẹ́ náà kan sì gbàjọba fìdí ẹ́ àwọn òpin téèyàn bá fìdí ẹ́ nǹkan kò dúró déédéé kò dẹ̀ jókòó fọkànbalẹ̀ ìgbà náà ni àbáṣà wá àbáṣà lè kúrò àbáṣà sì gbàjọba ìjọba àbáṣà òun náà tẹ̀síwájú títí ó di koríko kan àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ń pariwo lọ́tún wọn ní pé rárá àbáṣà ò ní tẹ̀síwájú àfẹ́jọba lógún ṣùgbọ́n àwọn kan náà tún gbéra lápá òsì wọn ní àbáṣà gan làwọn fẹ́ eléyìí tún tẹ̀síwájú ó kọ oríṣiríṣi wàhálà ìpànìyàn ìjínigbé ìpanitúrọ̀rù òṣèlú ìyìnbọn pani lọ́sàn-án gangan ìgbéníyàn lóru tó bẹ́ẹ̀ gẹ́tẹ́ pé àwọn ènìyàn kan wọ́n bẹ̀rẹ̀ sí sá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà tá a fi ní rédíò kan tá ń pè ní rédíò Kúdírà tó bẹ̀rẹ̀ sí ṣe ìjàngbara ṣùgbọ́n nígbà tí Ọlọ́run gbé ṣe rẹ̀ dé tó sì fi agbára rẹ̀ gbóhùn ju gbogbo yàn àbáṣà sún lọ́jọ́ kan náà ní òjì eléyìí olóyè kápítà kí lórúkọ ọ̀gá ológun yìí Abdulsalam yóò náà dìjọba. Tòrò díẹ̀ àwọn kan tá a rí rí bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ wọ́n ṣe àtúnṣe. Orílẹ̀-èdè Nàìjíríà láti ìgbà tó ti pẹ́ lẹ́yìn ṣùgbọ́n ohun tí mo rò pé ó yẹ ká ṣe ni kí gbogbo wa kí a jókòó kí a wá rere Jerusalem orílẹ̀-èdè Nàìjíríà bẹ́gẹ́ bí bàbá ṣe sọ lẹ́ẹ̀kan ká sì wá ní ìwà ìkọbẹ̀ariṣẹ́ ọmọlúwàbí láti jẹ́ kí Nàìjíríà kí lè dára sí.
1: Ọ̀rẹ́ ẹ ṣeun sá ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.
2: Ẹ ṣeun gan ni tí a pè yín tí ẹ sì fi àkókò yín sílẹ̀ láti bá wa dá sí ètò tòní. Gẹ́gẹ́ bí a ti sọ nígbà tí a bẹ̀rẹ̀ ètò yìí pé ètò yìí ṣe ètò pàtàkì láti sàmì sí àyájọ́ òmìnira ilẹ̀ Nàìjíríà. A sì ti gbọ́ àtọ̀tún àtòsí àwọn tí a kó wá sí orí ètò tòní láwọn àlejò pàtàkì lẹ́yìn tí a gbà lónìí. Ọba Julius Adegoke Aluko Arojo Joye Keji Onímàriwo ti ìlú Màriwo níjọba ìbílẹ̀ Ifedore nípínlẹ̀ Ondo Kábíyèsí ẹ̀sìn ọba Jẹkupẹ́ o ẹ̀sìn gan ni ti ẹ̀fì àkókò yìí sí láti bá wa dá sí ètò tòní. Bákan náà ni Dickness Oni Olúfunkẹ́ tí wọ́n jẹ́ ògbóǹtarìgì pédépédé tí wọ́n ti fẹ̀yìntì báyìí ìyá wa àgbáyé Adájẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀sìn gan ni ti ẹ̀fì àkókò yìí sí láti bá wa dá sí ètò tòní àti ọ̀pẹ́ púpọ̀ lọ́wọ́ Amòfin Ṣẹ́gun Akérèdọ́lù táwọn náà tí wọ́n bá wa dá sí tí wọ́n sì ṣe àwọn àlàyé kan fún wa ní orí ètò tòní. Ẹ̀yin aráalé níbí náà ni a ti mọ̀ gbé ṣe bẹ́ẹ̀ ẹ̀ mọ́ dágbére lórí ètò tòní oní ti ṣe àyájọ́ òmìnira Nàìjíríà ẹ̀dákun àní láǹfààní láti gbé ìpè kankan torí àkókò wa ti lọ di ọ̀sẹ̀ tí ń bọ̀ nígbà tí a mọ̀ pàdé lọ́jọ́ Ìṣẹ́gun Olúwarẹ̀mí Lẹ́kún Ìdòwú lórúkọ tèmi. Ọ̀rẹ́bìnrin yín ọmọ kan báyìí bíi ẹgbàá àgbẹ̀jọ ọmọ yín dágbére fún yín pé ire láti fi pàdé o a kó àmójúbà oṣù tuntun.
1: Ọ̀rẹ́ fún ẹ̀yin tí ẹ lórí ọ̀fẹ́ àti gbọ́n adúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe pa kópa tí àwọn àlejò náà kí yẹn ṣeun àṣeyín pẹ̀lẹ́ títí ẹ̀mí tá a máa parí yín lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tí ń bọ̀ Adébọ̀wálé Ọláṣẹ́ni lónìí etí òní kàtúgbẹ́ ṣe yẹn kó kalẹ̀.

0: will ginger our spirit and set us in the mood for the weekend. Wazobia highlight. If you call it Joromi, I can't call. Better Hausa music, even Calabar music, Benin music, all highlight, making us one Nigeria with fun, happiness, and joy. Make it a date with Mr. Sam, original Daddy-O. Every Friday by 5 p.m. to 6 p.m. on Glow 99.1 FM. It's your boy, stay that correct. Don't go nowhere.
1: London Bridge is falling down, falling down, falling down. London Bridge is falling down, my fair lady.
2: Hello, kiddies. Guess what? Your favorite children's radio show is back.
3: Glow Kiddies is back bigger, brighter and more exciting. Get ready to learn, laugh, play games, hear amazing stories, answer phone questions and discover beautiful life values every single week.
2: Wow! What time is Glow Kiddies?
3: Catch Glow Kiddies live every Saturday from 4 p.m. to 5 p.m. One full hour of fun, learning, music, games, stories and exciting callings just for you.
2: And it's hosted by our favorite auntie on radio.
3: Auntie Rachel! Tell your friends, tell your classmates, tell your brothers and sisters. Don't miss Glow Kiddies every Saturday from 4 p.m. to 5 p.m. Where children learn, laugh, grow, and shine. Glow Kiddies, keep glowing.
1: Iron bars will bend and break, bend and break, bend and break. Iron bars will bend and break, my fair
4: lady. Ètò tí wọ́n ṣàgbékalẹ̀ fọ́wọ́ ọmọlẹ́yìn Kristi. Ètò tó ní mìsí tí ń kọ́ni lẹ́kọ̀ọ́ Ọlọ́run tó tún jẹ́ kí gbàgbọ́ ẹni àti ìrètí ẹni kí ó fẹsẹ̀ rinlẹ̀. Èdìdì májẹ̀mú láàrin ọmọlẹ́yìn Kristi. Abala àkọ́kọ́ ní fìyìn fọlúwa. Orin àtìyìn la fi lè rí nǹkan gbà látọ̀run wá. A tún máa láǹfààní láti lè máa jẹ́rìí ìságbára Ọlọ́run. Ọ̀rọ̀ láti inú ìwé mímọ́ ni ó tẹ̀lé tó jábalẹ̀ lẹ́ẹ̀kejì. Ètò yìí tún wà fáwọn ìránṣẹ́ Ọlọ́run láti lè wá dá gbogbo ayé lójú lówó ẹ̀kọ́ ọ̀rọ̀ láti inú Bíbélì wá. Abalẹ̀ lẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ yànjú nípa àwọn onígbàgbọ́ lára ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ tọ́pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ tí ń kojú. Abalẹ̀ lẹ́ẹ̀kẹrin ni ìrìnàjò nínú ìrere. Àwọn gbajúgbajà ajínrere lè máa láǹfààní láti bá pàdé. Òwúrọ̀ ológun ní ètìdí májẹ̀mú láti lè bá Jésù jọba. Àǹfààní bẹ fún yín onílé iṣẹ́ ńláńlá àtòníṣòwò kékèké. Gbogbo ilé ìjọsìn tí wọ́n bá fẹ́ ṣe sọjí àti àjọ̀dún. Ètò yìí ni ó mọ wáyé ní gbogbo ọjọ́ ìsinmi ọjọ́ Sunday látàgo méje àbọ̀ àárọ̀ sí aago mẹ́sàn-án àárọ̀ níkan ni Glow 99.1 FM. Kíkí owó ọ̀làlẹ́yẹ ni ó mọ tukọ̀ ètò ọ̀hún. Ẹ lè mọ pé sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 0704 27 7018. Ní òwúrọ̀ ológo káde gbàbẹ̀ wọnú ògo tuntun.
5: O ti dé o, ètò kan ètò kan tí bá fẹ́fẹ́ dọ̀rẹ́. O yà dàdó olúwàdù yà sa sátẹ́gùn, o yà tì sátẹ́gùn, o yà ṣùrùgúdú ṣùrùgúdú. O de wọ̀ nínú ilé lórí ètò kan tí a pè ní ìrírí oníbàárà customers experience. Ní gbogbo ọjọ́ ìsinmi Sunday bẹ̀rẹ̀ láti aagogo mẹ́ta sí aago mẹ́ta àbọ̀ 3 to 3:30 p.m. Ìwọ́n ta ni ìwọ́n rà ni tàbí oníṣẹ́ ọwọ́ ni ọ́ àti agbaṣẹ́ṣe àti bẹ́ẹ̀ lọ ni ọ́. Báwo ni ìrírí yín pẹ̀lú oníbàárà yín? Abala àkọ́kọ́ lórí ètò yìí, òun náà la pè ní ìrírí oníbàárà. Níbi tí a ti máa yànnà náà ọ̀rọ̀ ìbáṣepọ̀ láàrin àwọn oníbàárà méjì. Abala kejì lórí ètò yìí la pè ní ìjẹ́ oyè kórí bẹ́ẹ̀. Níbi tí a ti máa pẹ̀ kẹ́lù tẹ́sì máa dá sí ètò. Atọ́kùn ètò náà, Dàda Olúwàtúyì, AKA Kíkíyún, ọmọ ìjọba ọ̀run fún ìpolówó ọjà ẹ pè sí 0813556381. Ètò ìrírí oníbàárà tọ̀sẹ̀ yìí customer experience. Ẹ má ṣaláì gbọ́ ní gbogbo ọjọ́ Sunday 3 p.m. to 3:30 p.m. Aago mẹ́ta sí aago mẹ́ta àbọ̀ ló máa wáyé ti ọ̀sẹ̀ yìí. Ẹ má ṣaláì gbọ́ o lórí Glow FM 99.1 FM ní ìlú Àkúrẹ́ ní Ìgàkùn ibẹ̀ ló ti máa wáyé. Ẹ ó ta àtàjèrè.

0: ṣe hàn nẹfẹ ètò kan pàtàkì ibi tí a ti máa sọ nípa bí a ṣe lè lọ sí òkè òkun ní ìrọ̀rùn láì sí ìbẹ̀rù tàbí jìbìtì iléeṣẹ́ Fashion Films and Travel Nigeria Limited ló ṣe agbátẹrù rẹ̀ ètò yìí a máa wáyé ní gbogbo ọjọ́ Àlàmísì ní déédé aago mẹ́jọ àbọ̀ sí aago mẹ́sàn alẹ́ ní ìkànnì rédíò Glo 99.1 FM Àkúrẹ́ Àgbáòye Àwùjọ Sunday Àgbáyé Jágilégbò ni a tukọ̀ ètò yìí abala méjì ni ó máa bá wá jọ bàbá màmá bọ́ìbọ́ì gẹ́gẹ́ ẹ jẹ́ kí a jọ gbádùn ètò yìí o ẹ wo ó máa láòdù gan ni sà a jọ máa gbọ́ ni power by Evershine Films and Travel Nigeria Limited.
1: Ìrírí lágbà owó ojúrí ojú ò bá rí o ẹnu ò ní lè sọ.
2: Ohun ojúrí lè tún amúlùúdùn agbọ́ fi kọ́gbọ́n yìí ń jẹ́ nìkan ni Glo 99.1 FM láago márùn-ún sí márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Thursday. Lórí ètò yìí la ó ti máa pe àwọn ènìyàn ńlá àwọn gbajúgbajà láwùjọ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ohun tójú wọn ti rí kí wọ́n tó di ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò kí gbogbo wa ba lè kọ́gbọ́n lára ohun tójú wọn ti rí. Èmi ọmọ yín ABC Ọlálójú la tọ́kùn ètò yìí o ẹ̀jẹ̀ àjọ̀ máa

0: péye, àìní ògùn àti kí àwọn ènìyàn máa san owó ìtọ́jú fúnra wọn. Èyí tí ó sì ń mú kí
1: brain drain
0: èyí tá máa ń pè ní japa. Ọ̀pọ̀ àwọn dókítà, nọ́ọ̀sì àti àwọn ògbógi ìlera ń lọ sí àwọn orílẹ̀-èdè míì láti wá iṣẹ́ tó dára. Àwọn ìdí ni owó oṣù tí kò tó, àìní ààbò àti àìní ohun èlò tó yẹ. Èyí ń jẹ́ kí àwọn òṣìṣẹ́ ìlera tó kù sí Nàìjíríà ní iṣẹ́ púpọ̀ ju bó ṣe yẹ lọ.
1: Ó tún ṣe
0: fi fún ìlera kí àwọn ilé ìwòsàn lè ní ohun èlò, oògùn àti àwọn ohun tí wọ́n nílò. Èkejì ni pé a gbọ́dọ̀ tú àwọn ilé ìwòsàn wa àkọ́kọ́, táwọn olóyìnbó máa ń pè ní PHC, a gbọ́dọ̀ tú wọn ṣe kí wọ́n lè ṣiṣẹ́ dáadáa, kí àwọn ènìyàn lè gba ìtọ́jú tó yẹ nítòsí ilé wọn. Ẹ̀kẹta ni pé a gbọ́dọ̀ tọ́jú àwọn òṣìṣẹ́ ìlera wa dáadáa, a gbọ́dọ̀ san owó tó dára fún wọn, fún wọn ní àwọn ohun èlò tó yẹ, kí wọ́n sì ní ààbò àti àyíká iṣẹ́ tó dára. Ẹ̀kẹrin ni pé a gbọ́dọ̀ mú bí àwọn oníṣòwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Láti lè mú kí ìlera gbòòrò sí, àjọ elétò ìlera lágbàáyé pè fún àkíyèsí lórí ètò ìnáwó ìlera tó fi mọ́ dídín owó ìtọ́jú kù fún àwọn aráàlú àti ìdókòwò nínú àwọn òṣìṣẹ́ ìlera, ilé ìwòsàn, oògùn àti ìdènà àrùn, léyìí tí ó ṣe pàtàkì láti rí i dájú pé
3: ìròyìn káàkiri ilẹ̀ wa fún tòní kò ní ju báyìí lọ. Ayọ̀ Bámi ẹni ti lọ lọ́lọ́tú ìròyìn Olúwanífẹ́mi Adésékò ló kà á sétí ìgbọ̀yìn. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, ẹ káàsán lẹ́ẹ̀kan sí i.

0: ìkànnì Glow 99.1 FM Latin Lanfani àti máa gbọ́ mi. Ẹ ṣeun o. Ẹ kú gbogbo ògbà wa.
1: Àbí kọ́sájà mọ́lẹ̀.
0: Mẹ́màwá àti yín àtilẹ̀ pọ̀ gan.

0: mẹ́bẹ̀ gbàgbé àyájọ́ tòní ìyẹn tòmìnira orílẹ̀-èdè nàìjíríà
1: ọlọ́pàá ló bí ayé
0: ọgọ́ta tòun ti mẹ́fà 66 years mo kí yín o ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ kú àfọmọ́nìyàn ṣe ẹ kú kó lè dá. Orúkọ tọ̀dọ̀ tèmi Mike Alim Ọba Fẹmi lorúkọ tèmi jẹ́ MC Olumiko ni wọ́n fi ń gbé mi lárugẹ nígboro ayé àwọn tèmi máa ní ọmọ ológo tórógolo lórí rédíò láì bá wọn tan gológolo. Mébólúwa ló dúó lẹ́yìn olúwa rẹ̀ gbọ́in gbọ́in tí ò tìdí tí ò sá ẹ kú lẹ́ o. Happy 66th Independence Anniversary to us as Nigerians. Tora ati ma chuo ogun. Iyan ba ipogun odun, opogoji odun, to ba ipogota. Nti won mo fi lo ladugbo. Oni ja won oro awewa mo. Ohun to se koko ni. Omo Naija, nibo la barin ajo wade gege bi orilede. Se butere ni so ti yanju
1: alagbaye o peyin pa
2: we love you
1: come off
0: atadari ati atele gugu bi ta ba nkora wa re kajo ma salaye funra wa o de gbodo gun kokumu bi dodo efon tori wi pe chief the doctor alando awo leleyi awon elomi ani owo

ṣùgbọ́n ní nàìjíríà kájú mọ̀ ṣe. Àwọn ìgbésẹ̀ ń wà láti gbé lórílẹ̀-èdè Nàìjíríà tí ò pé wa omi ìsì ń bẹ tó ẹ pé.

0: fún àtọ̀ràn tí kunu ma.
1: Nipele nipele la aṣọ ayan abala mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ leto yi ni orin àti ìrìlà kọ́kọ́ bẹbí ọpọ́n àrà ló tẹ̀lé àwọn kan tó ṣàrà ọ̀tọ̀ tá a bá rí bóyá nínú ìwà sí àwọn èèyàn ọgbọ́n àtinúdá nígbà míì iṣẹ́ ìwádìí táwọn èèyàn bá fi ọpọlọ àti òye tí wọ́n gbé kalẹ̀ a máa ń ṣe àfikún lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ tá a bá ní àwò dáadáa ọpọ́n nǹkan tó ń gbé látinú àká òun náà látún máa ń yẹ̀ wò tó sì máa ń jẹ́ káwọn èèyàn rántí wípé a ti ṣe bẹ́bẹ́ o gẹ́gẹ́ bíi orílẹ̀-èdè ṣé ẹ gbàgbé
0: ebi wa ń gba mẹ̀kúnà àwòrán jẹjẹ
1: wípé ó ní kẹta náà àmọ́ tá àǹfààní àti ààyè tó bá wà lónìí á ṣe torí pé àkànṣe ètò ní eléyìí nígbà bá dá abala kejì a máa wo àwọn nǹkan kan pẹ̀lú àwọn nǹkan kan torí àwọn nǹkan kan a ti ṣe lórílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ojú ọ̀nà tá a tọ̀ a ìbára wa níbi tá a dé yìí mo sì mọ̀ wípé èbúté yí yanjú kò jìnnà mọ́ mo sì ní béèrè kan pàtàkì tí wọn ó bí yín nígbà tákòókò ó bá tó torí lọ́dọọdún tá a bá ti wá sórí ètò báyìí àbá ti ń ṣe àyájọ́ òmìnira lórílẹ̀-èdè nàìjíríà jọ̀ǹpẹ́rúfẹ́ ìbéèrè kan náà la máa ń béèrè àmọ́ tá a bá ní àwò dáadáa ọ̀pọ̀ ọgbà làwọn àtúnwí irú kankan náà là ń sọ a yà bàrá díẹ̀ lónìí lọ sí agbọn bòmíì ó lè tuntun ó sì lè má tuntun lójú ẹlòmíràn àmọ́ ẹ jẹ́ àjọ ṣé o orí bákan àwọn kan ní ìlà ń yọ̀ fún kò sí gbá kò sáwò àwọn ẹlòmíì ni mi bá wa rè ṣá wa lórílẹ̀-èdè míì ni a kò ní mi o gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ aláti ìpínlẹ̀ alámùúlétí ẹ ṣe gan ẹ kó àdúró tí ìkànnì yìí ìkànnì glow 99.1 FM níta bàmí dèjì ọ̀dúndún tó ń sòde dẹ̀rọ̀ nígboro àkúrẹ́ gbogbo orí adé pátápátá a kì í yín o kábíyèsí o ejigba lẹkẹ olóyè lọkùnrin àti lóbìnrin gbogbo yín pátápátá la kí torí pé ẹni tá a bá lábà ní bábá o ẹyin ọdọ ẹkọ àfọmọnìyàn ṣe ẹkú kó lè já bíbẹ ń fara nísinmi nílé lónìí ọ̀pọ̀ èèyàn á ní à ọjọ́ olùdé báyìí náà la máa ń ráyè gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ráàyè ẹ máa sinmi o ẹ̀mí

ó sọ fún yín wọn lákàn ṣe ètò ní tòní ogún ìṣẹ́jú ló lọ féwú lára ago mẹ́rin ibi tá a jọ máa gbé nìyẹn abẹ́ òjìjí olódùmarè ó máa ra gàbó wa gàbó ṣẹ́ wa ilé wa ọkọ aya ọmọ àtọ̀nà wa gbogbo ẹ pẹ̀lẹ́ mọ̀mọ́ ẹ ǹlẹ́ bàbá.

0: ìbàzúmà. Ó yàtọ̀ sí Easy Ìṣàwábà.
1: Ọpọ̀ ẹ̀mí l'Amẹ́ríkà.
0: A ti máa yá wọn tó yé àtàwọn tí ó padà yé. Bébí kèyí ṣe gbogbo ẹdì ẹ ló le yé o. Àwọn tí wọ́n le yé nú wọn. A máa jẹ́ gbogbo ẹyin tí wọ́n bá yé. Ló máa ń yè koro ni. Àwọn máa yè ń tíá. Àrà ń bẹ ṣó lórúkọ ètò yìí.
1: Ọpọ̀ ẹ̀mí l'Amẹ́ríkà.
0: Mo ní lónìí àkànṣe ètò lámúwásóde. Lóòjọ́, àyájọ́ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ tòmínira. Ogún mẹ́ta, ẹ̀yẹn 60, ó lé mẹ́fà.

lágbàre ìdárayá African Cup of Nations ìfẹ́ ẹ̀yẹ adúláwọ̀ ta kọ́kọ́ gbà pa ọdún 1980 ló bọ́ sí wa lọ́wọ́ elédùà ló fún àṣẹ́gbà náà bèbí wọlé Soyinka wọn náà ni wọ́n sì tún dúró gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́ tí ó gbàmì ẹ̀yẹ ìyẹn ti literature nílẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí ọmọ adúláwọ̀ ìyẹn wáyé lọ́dún 1986 kò wá tán bí. Wọ́n pe kíní kan ní e-naira èèyàn owó naira tó yẹ pé a lè na lórí afẹ́fẹ́ láì ṣe wípé bóyá a mówó lọ́wọ́ pàápàá jùlọ lórí ẹ̀rọ ìgbàlódé ayélukára e-naira bébí wọn fi lọ́lẹ̀ gẹ́gẹ́ bí digital bank digital currency ìyẹn ní october ọdún 2021 ogún èjì ó kankan ṣe ìgbàgbé wípé eléré orí ìtàgé fúnkẹ́ akíndélé ọkàn gbòógì ó náà ló jẹ́ lára àwọn tó ń darí eré sinimá ni o tí wọn sì ti fìtàn balẹ̀ lórí àgbéléwọ̀n sinimá lórílẹ̀‐èdè nàìjíríà tá à ń pè ní nigerian box office ṣe ti àgbàgbé ni wípé lórílẹ̀‐èdè nàìjíríà nígbà tá a ní a fẹ́ ṣe àsíá ó níjọba àtàwọn kọmíkọmí ní kọmití tí wọn yàn wọn ní kálukú fi ránṣẹ́ tàṣí orílẹ̀‐èdè nàìjíríà tó yẹ kó jẹ́ àbálọ àbábọ̀ lọ́dún 1959 olóògbé Michael Taiwo Akínkúnmi àgbékalẹ̀ tiwọn tó jẹ́ ti ọgbọ́n àtinúdá wọn tí wọn ní kó máa jẹ́ àwọ̀ ewé ìyẹn green funfun láàrin àti àwọ̀ ewé lódì kejì ní kó máa jẹ́ àsíá orílẹ̀-èdè nàìjíríà àwọ̀ tá a máa lò nìyẹn national competition ni wọn fi ṣe lọ́dún 1959 bàbá yìí ló dẹ̀gbà ìgbà tí ó gbà ń kọ́ kìkì rẹ̀ kàn níbi ìlà ń lò ní ìsìn torí ìgbà tó sọ wípé nàìjíríà gan jẹ́ mi ò tẹ́ ọ dáa táwọn kan tí wọ́n ti làmìlaka tí wọ́n jìyà ṣe tí wọ́n gira ṣe àwọn náà ń jàǹfààní ẹ̀ èé ṣe táwọn ò wá ní nípa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣé mọ ààyè àwọn ààyè kan ń bẹ lágbàáyé tọ́ ẹ pé àjọ unesco wọ́n ti ṣe kí ni wọ́n ti yà sọ́tọ̀ wípé àwọn ààyè mọ̀nìgbàgbé heritage site leléyìí lọ́dún 1999 sukọ cultural landscape ìyẹn ní ìpínlẹ̀ adamawa ló di àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà tí àjọ unesco tí wọ́n sọ di world heritage site àwọn ààyè tí wọ́n ti ṣe kí ni tí wọ́n ń pèsè ká má bàa gbàgbé àṣà àti ìṣe àtàwọn nǹkan tọ́nà ọba mi èdèmàrè tó fi jí ǹkí wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ara ń bẹ ṣóòlẹ̀ ń gbọ́ nìkan ní glow 99.1 fm pẹ̀lú mike alim ọbáfẹ́mi mc olumiko angeli tó ń pinre lórí rédíò àwọn ọmọ wa nínú agbọn tèrè ìdárayá ṣe ìgbàgbé wípé ikọ̀ ti di tigress tó jẹ́ wípé bọ́ọ̀lù aláfọwọ́jù sáwọn ò làwọn ń gbá ilẹ̀ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti láǹfààní láti gba ìdíje afrobasket látọdún 2017 wọ́n bá wọ 2025 ó mọ̀ alágbára o ó sì jẹ́ pé àwọn ikọ̀ wọn àbí àwọn akẹgbẹ́ wọn tí wọ́n jẹ́ ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lóbìnrin lẹ́ẹ̀mẹwàá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti gba ìdíje wafcon ẹ̀wálẹ̀ rọmọ nílé ìwé ẹni ẹ kìíní kan ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́ àwọn ẹgbẹ́ wọn dẹ̀ ń léwá.

ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ òǹkọ̀wé Lọlá Sọnẹ́yìn wọn ló ló ṣe ìṣẹ̀dálẹ̀ Aké Art and Book Festival. Wọ́n ṣe àfihàn àṣà àti ìwé tó tóbi jùlọ nílẹ̀ Adúláwọ̀. Ìyẹn literary festivals kọ́ nìyẹn. Ẹ lè bá a mọ̀. Nigeria Sat 1 to je satellite orilede Nigeria ti o beye fo lo sinu ofurufu lati mo salami nti won ba nri nbe oya won yaworan ni o abi fonran kan be to ye kari orilede Nigeria won fi ranse sinu gbalasa ofurufu iyen space nigba na lodun 2003 gbagbe wipe Don Milan Bridge yen ni ipinle Eko o ti figba kan je longest bridge lorilede ni agbon ti Africa afara to se kini to gun julo nile Adulawo yen Milan Bridge eketa awon lori ta kasufe wa bo ni won sese ebi han ti se gudugudu meje yaya mefa damini ogulu lati Port Harcourt gbogbo wa npe ni Burna Boy ebo jagrami gba iyen fun agbon ti best global music album twice as tall o gbe jade lodun 2021 orin to gbaju gbaja julo lagbaye papa julo aka orin gbagbe wipe olulu orilede wa tele bebe ko na si ni o to sun pelu opon lo si waju lo si Abuja lodun 1991 mo ni won se awon aye kan loto orilede Nigeria ta fi n gba ifa pa julo to ni se pelu asa ati awon aye ta ti le ri awon nkan se mbaye Sango festival ta n se ni odun Sango ni agbègbè Oyo nípínlẹ̀ Oyo ebi àjọ UNESCO lágbàáyé wọn fi ṣe àfikún láwọn ààyè tí wọn yàtọ̀ sọ́tọ̀ lágbàáyé lọ́dún 2023 àwọn orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ agbábọ́ọ̀lù wọ́n ti làmí láàká gan àwọn ikọ̀ wọn náà ti ṣe kíni wọ́n ti gbé pẹ́ẹ́lí ikọ̀ ti Super Eagles ebi African Cup Foundation mẹ́ta ní ń bẹ lọ́wọ́ wa tá a gbà lọ́dún 1980

0: àwọn ìpinnu tó ṣùpá ti ṣe lòun náà ń forí sọ yẹn.
1: Kíbi tí mo rí.
0: Ọ̀pọ̀ ọgbà la máa ń gbọ́ orin ìyàwọ́n àwọn èèyàn. Wọn kì í fọkàn sí ọ̀rọ̀ ọnú orin àbí ọ̀rọ̀ tó di orin.
2: I bless you, Nigeria, my.
0: Ọlọ́run ti pledge, òun ti ṣèlérí dúró lórílẹ̀-èdè Nàìjíríà.

pàṣẹ jọmọ léèwé tó yẹ pé ọlọrun àdàkọ ni tiẹ ó mọ dàyàn kọ ni ó mọ garun wọn ti mú ọ bí ẹkan ìmejì wọn ò sì mú wọrí tiẹ ó lè ṣe pinnu láti mọ jíyàn wò mọ kàkà tó fi jíyàn ò kúkú súnmọ àwọn tó ń jíwò yìí pé bó lẹ ti ń ṣe.

0: ayé.
1: Bí mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ Adániwáyé tó mú ká lọ lọ́sẹ̀ tó kọjá, ta tún padà dé láyọ̀ àti àlàáfíà pẹ̀lú àwọn èèyàn pàtàkì tá à ń rí gbé wá sórí ètò yìí náà ni mò ń kí gbogbo ẹ̀yin olóríire. Ẹ̀yin ènìyàn ńlá, ẹ̀yin olóríire tẹ́ ń bá wa ń gbétò ìjákèjádò àgbáyé létẹ tí ń gbọ́ wa yìí ò ní dàrú. Etí tẹ fi ń gbọ́ wa ò sì ní di, ẹ̀yin tẹ lórí ọ̀fẹ́ láti máa wò wá níkànnì ayélujára, ojú tẹ fi ń wò wá ò ní fọ́, àjọṣe wa ò sì ní bàjẹ́.

0: wa da kan mi sile de pe a ma wo pe ah ni se ju mi de bayi a ma ri abun mi a ni pe ohun te ninu okunrin gan ni lati
1: I mean, koni tokunrin ba ti ni millions of naira
2: yeah o su ba be ni
0: emi gan lo okunrin won lo nba tekun lo nba won lo fokunrin lowo a de ma wa si re kan jara pe bayi ni ohun pe pe o ti wa de pe okunrin na ti wa fe ma ro pe emi na mo le wa ma ohun pe mi te ni di ri mi ni ri obi na pe o na bi ki ta pe o te ku te ku so lo kon
3: o se ngo ni tari bi gan ti mo mo lo ni kini e wa ti di kan to je pe o ti dija laarin ile to je pe iyawo mi o le lowo ko ni fi bikita fun mo na bi awon odo o po bi kan won lowo to ni si ba ko le ni 20 million omo de ni boya 60,000 lati sise iwoso won lo bi ko lati ko sile o
0: betori ojuse okunrin ni
3: eh to mojuse oko ni ikan bo ibi kan ti mo mo lo je kini e wa ti di abikita je pe ki obi mi ko bi pe oko won abi eni to sumo to jo ku pe kan se a ma pe baba my money is my money abikita e ti wa o ti wa pele kede ipele ye
2: sorry ni opolopo gba awon eyan ma n mi o blame awon to n se lori afefe eni to je ku da le nru ni mo blame gbogbo lo mo n to fi n tolo ile e to fi n to tele to wo pe nkan wa so nkan lori ayelujara o wa so pe se ti pe o fe fi change si awe abi oko e ati o wa lara eni e o di ale ki olombrella eni e to mo pe ẹrù lóòrù lọ bí tí wọn máa pa àwọn kì í ṣe pé báyà nǹkan tí ènìyàn sọ lórí ayélujára ló ṣe ó ti wà ní ẹtẹlẹ ó fẹ ṣe ni fún ìdí èyí ẹni tó bá kàn án torí nǹkan ṣe lórí ẹgbẹ́ mi báyìí mo jẹ́ ẹni tó pé báyà mo fẹ́ràn obìnrin. Nǹkan wá sọ pé òun fẹ́ràn obìnrin wá ga ìlú wá torí ti bẹ́ẹ̀ mi wá sọ pé mo fẹ́ràn obìnrin lórí tèmi wà ṣé mo mọ̀ èèyàn kan níwà mo ti mọ̀ ní tèmi fi ń sá fóbìnrin kan lọ ó dá gẹ́yàn máa fi obìnrin tó lé ìwọ́n tó ti bẹ́ẹ̀ wọn lọ kó obìnrin sílẹ̀ fún ìdí èyí gẹ́gẹ́ bí tárí ṣe sọ tó bá ti wà nú ọlọ́tí mo ti ń pa mọ́ èmi ò blame ẹni tó ń sọ nǹkan tó bá wọ ẹlẹ́nu nílé ìfẹ́ ni ẹ sọ ohun tó bá gbọ ẹni lẹ́ẹ̀fẹ́ ṣùgbọ́n ẹni tó wá ń gba nǹkan tó dẹ̀ mọ́ pé kí ni yóò tọ́ wọn ló ń gbà ọ́ dẹ̀ mọ́ pé lè dá lé ẹrú o mọ̀ pé ohun tó wọ́n jẹ́ it cannot be applicable in the real life ìwọ̀n náà wọ́n rò pé ó kẹ́ lẹ́ni try what this person say ìyẹn kan sọ fún mi lẹ́yìn ọmọ débìnrin kan sọ èmi àti ẹ̀ ń sọ̀rọ̀ lọ́jọ́ kan ní ó ní love life tóun máa ń rí nínú fíìmù yẹn ló máa ń wù mú ní ẹgbẹ́ ìwọ̀n àwọn tó ń ṣe love life nínú fíìmù yẹn mélòó ló ní happy home nínú mélòó gan ló lọ́kọ́ mélòó ló níyàwó nílé mo ní lo ètò tí ọlọ́run bá ti ní fún ayé ẹni kó rọra tẹ̀lé má tẹ̀lé ètò tí àwọn kan ń gbóhùn àgbé ẹ̀rọ ètò táwọn kan ń gbé jọ lórí ayélujára náà ràn wá lọ́wọ́
3: bóyá lè wípé kan gbà àsìkò tó dìgbà ọ̀dà òjò lórí ètò tẹ̀lé 0814811184 ọ̀nà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ fi lè bá wa dá sétò nírọ̀lẹ́ tòní
4: Lagbo.

0: Sunshine 96.5 FM, Alalaye, e ma gbo.
1: Bẹ́ẹ̀ni kò ní Sunshine 96.5 FM, Alalaye, ni kí ẹ máa tẹ́tí gbọ́. Bẹ́ẹ̀ bá wo aago yín ẹ̀rí pé aago mẹ́fà ló ti ṣe bẹ́ẹ̀ tó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Nítorí àkókò ti tó fún ọ láti darapọ̀ mọ́ ètò ìlera àdójútòfò. Ẹ wo, ẹ jẹ́ ká jọ tẹ́tí gbọ́ ètò yìí.

0: Àláfíà ó jẹ́ ohun tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó sì jẹ́ ohun tí ó yẹ kí a bójútó láti lè wo àgọ́ ara wa gẹ́gẹ́ bí ó wà bóyá ó wà ní àláfíà tí ó péye nítorí pé ara tí ó bá wà ní àláfíà tí ó péye náà ni a lè máa fi ronú ohun tí a ṣe ohun tí a jẹ ohun tí a mú báláfíà bá ti kù díẹ̀ káàtó lágọ̀ọ́ ara ẹ rí pé a nílè ronú jinlẹ̀ bí ó ti tọ́ àti bí ó ti yẹ àdúrà tí a máa gbà ní gbogbo ìgbà náà ni pé kí ọlọ́run má jẹ́ kí àláfíà wa kó di fíafíà èyí náà ni mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí mo tún fi ń kí ń kábọ̀ sórí àkọ́tún ètò tí iléeṣẹ́ tó rí sí ètò ìlera dójútòfò ní ìpínlẹ̀ Ondo ìyẹn Orange Health Insurance Scheme tí wọ́n gbé kalẹ̀ ètò ìlera mọ̀dámọ̀dá lórí ètò náà ni a tún wà fún ti ọ̀sẹ̀ yìí fún ẹ̀yin tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ a máa ṣe lálàyé fún yín ohun tí ètò yìí tí ó jẹ́ bó sì jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń ṣí ẹ̀rọ rédíò yín ni ẹ wà kan fìdílé láti lè gbádùn àwọn ìdánilẹ́kọ̀ọ́ àti ìlàlọ́yẹ̀ tí a kó wá sí orí ètò náà lọ́sẹ̀ yìí olúwa ṣeun òní ni orúkọ tèmi èmi gẹ́gẹ́ bí atọ́kùn ètò náà ni mò ń kí n pé ẹ kábọ̀ sórí ètò yìí ẹ̀sì pọ́jọ́ méjì mẹ́ta tí a ti gbọ́ra wa kẹ́yìn lórí ètò yìí mo láyọ̀ láti máa sọ fún yín pé mo ti ní àlejò pàtàkì tí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tó rí sí ètò ìlera dójútòfò ní ìpínlẹ̀ Ondo tí wọ́n sì jẹ́ aṣojú wọn tí wọ́n máa là wá lọ́yẹ̀ lórí ohun tí ó yẹ kí a mọ̀ lọ́sẹ̀ yìí pàápàá jùlọ ohun tí iléeṣẹ́ náà tí ó dálé lórí fún àǹfààní ẹ̀yìn tí ẹ ṣe ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ arábìnrin Abísọ́lá Lékòó Òjó wọ́n ti wà níkàlẹ̀ tí wọ́n máa là wá lọ́yẹ̀ àlejò wa mo kí n o pé ẹ tún kábọ̀ sórí ètò yìí.
1: Ẹ ṣe olóòtú ẹ kulé ẹ̀yin aráalé náà mo kí yín o pé ẹ kulé fún àlàáfíà làwà.
0: Ó dáa ẹ ṣeun àlàáfíà ni àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé a tún rí yín lórí ètò yìí lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí mo ti sọ fún àwọn aráalé torí pé wọ́n ní ká sọ̀rọ̀ ká bàbẹ̀ náà ni iyì ọmọ ènìyàn mo fẹ́ kí ẹ ṣe ní àlàyé fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ohun tí ètò yìí tí ó wà fún àti kí ni ìdí tí ìjọba ìpínlẹ̀ Ondo tí wọ́n fi gbé ètò yìí kalẹ̀ nítorí pé àwọn kan wà tí wọ́n ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí fún ìgbà àkọ́kọ́ tí wọ́n tiẹ̀ tí lórí ọ̀fẹ́ láti gbọ́ ètò náà rí ẹ ṣe àwò.
1: Ẹ ṣe olóòtú lẹ́ẹ̀kan sí mo kí àwọn aráalé pé a kú ilé mo wá láti iléeṣẹ́ tó ń rí sí ètò ìlera àwọn ọmọ ìpínlẹ̀ Ondo àtàwọn tó ń gbé ní ìpínlẹ̀ Ondo Ondo State Contributory Health Commission àwa ni a gbé iṣẹ́ náà fún pé kí a rí sí ètò àlàáfíà àwọn tó ń gbé ní ìpínlẹ̀ Ondo ní ọ̀nà tó fi jẹ́ pé owó tó ń ná fún ètò ìlera kò ní kọ́ wọn ní egun ẹ̀yìn òun la ṣe gbé ètò tá à ń pè ní ètò ìlera mọ̀dámọ̀dá ètò ìlera dójútòfò tí olóyìnbó ń pè ní health insurance òun ni a ṣe gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Ondo orúkọ ètò ìlera tiwa là ń pè ní Orange Health Insurance Scheme tí à ń pè ní òyìnbó ní Orange Health Insurance Scheme a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ọdún 2022 pẹ̀lú àwọn tí ó jẹ́ òṣìṣẹ́ ìjọba tó ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Ondo tí wọ́n ń gba owó ní ìpínlẹ̀ Ondo tó fi jẹ́ pé nínú owó oṣù wọn ní oṣù kan owó péréte tí wọ́n yọ ní owó oṣù wọn tí a fi ń tọ́jú wọn fún àwọn tó bá ti ní àìsàn kan tàbí òmíràn tí wọ́n á fi lọ sí ilé ìwòsàn láì san oyèkoyè nígbà tí wọ́n bá ti dé ilé ìwòsàn ìgbà tó wá di ọdún 2024 lábẹ́ àkóso gómìnà wa dr lucky orimisan ayédàtiwa ni a fi wá wò pé a fẹ́ yẹ kí àǹfààní yìí ó mọ fún àwọn òṣìṣẹ́ ìjọba nìkan tí a dẹ̀ rí pé àwọn tí ò ń ṣèṣiṣẹ́ ìjọba ló pọ̀ jù nínú àwọn tí ó ń gbé ní ìpínlẹ̀ Ondo òun ni a ṣe wá gbé ti àwọn tí ò kí ń ṣe òṣìṣẹ́ ìjọba tá a fi gbé kalẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ aládàáni àwọn tó ń tajà àwọn tó ń ṣòwò àwọn tó ń ṣàgbẹ̀ tàbí oríṣiríṣi tó ń ṣiṣẹ́ ọwọ́ la ṣe gbé ètò tiwọn kalẹ̀ tá à ń pè ní Oranges for Informal Sector ọdún 2024 la gbé kalẹ̀ ìdí tí a ṣe ṣe gbé kalẹ̀ ni ó pé a rí pé kì í ṣe gbogbo èèyàn ni ó ní oore ọ̀fẹ́ láti sọ pé wọ́n lè mú owó ní àpò nígbà tí wọ́n bá nílò ètò ìlera tó péye láti sọ pé wọ́n lọ sí ilé ìwòsàn lọ́gbà ètò ìlera tó péye torí bí ìgboro ṣe rí ìgboro rẹ́rìn lọ́pọ̀lọpọ̀ a gbàdúrà pé kí ọlọ́run pèsè fún gbogbo wa ṣùgbọ́n ìgbà míì owó máa ń sá fẹ́rẹ́ díẹ̀ ó dẹ̀ lè wá lè bọ́ sí ìgbà yẹn ni ìlera máa dé tá a dẹ̀ nílò láti lọ ilé ìwòsàn torí ẹ̀ la ṣe gbé ètò yìí kalẹ̀ tó fi jẹ́ pé tí a bá san 18,000 lọ́dún kan ìyẹn 2,000 taba san ni odun kan fa won ti ojo ori won ti pe omo ogota taba san lodun a ni afani lati lo ile iwosan nigba kigba to ba rera lati lo gba iwosan lai san owo kankan
0: leyin agbere lona meji din ni ogun ta ba ti san yi o nikan na ni a ma san ani fowo mi ikun
1: beeni
0: baba ti dele iwosan
1: beeni
0: baba so pe a ma tun gba card a ma tun san owo ogun a ma tun san ile nkan
1: ko si pe a ngba card bo ati baba ti debe ton ba ti so pe a oranges mo ti wa o ma ti si card e ri dokita bo de je ogun abayewo na fe won ma fun wa ofe ni
0: ninu owo ti a
1: ti san beeni fun awon ti o ti wa pe omo ogota odun lo soke 36000 naira ni ti won lodun idi to de se ri beeni o pe e se mo pe awon to ba ti gbara soke awon agba wa se mo awon aisan agba die die o ma yoyu si won wọ́n dẹ̀ máa ma lọ sí ilé ìwòsàn lóòrèkóòrè ju àwa tí a sì jẹ́ ọmọdé lọ òun ni a ṣe fi tí wọ́n sí 36,000 ta bá dẹ̀ wá rí àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ rà fún ìdílé wọn ìyẹn bàbá ọmọ bàbá ìyá àti ọmọ mẹ́rin tí ọjọ́ wọn ọjọ́ orí wọn tí kọjá ọdún méjìdínlógún 90,000 ni owó tí wọ́n lọ́dún ìyẹn fún bàbá ìyá àti ọmọ mẹ́rin tí wọn ti kọjá ọmọ ọdún méjì ló ṣe mọ̀ pé ó ti bọ́ sí èèyàn mẹ́fà bẹ́yẹn bẹ́ẹ̀ni 90,000 ni owó tí wọn lọ́dún àǹfààní tí àwọn tó ra ti ẹlẹ́yọkọ̀ọ̀kan náà tó ń jẹ làwọn náà máa jẹ
0: ọ̀dà tó bá rí gẹ́gẹ́ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti èyí tí ẹ fi kún kẹ́yìn yìí nípa ti ìdílé tá bá rí ẹni tí ó ti bí ọmọ tí ọjọ́ orí rẹ̀ ti kọjá ọdún méjìdínlógún tó sì fẹ́ jẹ àǹfààní irú àwọn bẹ́ẹ̀ irú ìgbésẹ̀ wo ná máa gbé àti wípé àwọn tí wọn tí ní ọmọ tó tó mẹ́rin tó sì jẹ́ pé mẹ́rin ló yẹ kọ́mọ mẹ́rin ló yẹ kó lẹ́tọ̀ọ́ sí ṣé èèyàn lè fi ọmọ tó ń gbé lọ́dọ̀ èèyàn àbí ọmọ tó ń ràn yàn lọ́wọ́ bí ọmọdọ̀ ṣé èèyàn lè forúkọ ẹ̀ sí.
1: Ẹ ṣe lótú fún àwọn tí ọmọ wọn bá ti kọjá ọdún
0: méjìdínlógún
1: wọ́n lè ra ti ẹlẹ́yọkọ̀ọ̀kan fún àwọn ọmọ wọn yẹn. Ìdí ni ó pé ní constitution Nigeria tó bá ti pé ọmọ ọdún méjìlélógún ó ti tójú bọ́
0: nìyẹn.
1: Òun ni a ṣe fi gbèǹdéke sí ọjọ́ orí tí a fi sí ti àwọn onídìílé. Táwa dẹ̀ rí àwọn ọmọ tí ọmọ wọn ò tó mẹ́rin bójú ọmọ méjì ló bí ẹ lè fi ọmọ méjì yẹn sí. Ṣùgbọ́n pé ká wá fi bóyá ọmọ ọ̀dọ̀ àbí ọmọ tó ń gbé lọ́dọ̀ wa tí ò bá sí ìwé ìjọba tí ó fi hàn wípé lóòótọ́ lóòótọ́ ẹni o bóyá mo adopt ẹni o bóyá
0: mo gbà gẹ́gẹ́ bí ọmọ
1: bẹ́ẹ̀ni kò sí bí ẹ ṣe lè gbé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wọlé.
0: Ẹ ṣé kò ní wá gbọ́ sí bí ìyàn jẹ nígbà tí ẹ pé ẹni tó ní bí ọmọ mẹ́rin àti bàbá àti ìyá tí wọ́n pé mẹ́fà àti ẹni tó yẹ pé ó ní ọmọ kan àbí ọmọ méjì tí wọ́n pé mẹ́fà tó sì jẹ́ pé iye owó kan náà ni wọ́n á san ṣé kò wá ní bọ́ sí bí ìyàn jẹ.
1: Ọ̀rọ̀ ti ètò ìlera dójútòfò yìí ká lè fi ran ara wa lọ́wọ́ ni ká lè fi jẹ́ kó ran ara ìlú
0: lọ́wọ́
1: bẹ́ẹ̀ ni tí gbogbo wa bá ó dàbí ìgbà tí gbogbo wa ń dá owó sínú àpò kan tẹ́ pé tí ẹni àkọ́kọ́ bá nílò ìwòsàn lénìí á mú nú ẹ̀ tẹ́nì kejì bá nílò ìwòsàn lénìí á mú nínú ẹ̀ yàtọ̀ sí ìyẹn gan àwọn tó bí ọmọ méjì ó lè dọ̀la kan bí kẹta kan bí kẹrin
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
1: iṣọ́ ti yẹyin
0: tó lè yẹ kó wọ́n tẹ̀sí máa jà
1: fún yẹn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bó ṣe rí nìyẹn.
0: Ó dà ẹ ṣeun ẹ mẹ́nu balẹ̀ kan nígbà tí ẹ ń sọ̀rọ̀ nípa ti àwọn òṣìṣẹ́ ìjọba ẹni orí kan yóò san 180,000 gẹ́gẹ́ bí owó orí ẹnìkan tí yóò san ṣé àwọn tó jẹ́ ìṣiṣẹ́ ìjọba ṣé iye tẹ máa yọ lọ́dún nìyí torí pé àwọn òṣìṣẹ́ ìjọba oṣooṣù lẹ́ ń yọ owó tiwọn ṣé iye tó máa wá jẹ́ ní ọdún nìyí àbí ó máa jù bẹ́ẹ̀ lọ.
1: Ó lè má tó bẹ́ẹ̀ torí pé ó ní percentage olóyìnbó ń pè ní percentage
0: ó ní òdiwọ̀n
1: bẹ́ẹ̀ni tí a fi ń yọ ṣẹ́dẹ̀mọ̀ owó tí oníkálukú ń gbà wó yàtọ̀ síra
0: bẹ́ẹ̀ni
1: àwọn tó ń gba owó péréte òdiwọ̀n yẹn náà ni ká fi ẹni tó ń gba 100,000 ká fi ṣe àpèjúwe ó ń gba 100,000 lóṣù oye tá à ń yọ 3% 100,000
0: dásí mẹ́ta
1: yìí bẹ́ẹ̀ni 3% 100,000 kẹ̀dẹ̀rẹ̀ ó ṣe 3,000 lóṣù tàbá ṣírò ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe torí pé ó ti ní percentage tá à ń yọ lórí oníkálukú ó lè tó bẹ́ẹ̀ ó lè
0: má tó bẹ́ẹ̀ ó dà ẹ ṣeun. Ní àìpẹ́ yìí ẹni ẹgbẹ́ àwọn ìgbésẹ̀ kan láti ṣe ìlanilọ́yẹ̀ fún àwọn tí ó ń gbé ní ìpínlẹ̀ Ondo nítorí pé ti jẹ́ kí ó yé wa wípé kì í ṣe àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ondo nìkan ni ètò yìí wà fún wípé gbogbo àwọn olùgbé ní ìpínlẹ̀ Ondo ni ètò yìí wà fún e kakiri lati lo la awon eyan loye nje ale gbo si bi e ti kakira ti pa awon to ba fe darapo igbese wo le ngbe nipa e
1: e se olotu ni ojo die seyin la lo si ilu ijuta ogbolu ni Saint Matthew Anglican Church won se ayeye
0: adota
1: odun a lo sibe lo se health talk fun won pe ka gba won niyan je nipa ito ilera won a se ayewo iwo ni ifunpa ito sugar ti a pe ni blood glucose a se ayewo yen fun won a de tun soro ti eto ilera lori to fe a tun so fun won fun won pe ki won le darapo mo wa kon le je anfani e yato si yen gan a tun ye awon old girls association ti Saint Louis Akure yi aye won si ngba ton se
0: awon to je akeko jade ni ile iwe na
1: be ton se 30 years
0: ogbon odun
1: be ni ogbon odun ta fi ye won si nkan ta se fun awon ti ju na la se fun won a se ayewo aba won soro a de tun so fun won nipa ti eto ilera dojutofo fun awon ti o ti gbo wi pe kon wa darapo mo wa pe ki won janfani awon to de tun wa ni igberiko awon ese kuku ni ipinle ondo to je pe ko si bi won se le so pe won le wa sakure wa bere oro lori eto ilera doju to fo yi ani awon ilewosan gege bi atin se nso tele ani awon ilewosan ta ti fun tele to je pe ton ba de be kon kan bere nipa eto oranges won asalaye fun won ni ekunrere ti won de fun won ni iwe ti won ma towo bo ti won ba ni ife si lati darapo won ma towo bo ti won ma ko gbogbo details won sibe yato si yen gan atun ni ero kaye ilujara e mo aye ti ilujara nse gbogbo aye lo ni ero ilewo ti won ti le wo internet
0: to lo
1: be ni so won ani ero aye ilujara ti won le te ti won ti ri gbogbo nkan ti won nilo lati mo nipa ile ise wa
0: da e seun ti a ba ni awon ajo tabi egbe ti won pe yin pe gege bi e ti se fun awon akeko jade ni ilewe girama ti o wa ni ilu Akure to ba ni awon ile ijosin ajo egbe ton ba pe yin pe ke wa la won loye pe ke gbe eto iwa si ile ijosin won tabi ajo won tabi egbe won lati le wa so fun awon eyan mo ti le janfa ni eto yi ije ma seru kan be
1: e se lotu a ma seru kan be yen dada mo se ran ti ni bi osu die seyin awon egbe ontewe ta pe ni printers association ilu Akure ngba ton se be ni ngba ton se ipade osoosu won won pe wa ta wa ba won so a de se be gege a de tori awon orisirisi egbe ti o ti en se pe abe ijoba ni won ti seyo ti won ti pe wa dada ti ati irisi won ti ati ba won soro ti ati salaye fun won bi oro eto ilera modamoda iseri ko ki se nkan nla fun wa lati so pe a fe wa lati wa ba won soro ti wa ni pe ki gbogbo olugbe ipinle ondo sa ti mo pe eto ilera yi o wa o e wa je anfani e
0: o da yato si ti egbe ba pe yin ije ti e ni igbese ti e ma ngbe lati le gege bi awon egbe onise owo lati le la won loye yato si pa awon lo ranse pe yin so ni igbese ti e ma pe lati le so fun won bi pe eyin o won le janfani eto yin lati lo si arin egbe won
1: e se olotu a ti lo si arin awon egbe onise owo ati onimoto ni igba kan ri ni a de tun ti pe lo si todo awon osise feyinti ni ijoba ipinle ondo awon to ti sise ton ti feyinti ati lo si odo won to je pe a ti pe won wa pe ki won wa darapo mo wa e de ranti ni osu die seyin ni gomina wa ti e tun se ti awon osise feyinti yen wo pe ki ti won je ofe tori pe won ti sise fun
0: won ti sise si ipinle ondo
1: a de ti ri awon to ti ati ti ri opolopo eniyan ninu won to je pe won ti bere si ni je anfani e fun awon ti osise feyinti yen to e gbogbo ibi ton ba ti won pe wa o atawon ti a ninu pe o ye ka debe a ma debe ko de si ajo po ton se ni
0: pedo
1: igbedopo ton se ni dome ti eni ti ri wa
0: bẹẹni bẹẹ na mu stand ti
1: bẹẹni ta ma duro nibẹ ko si ipejọpọ yen ti a kin si yen
0: na da e je ka wa wo awon igberiko awon ilu to wa ni ipinle ondo yato si olu ipinle ondo ti se ilu Akure ti ile ise yi wa bawo ni e se n gbe eto yi lo sibe bawo lawon to wa ni ese kuku awon abule sogada abule ton se n ri àǹfààní ètò yìí jẹ àwọn ìjọba ìbílẹ̀ tó kù ní ìpínlẹ̀ Ondo.
1: Ẹ ṣe olótú. Yàtọ̀ sí pé kẹ́rin bó ṣe sọ lẹ́ẹ̀kan yẹn pé a ní àwọn ilé ìwòsàn tá a ti fòǹtẹ̀ lù tí wọ́n ti lè lọ bèrè ìbéèrè tí wọ́n bá fẹ́ mọ̀. A tún máa ń ṣe nǹkan tá à ń pè ní quality assessment. Tí ó yẹ pé a máa lọ sí àwọn ilé ìwòsàn wa yẹn láti lọ wò pé ṣé ká tó fòǹtẹ̀ lù yín, ṣé nǹkan tá a rí ń gbà yẹn náà ni ẹ ṣì ń ṣe títí dìsín. Tàbá dẹ̀ ti lọ fún nǹkan bẹ́ẹ̀ yẹn, a tún máa ń dé àwọn ìgbèríko wọ̀nyẹn láti jẹ́ kán mọ̀ wípé ètò yín lọ ò fún àwọn tí ò bá tí ì mọ̀ o. Gbogbo ìgbà tá a wá ti lọ fún àwọn irú iṣẹ́ wọ̀nyẹn la máa ń jẹ́ kán mọ̀ pé irú ètò báyìí lọ o, ẹ wá darapọ̀ mọ́ wa kí gbogbo nǹkan lè rọrùn nípa ti ètò ìlera wa.
0: Rà ẹ ṣeun ẹ kú látẹ̀kan. Tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ láti iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Ondo, Sunshine 96.5 FM alálàyé etí ó kalẹ̀ sí oríta ọ̀bẹ̀lẹ̀ ní ìlú Àkúrẹ́. Ibẹ̀ náà ni ẹ ti ń gbọ́ wa, ẹ sì lè máa wò pé ètò wo lẹ tún gbọ́ yìí o. Ètò tí iléeṣẹ́ tó ń bójútó ètò ìlera dójútòfò ní ìpínlẹ̀ Ondo èyí tí wọ́n gbé kalẹ̀ ìyẹn Orange Health Insurance Scheme Oranges tí àwọn kan túmọ̀ sí ètò ìlera mọ̀dámọ̀dá. Òun náà ni níbi tí wọ́n ti fún gbogbo wa, gbogbo àwa olùgbé ìpínlẹ̀ Ondo láǹfààní láti lè wá kópa nínú ètò náà, láti lè jẹ ìwòsàn àti ìlera ọ̀fẹ́ lórí ètò náà ni a wà lọ́sẹ̀ yìí. Arábìnrin Abisola Lékòó Òjó tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ náà, àwọn náà ni wọ́n ti ń là wá lọ́yẹ̀ẹ́ láti ẹ̀kọ́ lórí ohun tí ó yẹ kí a mọ̀ nípa ètò náà.

0: Oda, arabinrin wa, e je ki a tun tesiwaju. Ta ba ri awon ti won ni ile iwosan ti ara won fun ra won, ti won fe je ki awon ma lo ton ba darapo mo yin. Nje aye wa fun awon eyan be abi ile iwosan te ti fo telu nikan le le fowo si ki awon eyan ki won ma lo lati le se iwosan ti le rara won.
1: E se olotu. Ah, fun awon to je pe won ni ile iwosan ti won to je pa awon lo da sile. Tin se wupe boya awon kan gba iwosan nbe to je pa awon lo da sile. Ton ba fe darapo mo wa. Won le wa si olu ile ise wa tabi kan lo si ero aye lujara wa lati lo fi interest won han.
0: Lati lo fi idunu wa abi bo se fe darapo mo.
1: Wupe a awon fe darapo mo wa a de ma wa se gba iwo ti a ma se fun awon ile iwosan ta ti kontel. Sugbon fun awon to je pe kin se pe won ni ile iwosan ton to je pe
0: ti se pe awon ni ile iwosan pato
1: be ni a ni awon ile iwosan ta ti fontelu awon yen nikan la ma nlo kin se gbogbo ile iwosan loro ni awon ayewo ta ma se ka to le so pe ile iwosan yo a fe lo fun eto ilera doju to fo yi
0: da e se to ba le to wa ni ile iwosan kan boya won se dada fun si eni na ni ile iwosan ti o wa ti ati pe bi awo wa to ba ti lo sibe ni won saba ma nse awawi se eni na ni eto lati kuro ni ile iwosan to wa tela bi eni to ti kuro ni agbegbe je mo pe so fun aleko pe o dara lopo igba keyan ma mu ile iwosan to ba wa ni agbegbe to sumo julo boya eyan ti wa kuro ni agbegbe to wa tele to fe to lo si agbegbe miran boya o ko ile ara re ni tabi fun idi kan se eyan ni eto lati le paro ile iwosan to lo lo si omiran
1: e se olotu fun awon to je pe won tin lo fun igba kan ti won se won dada ati a ni awon ero ibani soro tele pe wa si te ba won be ton ba se yin dada tele pe wa si ta de ma sojo abe nko ni igba te ba won be ki a tu gbogbo e se sugbon fun awon to je pe won fe change ile iwosan ti won anfani wa fun won lati kuro ni ibi ton wa tele lo si ibomi iyen fun awon to je pe boya ise ijoba lo gbe won kuro ni ibi ton wa tele lo si ibomi abi awon to je pe won ko kuro ibi ton wa tele anfani wa fun won lati se iyen ayoro ibani soro ti mo ni an lo won le pe sibe abi kan wa si olu ile ise wa ni ilu akure nbi lati wa yi pada sugbon fun awon to je pe won si ni akure ton le wa ti akure won le pe wa lori awon ibani ayoro ibani soro wa o pe awon ma fe
0: yi ibi ti won wa pada sibomiran
1: be ni
0: oda ko to di pe e ma fi ero ibani soro na lede e je ki a tun wo bayi awon ile iwosan ti awon eyan ti won mu ti e ti fun tejo bi pe ki awon eyan lo sibe lati lo ma gba iwosan yen awon to darapo mo eto lera doju to fo ni o ta ba ni ile iwosan ti e pe boya won ni ogun ti o ye ki won fun awon eniyan boya lasiko yen abi won ti e ni iru nkan bayi nje o ni igbese te n gbe nipa e
1: e se olotu bo ti le pe a ma so fun awon ile iwosan wa pe kan ma je ki ogun won ma tan ki won to lo
0: ra mi
1: tori igba mi pajawiri ma de ti won ma nilo lati funyan logun ti won ni ni igbon ti o ba wa pa to ba sele be a ni awon ile ogun
0: ile taja ogun
1: be ni ile taja ogun ti a ti fun tele to ye pe ti ile iwosan te ba lo ti won ba ni ogun e le lo sibe lo gba ogun na to ye pe won ni gbowo ni owo yin sugbon eni to ba ma lo aye pe o ti kokko lo si ile iwosan e won ti ko iwe ogun fun won ti ma ko code kan sori e to je pe o ma mu lo si
0: ibe ta fi mo ibe lo to ibe lo ti
1: ile taja ogun ti won fi fun ni ogun lai gba owo lowo
0: iru eyan be yen ti ogun ton ko fun lala kokko ba wa ton so leto lati gbe re lo si ile taja ogun lati lo gba mi lai se pe dokita lo tun ni ko lo lelekeji se mo pe gba miran eyan ba de ile iwosan wa lai ile iwosan saba ma npo se eyan ni o lo sese ko lo si ile itaja ogun lati lo gbo ogun fura e lati pe boya dokita lo dari e wa sile
1: e se olotu a n gbiyanju lati fi opin si oro pe ki awon eyan ma se self medication
0: itoju ara re
1: be ni ohun ni a se le so pe kan ko pada lo si ile itaja ogun yen lo gba ko si a nilo lati ri pe dokita lo ko kini yo ki a to sugbon ti won ba tin gba ogun tele ti won wa pada lo so dokita pe ogun mi ti ton mo fe gba mi ko ti e ni na won ni akoko rara ti dokita fi ko mi tí wọ́n fi mú lọ sí ilé ìtọ́jú obìnrin tí wọ́n fi lọ gbà mí.
0: Kódà àwọn kan fi wọ́n sọ ní àìpẹ́ pé àwọn nǹkan tí ẹ là kalẹ̀ pé ẹ̀ ń ṣe ní abẹ́ ilé iṣẹ́ yín wípé èèyàn kan ní kò ń fẹ́ lọ gba oògùn bóyá àwọn tí wọn ò tí ì bímọ pé bóyá wọ́n fẹ́ gba oògùn nípa ti fertility ǹjẹ́ ṣé iṣẹ́ yín wà lára ilé iṣẹ́ yín wà lára èyí tí òun náà fi ọwọ́ sí láti lè máa tọ́jú àwọn tí ó sì ń wojú olúwa fún ọmọ.
1: Ẹ ṣe olótùú fún àwọn tí ó sì ń wojú olúwa fún ọmọ tí bẹ̀rẹ̀ sí ní sọ pé à ń ṣe ìtọ́jú fún wọn ìdí ni ó pé láti ṣe ìtọ́jú fún ẹni tó ń wojú ọlọ́run fún ọmọ kì í ṣe ọmọ kékeré ṣe dẹ̀ mọ̀ pé bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo dáwó sí àpò ìwọ náà dáwó tiẹ̀ síbẹ̀ ẹni náà dáwó tiẹ̀ tí a bá ní a fẹ́ fi bójútó àwọn tó ṣe ń wojú ọlọ́run fún ọmọ owó yẹn ò ní kárí láti tọ́jú àwọn míì tí wọ́n sọ pé tí wọ́n bá nílò ìtọ́jú torí mo ṣì ń bá ẹnìkan sọ̀rọ̀ láìpẹ́ tó ń ṣiṣẹ́ ní irú ilé iṣẹ́ tí ó ń ṣe ìtọ́jú fún àwọn tó ṣe ń wojú ọlọ́run fún ọmọ fúnra ẹ̀ gan sọ ní owó wọ̀nyẹn wọ́n ó ní tó bá dẹ̀ máa ra oògùn kì í ṣe pé mo lówó oògùn lénìí mo rà mí ní lọ́la mi nílò tó bá máa ra ẹ̀ẹ̀kan ló máa rà tó dẹ̀ gbúdọ̀ lo kí ó lè ṣiṣẹ́ òun ni àti ìṣe lè sọ pé à ń ṣe é ní àkókò yìí ṣùgbọ́n ká sì máa wò bó ṣe ń lọ tí bí ọlọ́run bá ṣe ràn wá lọ́wọ́ sí.
0: Kódà ẹ jẹ́ kí n béèrè bí ìbéèrè bíi méjì sí kó tó di pé a yọ̀ǹda yín lórí ètò yìí tábà ní èèyàn tí ó wà ní ìlú Àkúrẹ́ tí ó sì wà ní abẹ́ ìṣàkóso ìlera ètò ìlera adójútòfò ṣùgbọ́n tó lọ sí ìpínlẹ̀ mìíràn ǹjẹ́ ó ṣeé ṣe kéèyàn mú káàdì yín àbí kóòdù tẹ fún wọn bí kó mu lọ sí ìpínlẹ̀ mìíràn láti lọ jẹ àǹfààní ètò yìí.
1: Ẹ ṣe olótú ní bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ kò tí ì ṣeé ṣe ṣùgbọ́n a ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ilé iṣẹ́ tó ń bójútó ètò ìlera adójútòfò ní àwọn ìpínlẹ̀ yòókù ní orílẹ̀-èdè Nàìjíríà ṣe ìpàdé yẹn ní bí oṣù kẹfà nínú ọdún yìí tó yẹ pé ọ̀rọ̀ ṣì ń lọ lórí bí ó ṣe jẹ́ pé tí n bá tó tẹ̀ jẹ́ pé ìpínlẹ̀ Ondo ni mo ti ń gba ìwòsàn tí n bá sọ pé mo rìnrìn àjò lọ sí ìpínlẹ̀ míì tí àìsàn bá dẹ̀ dé pé báwo ni mo ṣe lè gba ìtọ́jú lọ́hùn ọ̀rọ̀ ṣì ń lọ lórí ẹ̀ adẹ̀ wò pé láìpẹ́ láì jìnà a mọ̀ pé láìpẹ́ láì jìnà ó máa ṣeéṣe tó yẹ pé tá a bá lọ sí ìpínlẹ̀ míì a lè jẹ àǹfààní ètò ìlera adójútòfò yìí.
0: Ẹ ṣeun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí àwọn èèyàn lè pè àti pé àwọn tí ò bá lórí ọ̀fẹ́ àti pè ǹjẹ́ a lè mọ agbègbè ibi tí iléeṣẹ́ yín wà fún àwọn tí wọ́n wà nílùú Àkúrẹ́ àti agbègbè ẹ̀ tí wọ́n fẹ́ wá fún ìbéèrè kan tàbí òmíràn àwọn tí wọ́n bá sì fẹ́ pè àbí àwọn tó bá fẹ́ darapọ̀ mọ́ yín lórí ẹ̀rọ ayélujára ẹ lè pe nọ́mbà tí wọ́n lè fi pè fún àwọn èèyàn.
1: Ẹ ṣe olótú àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pè wá sí òun ni 0201-700-4601 ìkejì ní 0201-700-4602 a tún ní nọmbà tí ẹ fi lè bá wa sọ̀rọ̀ lórí WhatsApp ìyẹn lórí láti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ìyẹn ní 0707-537-9065 bẹ́ẹ̀ adẹ̀tún ní gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ̀rọ akáyélujára tí à ń lò òun ni www.odchc.on.gov.ng.
0: ẹ máa tútù yẹn mú o káwọn èèyàn tó ń kọ́lẹ̀ kán lè mú gègé wọn àti ìwé wọn kán lè kọ́ sílẹ̀ ó yẹ tu fún àǹfààní àwọn tí wọ́n fẹ́ béèrè béèrè lórí ẹ̀rọ ayélujára tí wọ́n fẹ́ tí wọ́n lórí ọ̀fẹ́ àti wọ́n sì lè ṣe.
1: www.odchc.on ìyẹn fún Ondo .gov ìyẹn fún government .ng Nàìjíríà tí wọn bá dẹ̀ lè tán bá rí mú gẹ́ mo ṣe pé àwọn nọ́mbà tá a ti pè tẹ́lẹ̀ yẹn wọ́n lè pè lórí nọ́mbà àwọn yẹn tó yẹ pé àwọn yẹn dẹ̀ máa fi ẹ̀rọ káyélujára yẹn tán máa sọ fún wọn.
0: Ó túbọ̀ sí pé àwọn ẹ̀rọ tẹ múlẹ̀dẹ̀ bẹ́ẹ̀ bá ti pé àwọn èèyàn ó sì gbé torí àwọn iléeṣẹ́ kan wà tó yẹ pé wọ́n bá ti pè báyìí róbọ́ọ̀tì ni báwọn ń gbé ṣé èèyàn ló máa gbé léyìí tá a lè rí bá sọ̀rọ̀ lójúkorojú.
1: Bẹ́ẹ̀ ni èèyàn ló máa gbé mo ti rẹ́ nìkan náà tó yẹ pé a pe nọ́mbà yẹn fún tó lóun máa dánwò lójú wa tó dẹ̀ dánwò
0: tó dẹ̀
1: gbé bẹ́ẹ̀ ni
0: tó dẹ̀
1: gbé
0: tó dẹ̀ lọ sọ̀rọ̀. Ẹ ṣeun torí pé ọ̀làjú ti dé o awon mi bayi baba ti ni ka pe ero ibani soro won ero ni o gbe ti o da wa lohun o da e se ti a pe yin lose yi ti esin je wa e ba wa fun awon eyan ni oro eyanju lati le tete mura si le rara won
1: e se olotu won oloyinbo ma ni health is wealth ilera loro eni ti o ba wa ni ilera lo le ran ti pe won fe lo si ibise laaro e ko won fe lo sise eni ti o ba si ni ilera adura ilera lo mama gba pe oluwa fun mi ni ilera a nilo lati boju to ilera ara wa ki a le ri iserere ara wa ati tawon mo wa gan ki se pe ka ma sise le domo ka ma
0: ma ja fani e e seun arabirin abisola leko ojo ti won je asoju ilese to nri si eto ilera doju to fo ni ipile ondo e seun ilera ni kokon wa alafia wa koni di fiafia o ona ni ati gbo ipe je ki a boju to ilera ara wa fun anfani ara wa ni ka ma ba sise le fun ori olori je ojo mejo na ni ki je ki a fi ipade si lori akotun eto yi amo ko to digba na e je ki ma dupe lowo olotu eto yi iyen arabirin adorenke ibi toye oluwa seun oni loruko temi odi ojo mejo.

0: bójúrí owó èké
1: ewó lọ́pá méjì lọ́lọ́lọ́ tó ọ̀dá àwọn kọ́sítọ́mà rẹ lóun látàárọ̀.
2: Ìpolówó ọjà tí mo sanwó fún ni mò ń retí kí n gbọ́. Àtọ̀rọ̀ gáfárà ókùdíẹ̀ ni wọ́n wú. Ó ti súnmi
0: o. Mẹ́jọ sú ọ. O ò tí ì gbọ́ pa Sunshine 96.5 FM alálàyé ni. Iléeṣẹ́ rédíò àkọ́kọ́ nípínlẹ̀ yìí. Wọ́n tún ti lọlẹ̀ bí òṣùmọ̀ rè. Gbogbo òkéde àti ìpolówó tó o bá ṣe lọ́dọ̀ wọn. Rẹ́gí dédé àsìkò ní
2: ó ṣe. Ó ti ẹ̀dá bá wọn. Ajẹ́pẹ̀wọ̀n kówó lu gbọ́mọ́nù. Ó yá lókè ẹ̀dá.

ẹni tó fẹ́ rẹ ò jẹ́ tàlẹ́ni tó fẹ́ fọwọ́ lágbà ọ lójú tàlẹ́ni tó fẹ́ fi ẹ̀tọ́ rẹ dùn ọ́ tàlẹ́ni tó lágbára tó fẹ́ fọwọ́ agbára gbà ọ lójú má bọkàn jẹ́ má fàbìlì sí lẹ́sẹ̀ má ṣe ìdájọ́ lọ́wọ́ ara rẹ má sọ wípé ohun tó bá gbà láàfin máa bọ̀ tààràtà lórí ètò ìdókòwò ìjọ̀gbọ́n ètò tí ò gbọ́dọ̀ bà fọ́ fún ètò tíjọba fọwọ́ sí ètò tí ń ṣe àfọ̀mọ́ ìwà ìbàjẹ́ láwùjọ ètò tí kì í bẹ́ẹ̀bẹ̀ fáláre tàbí dáláre lẹ́bi ètò tó jẹ́ wípé ìbẹ̀rù ọlọ́run wọn fi ṣe ìdájọ́ wọn ìgbọ̀nsílẹ̀ ètò ìdókòwò ìjọ̀gbọ́n yóò máa wáyé ní gbogbo ọjọ́ wẹ́ẹ̀sẹ̀ ọjọ́ nù láago mẹ́sàn-án òwúrọ̀ ní AM má jókòó sí ní kó o káwọ́ bọ̀tàn tàbí sọ pé ohun tó bá gbà láàfin wọ́n fọ̀rọ̀ ara rẹ lọ àwọn ìjọ̀gbọ́n kí wọ́n bá ọ dá sí ọ̀rọ̀ ayé rẹ̀ kó lè ní ìjọ káwọn retí yìí o gbogbo ọjọ́ wẹ́ẹ̀sẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ ní ìgbọ̀nsílẹ̀ ètò ìdókòwò ìjọ̀gbọ́n wọn ṣe wà ní oríta ọbẹ̀lẹ́ àkúrẹ́ SRC tó gbára wọ̀ olóòtú ètò ní olùkéde káwọn retí yìí o.

0: Sasha 96.5 FM. Alala ye.
1: O super.
2: Ọmọ ayé jọjọjọ iná pitì. Tẹ̀lẹ̀ tẹ̀kanlẹ̀ já wáyà ẹ̀ ó sì jẹ́ táyà. Kúnná mọ̀ jọ.
3: Sílẹ̀kùn ẹ̀jẹ̀ ń bọ́lẹ̀ aṣọ tí mo sálẹ̀ tí gbẹ̀jẹ̀rẹ̀.
4: Iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Ondo Sunshine at 6.5 FM alálàyé ló ń ṣàlàyé fún wa wípé àsúré tètè kan ò kọjá lé àrègbèrè kan ò sùn sájò ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọ́n gbá ní ẹ̀jẹ̀ ká ṣe pẹ̀lẹ́ lójú pópó ẹ̀mí ò láàárọ̀.
5: Bẹ́ẹ̀ni ẹ̀mí ò láàárọ̀ ẹ̀jẹ̀ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lójú pópó iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Ondo Sunshine 96.5 FM alálàyé níbẹ̀ náà ni a ti ń dún fún ìgbàdìyín nírọ̀lẹ́ tòní akínyìn o. Dada náà ni ẹwà àsìkò àtàárọ̀ ní gbogbo tí a gbé ń gbọ́ rédíò ìpínlẹ̀ Ondo náà ni a ti ń kìí lálẹ́ tòní. Èmi náà ni akéètò yín fún sáà tó kẹ́yìn lónìí ti ń ṣe ọjọ́bọ̀ ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2026 Samuel Akin Sirojú òun ni orúkọ tèmi. A kú ọjọ́ òmìnira yìí ní báyìí a ó máa kàn sí ẹ̀ka ìròyìn àtọ̀tún lọ láti mú ìròyìn léde ìjọ ìyẹn ìgbèrí wá sí tìgbọ̀ yín lálẹ́ tòní akínyìn ẹ kúrò lẹ́.
6: Ta ni o?
7: Èmi Sámú ni obójú rí. Jáde ni kí ló dé?
6: Èmi ọ̀dọ́ àbíká ká máa ń tẹ̀mí o.
8: Sọ ma gbolẹ́ tẹ̀.

ojojoba esan ni ade ma ka fi do sa iwe ma sa agun ni to fi ogun nojo kan ponju ṣugbọn o ro ni nojo dede bi ogun ba sise fu o ro ni akepe o ro agbebode nu li noko neyan de ni ben ti gbo eto abini bi wa ikini ni de ohun do ile luji ati odan e gbo mi o kan wa de abale adua wa gbana gba lohun da ka se adua ne be ni adua e won a ka se yi Ọlọ́run ló dúró tí àwọn olóṣèlú wa àwọn lórí wa ló kọ́ wọn máa ṣe ìfẹ́ mẹ́kúnnù lọ́lọ́run ló mú sí ọkàn wọn àti bẹ̀rù ọlọ́run wọn yà yí náà kọ èyí dámọ̀ kó wá ṣìnà dámọ̀dé kó wá jáàmù adúlọ́ ní akáṣe àmọ́dá akáṣepè nàìjíríà 66 happy independence day october 1st èyí òní ó ṣe ọjọ́ kẹ́ni nínú oṣù kẹgbà tó dẹ̀tú ṣe tọ́sídẹ̀ẹ́ àkọ́kọ́ nínú oṣù kẹgbà àti gbé ọ̀sẹ̀ lé àkàbà oṣù kẹgbà bí ọlọ́run dé àdàparí ẹ̀ ní ayọ̀ àti àlàáfíà mi ìbá ọlọ́run ajípọ̀jọ́ okúdà òjìjí ìjìfèrè ajé ní dára ọba òní ọba àná ọba ọjọ́ dídèrè ọba yé gbéjọba kọ ni wọn bá fi ọba yé gba ìjọba ní ọwọ́ ni wọn bá fi ọba yé sọ alágbára dọ̀lẹ́ ọba yé dè sọ ọ̀lẹ́ tó wa dá alágbára ìbá a ṣe yín òwò mú wa lọ náà díẹ̀ jọ ní náà fáwọlì òun pa dọ́ọ̀dé ṣọlá púpọ̀ ju ó ti rọ̀ dé ìmìnalẹ́ ti gbé mọ́ yín yóò dé àárọ̀ ìmìnalẹ́ ní àágbé mọ́ yín ọ̀pọ̀ àtùpà yóò yí ló ti lù pa ṣùgbọ́n wò ọlọ́run náà láńlá ìdákajẹ dakamọdaka gbáyìn iná galẹ̀ àmọ̀dúpẹ́ náà wọ ọlọ́run náà o àjùbà ọlọ́run náà o àjùbà dé dáwọn pèdèpèdè àwọn ìkọ́kọ́ láwọn òyìn dáì tó láwọn òyìn àmọ̀jùbà wọn àwọn àmọ̀dójú wa ṣe o àwọn ọṣàgùn àjùbà wọn ẹ̀ mọ̀ ní ájú ṣùgbọ́n àjùbà kún wọn àjùbà bí àjùbà máa tún àjùbà àgbà ṣé díkò ló bá ti jùbà ìmìnalẹ̀ ìmìnalẹ̀ ńlá ń kó gbá gádá bọ́mọ ìtún bá ti jùbà àgbà roko falẹ̀ ló bá tún mọ̀ wọ ẹgbẹ́ ká bàgbà jẹun ajẹun tá a gbọ́ ìtàn yìí ń lọ ilé ẹ̀ adáṣe yan náà ìbẹ́ yan ènìyàn ṣé ìkẹ́gbẹ́ owó ọ̀lédè jùbà àwọn ẹ̀ ń so àgùntàn owó ọ̀lédè jùbà àwọn ẹ̀ ń so mọ́mọ́mọ́ ayé àmúwanú línúkọ náà yan di níbẹ̀ ti gbọ́ ètò ìkíní ní dèhùn tó lẹ́lú jẹ́ àti ọ̀dàn gbogbodé alukó wájú àbọ̀ ẹ̀bùn ẹ̀ tó gbẹgbẹ́ mi dé ìkẹ́gbẹ́ bá ṣùjú ìṣòlí yà ájá dán yìí o gbogbodé ìṣàgùntàn oṣù yìí yà ájá dán yìí mọ́mọ́mọ́ ayé àmúwanú línúkọ náà yan di aṣọ wa mọ́lẹ̀ bí ṣọ̀bọ bí ṣòye ẹ̀ndẹ̀ aṣọ wa mọ́lẹ̀ bí ṣèkéègbè nágbà ọlọ́run lè dùn máa yìí ọ̀kan wá dé abalẹ̀ o nítorí fi kí n ojú pọ́n koko ló fọ́nú gbá igbó ọ̀ràn kẹ́hẹ́dẹ̀ ìwìn tó kọjá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀ràn agbóníyìn gìyàn nínà ọ̀ràn yóò bá ti gbòǹgbòǹgbò tó gbòǹyìn sáyé dé gbòǹyìn sọ̀hún àkàdúpẹ́ náà ọlọ́run a máa fi òdì àsàn ojúbà déédé wọn pápátá o akàn ní orí jàjọ oògùn tolúlọpẹ adédayọ odua wa sọrọ sọrọ ìbà ẹ ò déédé àwọn ìjọ kọkọ láwọn yìí yèmí sìsílẹ akínwólé ń wá ìbà ẹ o yèé fún mi ìlú yẹmí lóńdó ìbà ẹ òye mi olówó ṣukó ìbà ẹ ò dámilọlá akínwálé bàbá onífàájì ìbà ẹ ìbádéédé àwọn yóò láwọn oyin náà o ajúbádéédé wọn pápátá ṣeye lóye àìná ọládàpọ̀ ọmọ lẹ́mgẹmgẹ náà ti dókàtúbà ọmọ gbẹ́ẹ̀dún òla yé lèṣí dàbẹ̀ ti di ọba dọ́mọ nùhún ẹ̀ rí ṣeye lóye àìná ọládàpọ̀ lílọ bíbọ̀ ẹ̀ abẹ́ ayé nù ìbà ẹ ìbádéédé àwọn ayájọ́ ṣàgbà àwọn ayájọ́ bẹ́ẹ̀ náà ìbádéédé wọn pápátá o màjẹ́ kọlá wọlé morosco rufus rusade bàbá mẹ́ṣẹ̀ akíndólí ẹ̀ ọ̀nà sàn ẹ́ èdè wọn pápátá àmọ̀ kí wọ́n adé ju bá wọn o ṣé àdìo mẹ́ta oyè gbọ́dọ̀ yí ṣásùn dàrú náà ṣùgbọ́n náà lẹ́ẹ̀mí ó ti rí ara mi èmi mò ní òkèntádé ọmọ okùṣìkà aníye náà pọ̀ aníbaná ńlá ọmọ oníyá òmẹ́bí ìyá kàgùnlà nógbò kàgùnlà bó ṣígi èèní epo asán ni màsọ́lọ́ ènìyàn abẹ ọlọ́run ẹ̀ bínú dúpẹ́ orétẹ ayé lé ènìyàn náà ẹ̀ ṣìkàí ẹ̀ kí alùbọ̀yè èmi ó ti há mi o ṣùgbọ́n ó ṣeé ṣe ọmọọba adésínà adésọmínú lùjọ ìjẹfàn yé jàre ẹyin ọmọ mẹ́ńlá ṣọdún mọ́gòṣàlejò lọ́fẹ́ náà tó ń bà lù fànù sí lígàbà fàdílí dẹ́gbọ̀dọ̀ géun débẹ́ ti gbọ́ olóló omi òwúọ̀ o omi òdá bá ti gbọ́n ṣe ń wọ̀ mọ́ iye nílùjí àkèòbá iye ó ṣeé ṣe tó bá mi ní kàkà bàbá ṣùgbọ́n lílọ bíbọ̀ ẹ̀ àbáyé náà o ẹ̀gẹ́ ọ̀nkú máa fẹ́ amákindé ayọ̀dẹ́lẹ́ mákànrè
oma ma joba omo pade nse bo omo ladan fo lele na dido roru le omo ginyan ma ginyan ma ginyan ma ma ginyan e ka se gbeje nina gbada ti akun ma fe suko to nbe ke apu nbe o se se na do ba mi no aka babi sugbon o se aba ti won ko e poko afotun foto ye ko to bo se yi ma je si je yiki ke te bo la di town ye ojo bu kola ogun ku amori mo rowo o se oye ni lo bi be ya baye na oko joba adajo ba de ya ede aso ese o be ni le di won patapata mo kina lalaye ati o wa sarusi in general orisun mi eyan yin me gbagbe o to yo ba ti gbagbe orisun agbe doko kan di logbon yi ati roge to ne olorun ma a ma dupe na wo olorun o commander general william sitaigo akinwole re community vigilance initiative ko community policing ni ijoka road akure we din ka jo we ni lakide ede awon eniyan patapata we din ki won ni ipinle ondo fi ama ku ayeye independence day ominia ominia ya gba eni je ni ra ko wa na gba lo o se saduwa ni officer francis ogundele training and operation officer we din ki won fi ama ku ominira o toni o ayajo ominira ise yi o odon mefa ba di fi ogun ta o le mefa 66 years. Officer Adeyemi Clement wedding king wo. Officer Folasha Ade Michael ni lorije wedding king. Officer Oluwa Tobi Loba Olasanyin de secretary yen yin wedding king. Officer Oluwa Seyi Jegedeke wedding king wo. Officer Olusegun Bakari. Officer Jacob Olatunji Gomina wa wedding king fi o mo ku oye to ni o Sunday Owadayo wo se oko abale omo loke meji takota bo poke nbe o se oko abale wa do agba oju emi go mi ni fo we aya ora data agba lo we di kide governor wa o fi o ma ku oye to ni o a se ayajo odun mi nira in Nigeria dogbo mi nira owo awon amunisin we di ki governor wa ori mi san dokita omi mi san loke aye datuwa o fi o ma ku se o ku se takun takun o a de ku se ari owo ni ipinle ondo sugbon do jawe sobi o ona joka o ti owo si an ti ku o be o dojo ibe be ni gojo a se pense pense a owo kan ti se yo abala kan ti se o ka bala keji we din giyan be fi oku se o fi olorun mu se ko we din ki deputy governor dokita adelami olayide omo logo made ajena edon we din ki won fi o ma ku asiko yo de ku ayajo ominira o we din ki bo commissioner police we ba mi Felix Ohagu wedin kinwo wedin kinwo sewo awadayo okan abai lo wedin kinwo fi o ma ku se takun takun awon agbofiro edede wedin kinwon o wedin ma gbagbe o wedin la kire da won landlord landis association ni mikibeka we kenan land community wedin kinwon be wo dopo community abusoro community osa community Okay, obere community, okay, ya community, gisoga community, ti community, we didn't kill one with Lottie, general, we didn't kill it, one water pata, fianku, ayajo, minera, o, we da joda, ya, o, ye, lakan, dem, shok, bai, wada, bati, ya, joji, go, do, bo, ni, dimi, wa, nok, man, wa, be, adubo, wa, that is really, that is the kule, si, ya, go, firo, o, li, ara, o, li, emene, ja, wa, nok, ba, long, le, du, mai, we didn't kill it, de, awan, wan, yo, we, officer, baka, de, se, gun, ni, kare, we didn't kill officer, Samuel, Femi, dada, we didn't kill officer, Sunday, o, gede, nbe, ni, shua, we didn't kill, fi, o, ma, kwa, le, yo, we, de, awan, agbo, firo, awan, vigilante, vigilante, we didn't kill it, de, wan, wo, we didn't make, we didn't kill, wan, ma, te, kun, ya, be, commander general, yo, lo, ye, adele, ya, we didn't kill, wan, fi, yanku, she, takun, takun, wo, civil defense, we didn't kill, wan, wo, we di ma gbagbe we ni kire de we awon police officer yo ri abusoro o we obi yen ninu ni we obi yen takun takun we bi o won we di kin o fi oku asiko yo ni de ki won fi da se jeje o jeje o sogun gbo iwa pele o sogun gba so tan o sogun ewon eyin epan epo we mo be ni o gba pele fo awo pele paya e so pele ohun we jode ngbigo kekaji a mo se yen yewo mo mi yen ku o Anzaro Din Primary School Okay, Lisa, on those city, 1982 set. Anko, we wouldn't be heading like it, dear one in your wife. Say, meanwhile, he said, what? President, the are in your name. Edin King, why your meat pork would tell you? Back it, the are. Liasun, Kule, Jelu.
omo sade sehu e ki aluboye ya otu ogun lapopo notu we di kin wo okun le jelu ni lo ba won gari we me ki e we yen yo di e yen ne le asu we di kin we alaji isaka ogun lo lake we di kin wo iya oyinbo ni provision ni oke dasa we di kin wo reverend kazali akila mi we ma ko iye o e di awon asaro din primary school oke lisa ni 1982 said awon bi din ki kazali bi o ma ko iye o reverend kazali akila mi for ordination ni e Alhaji Abdul Wahid Adeyemo edin kinwo fi o ma ku asiko ina o Tijani Oluwole Ijelu secretary edin kinwo na fi o ma ku asiko ina o edin ka lo din Lucky Rizika Folashade Sanya Olu aya kinago owo se alaga bi edin kinwo fi o ma ku asiko yo le lo bibo ya baye no kainde ejira ara isogun edun balaja origi otolele oba omo liketa ajina liketa ajide aya kikun mi omo oye neyin te se wa eyin edin kin wo ta edin de la kisidikato akiku otu o iya oni tabi o ka mama omo mama miliki edin kin na o fi o ma ku asiko yo aku ayajo ominia iye se nowo nowo o tare lo lo yi la ku ode kilo kin o do teru teru bu mi kin ba ere leyin mi kin pada leyin o be kese o be kese o be sile alakisa so won do ni gba aso aya aja o omo ye neyin edin kin wo idowu ogbo abikere leti edo se rubeji o san bi le won yi o idowu oladokun yeye oge of our time edin kin na fi o ma ku ayajo minira ye se nowo nowo o gbanju bola edin kin wo basiratu yusuf omo ba mi abudu edin kin na o ame bi venture ibadan oluyole edin kin na ogun ga yi o edin kin fi o ma ku ayajo minira o edin ki kavaru igbeko yi o edin ki una o fi o ma ku ayajo o to kun bo iroju ke marufu salami edin ki una o edin de ke mi la mi fun ara mi yi mu je okan nu awon 1982 se ni akasaro din aud ni o ke lisa mu ju se won o mu yin na iyo wa firi gban o ase o enba jeli solution la nene ah omo ba mi agbede nene eyan yi o oko we ne wa o oko wa na ti Celestial Church of Christ ni Olorun Sogo Paris 7 ni Oda Road ni Akure ni ipele Ondo nbe e olotu eto mi eyo idinjo ah mi ki se won ke o ki se lakula ko fi ni ile lo boto idin la ki awon eniyan patapata fun ti ikore agba ya fe se ogoji o le meta iye fi 43 adult adversi iye a fe se na ipe yi ide ki oluso agutan venerable superior evangelist ajayi ide ki n wo se samson eniyan ide ki n wo ah jo ati ene gwere o gwere ide ki de awon igbimo ikore patapata o ide ki de awon akorin na ikoyo onu kan so mi ki ti be ke ide se Celestial Church of Christ ni Olorun Sogo Paris 7 ni Oda Road we idin kire di won be o ide de won omo ojo papata idin ki won o idin ma gbagbe o ni laki dede de awon oluso agutan idin ki won o nokun e no bi nokun e yen e ri bi e idin ki su su bi ro benoro deji ogun bi yi idin ki won fi o ma ku mu ayeye ikore agba yan fe se o idin ki dede awon alaga pada obi yen patapata na ikoyo nu kan so idin ki o se idin ki yemi ise wale olai idin ki o ijabode ni yi idin ki o fi o ma ku asiko yo cape elder sister boladeke idin ki o afairi abi kekeko yi o se gbawo e ka gunjo edin ki sister olubisi o omolafe fi o ma ku asiko de be gba o se won o ni Celestial Church of Christ Olorun Sogo Paris 7 Oda Road ni Akure ni ipinle Ondo evangelist Olusola nene o ma o fi din ki won yi o mo je o se o mu yin yen na iyo wa na ti odo evangelist Segun Idebi o se o Esther Idebi
at Esther Idebi an kọwe na wan be Eastern the Celestial Church of Christ area A ni headquarter ni Olorun Sogo Paris 7 ni Oda Road ni Akure e fun ti enu ti ayeye iyan fe se kore agba ti ni meta le logoji iyan fe se 22 iyan fe se 2026 glorious iyan ye ko harvest edi la ki oluso nibe o venerable superior evangelist se Samson abi Samson Ajayi ede ki won o fi o ma ku mu wa o dey da won igbi my core glorious harvest 2026 ede ki de won dey dey won akorin ati won onibode ede ki de won patapata o ni Celestial Church of Christ ni Olorun Sogo Paris area 7 Paris 7 eni yin dey ke ni ki won dey da won osise wo awon osise ke awon wo li ede ki won dey dey won odo patapata ati okun e ati obin e ede ki de won o dede awon honorary evangelist edi kide de won pupata o ona fi din ka je o se na o won o se embale segun idebi ati Esther idebi o mu je o se won abogun da yi dede an ko wa nbe o po oyeye yu sugbon ni se lala fi bo iyo wa na ti odo awon na Warudin society mosque ni orita obele o I ko we ni wa ri la ki mi kan den fe ni la ki oloye tajudin adekoke tade se agbesin garden ni tin awarudin ni akure nbe ifi o ma ku ayajo ominira ye se ati oku mu ajima ti ola o imam wa na ni Warudin mosque ni orita obele edi ki una o imam Alhaji Bakari edi ki o Alhaji Ibrahim popo ola oga soja edi ki un afa Razak ke Yusuf alajo edi ki un afa Ismail oro lade edi ki un na fi o ma ku mu wa jima to lade ku ti ayajo mi ni ayese yo afa Sulaiman Akurede Bello brother Waliu tade se afa maru mamufuta uke Usman edi ki un na o ni aya height nbe ni orita obele brother Nuruddin bi odun tade se edi ki un apapo muslim ya kure ati ipele ondo e ma ku mu ajima to lade ku ayajo mi ni ayese yo edi kala ki Alaja Marufa ya Farida Onibo ni provision ni orita obele nbe Aji ya Alimo Shadia ati Aji ya Muiba tade se edin kide de won fi gba ni gbo mo wa o Fatima Kodija edin ki won ofetia edin kide de won popata fi ku asiko yo fi ade ku mo ajima to la o edin wa gbagbe o loye Mushud Adedapo Asiwaju Adini ti na Warudin Akure edin ki won ka ijo na Warudin ni ogo Akure orita obele Igbara oke oke gbo banke ma edin kide de won fi aku mu ajima to lawo na Warudin Ondo zone na bi alaga oloye Alhaji Jima omo eso edin ki won eni de ki imam wa ni igbara oke o imam wa Alhaji Adeyanju edin ki won ni oke gbo ke edin ki imam wa nbe Kolade Alhaji Kolade edin ki won ati alaga nbe ati imam wa Tashina Nogo din ki alaga na Warudin ni Akure nbe edin ki won Alhaji Jamiu Adewoye ni ma de gbagbe din ki afa wa din ki o Sulaiman Nasiruddin e din ki un na fi o ma ku mu ajima to lawo awi loju o loro Abiyakin e din ki un na din de ki Abdurrahman Aliyu e ni ma gbagbe o ope lo yeru Abumumin e din ki un na o na komi o Supreme Council 41 Ondo Muslim Forum Ibadurrahman Rahim Ava Alhaji Ghazali Madagun Lafolabi edin ki una fi ama ku mu ajima to lawo na Warudin ni mosque ni orita obele mo je ose won bi sa je ose ni to gbe la se wa sibe Sister Jumake iwe wa to do Sister Jumake akinusi o ko wa gbaragba imu ni kimi eyo ikintade omo kushika mi emi we kesi idin jo ise ye se ti yikiyike tebola o ngo ko si lati kide de awon ma ojo Celestial Church of Christ area A headquarter ni Olorun Sogo Paris 7 fi ama ku asiko yo fi ade ku mu ajodun ikore agba yo je fi o je le keta le logoji eyan fe se ni glory ye pe ni 2026 glorious harvest idin ki oluso Wow, venerable superior evangelist Samson Ajayi. Idi ki won, idi ki de da won igbi my core 2026 glorious harvest. Nbe fi an ma ku o mu wa o.
ini kirede ama osise oluwa o awon woli palapata awon oluso ini kirede won o awon ye wa ti wa ba won se ajodan ikore agba na ini kirede won popata fi afu odo won ayo atalafia fi oju ojo ne odi aya ini ma gbawe ini kirede awon onibode awon akorin palapata ini kirede won awon akorin gbegesun ga akorin bolo ga ini kirede won popata ini kirede awon odo no kun e wa ti no bi yen patapata fi aku aku asiko yo fi ogo won kan ke o idikide de awon honorary evangelist fi amaku umua ayeyes ajodun ikore agba yo je fi le ketalelogoji ye fi 43 ya kori e do je harvest 2026 glorious harvest ni eh mo je o se oye yi sister Jumoke Akinusi iyo wa firi gban to iwe ni po nbe oyeye yu o wa lati Cape Apostle pay prophetess wo ko wa Paulina Ebriku Paulina e ma bi na odin ba pe tori se an se ko nbe Ebriku an ko ibe yo Ebriku Paulina Oluwa Funmi Layo wo ko wa na ti Celestial Church of Christ ni area 7 headquarter Olosogbo Parish 7 ni Oda Road ni Akure we ni njo we ko fun ti ayeye ikore agba le keta le logoji yan fe se de pe ni 2026 glorious harvest we wo kirede awon eniyan patapata awon omo ojo patapata na koyoko onu kan isowo de ki Celestial Church of Christ ni Akure ati ni Ipinle Ondo we ni la ki oluso wa Oluso won be venerable superior evangelist Samson Ajayi we din kirede awon igbimo ikore 2026 glorious harvest o we din kirede awon onibode awon akorin we din kirede awon osise oluwa ati awon woli we din kirede won papata o kirede awon honorary evangelist we din ki won o we din kirede awon odo nokun ati nobi yen fi awon ku asiko ina fi ande ku mu wa ayeye ajodun ikore agba yan fe se le keta le logoji ye akore de je glorious harvest yan fe se ni kope ko jina yo mojuse o ke prophetess Ebriku Paulina Oluwa Funmi Layo abomoda yi o dato agbaye ba ti dato ominata ogbe nga je yi adin pe lasie mi do da osuri etone ṣùgbọ́n mo fẹ́ dáhùn mo fi àgbájọ wọ ohun ẹ̀mí sọ

0: Dani o.
1: Emi Samu ni oboju ri. Ah, oh, jade ni kilode.
2: Ah, emi o lo bi kankan ma ntemi o. Pelu gbogbo nkan tin sele ni gboro yi. Ile mi ni won joko si, won o le wa ku.
1: Ah, ah, boju ri. Eye gboro yin elege, gboro yin eke kaakiri. O mo pe maje ti o di nbanu eni je ni. Wo ko si wahala kankan bo ti wo ma ngboro. Bo ba wa sero ko mo ri to Olorun ni jade. Wo ebi o pa kisa si Ola.
0: Samu.
1: Eh?
0: Sebe kan lo bo se ye ngboro.
1: Bo se ri gangan nu.
0: Ah. Àwọn èèyàn mọ̀ burú o pẹ̀lú ròyìn èké tí wọ́n ń kà sí àlétí.
3: Ẹ̀yin náà ẹ̀yin ẹ máa bá wọn gbọ́gbọ́ kú gbọ́ mọ́ ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìpínlẹ̀ Ondo oníkẹ́ ẹ máa gbọ́.
1: Ẹ ṣeun o.
0: Ẹ ṣeun o.

0: ẹ̀kalẹ̀ ìròyìn àpapọ̀ ló ń dé sí ti gbọ́ yín láti iléeṣẹ́ sunshine 96.5 fm alálàyé adéṣẹwà oyèsanmi lórúkọ tèmi. Ṣáájú ẹgbẹ́ kòkó inú ìròyìn náà, ààrẹ Tinubu ṣèlérí ìgbésẹ̀ láti mú àdínkù bá àlékún tó gun orí ohun èlò lákòókò ayẹyẹ òmìnira. Gómìnà Ayédàtiwá ṣàtúwò ìfarajì rẹ̀ láti mú ìrúgbókò bá ìgbé ayé àwọn olùgbé ìpínlẹ̀ Ondo. Àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè yìí ṣetán láti bẹ̀rẹ̀ ìdaṣẹ́sílẹ̀ ọlọ́jọ́ mẹ́ta lórí ọ̀rọ̀ tí yóò ní ìyanjú. Ìròyìn láti lọ òkèèrè sọ pé àwọn ọmọ orílẹ̀-èdè South Africa ṣèwọ́de lòdì sí ìwà ipá lórí lákọlábo ìṣekúpa obìnrin. Ìròyìn náà rèé, bí ìnira ti ń kojú ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí, ààrẹ Bọ́lá Tinubu ṣèlérí ọjọ́ ọ̀la tó dára bí orílẹ̀-èdè Nàìjíríà ti wọ ìpele tuntun nínú ọ̀rọ̀ rẹ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè yìí láyàjọ òmìnira tọdún yìí. Ààrẹ jẹ́ kó di mímọ̀ pé ìgbà ìnira nínú àtúntò ọrọ̀ ajé ti ṣílẹ̀kùn fún ìgbà tuntun tí àfojúsùn rẹ̀ dá lórí ọrọ̀ iṣẹ́ pẹ̀lú mímú àmúgbòrò bá ìgbé ayé àwọn ọmọ Nàìjíríà. Ọmọ́bíọ́lá Òǹgbẹ́jì jábọ̀ rẹ̀ látẹnu Adédọ̀tun Akínwálé.
1: Lásìkò tó ń sọ̀rọ̀ nípa ọjọ́ àjọ̀dún òmìnira, ààrẹ Tinubu fi ìmọrírì hàn sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níbi wọ́n ti ń kojú ọ̀pọ̀lọpọ̀ ìṣòro láwọn ọdún tó kọjá. Ó ní àwọn àtúnṣe tí ìjọba rẹ̀ ṣe ní pàtàkì láti ṣàtúnṣe àwọn ìṣòro ètò ọrọ̀ ajé léyìí tó ti wà tipẹ́. Ó sọ pé ìjọba gbé ìgbésẹ̀ láti ṣe àwọn àtúnṣe tó le dípò kí wọ́n máa tẹ̀síwájú pẹ̀lú àwọn ìlànà tó fi mọ́ ṣíṣe àwọn àtúnṣe díẹ̀ sí àwọn àmì ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí láì yanjú ìṣòro gangan tó ń bá fínra. Ààrẹ Tinubu tún mẹ́nuba ìdíwọ̀n ìfọwọ́yípadà owó lẹ́yìn tí àdínkù ti dé bá àlékún ìpamọ́ owó ilẹ̀ òkèrè gẹ́gẹ́ bí ìfìdímúlẹ̀ ọjà pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèrè àti pé àwọn ọjà tí orílẹ̀-èdè Nàìjíríà kó jáde. Ó sọ pé gbogbo ìwọ̀nyí jẹ́ àmì pé ètò ọrọ̀ ajé ń padà bọ̀ sípò. Ó sọ pé dídín iye owó tí àwọn èèyàn ná lórí ohun pàtàkì kù jẹ́ ọ̀kan lára àwọn ohun tí ìjọba fi sí ipò àkọ́kọ́ lórí àwọn àlàkalẹ̀ rẹ̀. Bákan náà ló fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìjọba ti ń ṣiṣẹ́ láti mú kí oúnjẹ pọ̀ sí i tó fi mọ́ mímú iṣẹ́ àgbẹ̀ pẹ̀lú ẹ̀rọ gbòòrò sí i àti kí àwọn àgbẹ̀ lè rí àwọn ohun èlò lò kí iṣẹ́ àgbẹ̀ lè túbọ̀ rọrùn. Bákan náà ni ìjọba tún ná owó sí ibi ìpamọ́ oúnjẹ, iṣẹ́ pópónà, ojú irin àti láwọn èbúté. Ààrẹ Tinubu tún sọ pé ìjọba ti túbọ̀ ń pèsè ìrànwọ́ lọ́nà tó péye fún àwọn ìdílé tó kù díẹ̀ káàtó fún. Ó mẹ́nuba ètò ẹ̀yáwó ti Nigeria Education Loan Fund, ètò credit card fún ìrànwọ́ owó fáwọn aráàlú láti ra ohun tí wọ́n nílò. Ààrẹ sọ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí ni wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ láti ran àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń kojú ìnira lọ́wọ́ títí tí ètò ọrọ̀ ajé tó gbòòrò yóò fi dá àwọn àǹfààní tó péye àti tó lè pẹ́ sílẹ̀. Níbi ìpè ti jẹyọ sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ní àfojúsùn ọjọ́ iwájú pẹ̀lú ìrètí tuntun. Ó sọ pé orílẹ̀-èdè Nàìjíríà ni ó ti gùnlé iṣẹ́ àkànṣe pópónà. Bákan náà ló sọ pé gbogbo èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ láti kọ orílẹ̀-èdè tí gbogbo èèyàn yóò ti jẹ àǹfààní àti ọrọ̀ tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì lè ní àlá tó kọjá ipò tí ọ̀pọ̀lọpọ̀ gbọ́n jù bá. Adédọ̀tun Akínwálé ló ń jábọ̀ ìròyìn.
0: Gómìnà ìpínlẹ̀ Ondo Lọ́kẹ́ Ayédàtiwá ṣàtúwò ìfarajì ìṣàkóso rẹ̀ láti jẹ́ kí èrè ìjọba dé àwọn agbègbè káàkiri ìpínlẹ̀ yìí. Gómìnà fi ìfarajì náà ní àṣekágbá àlàkalẹ̀ ìsàmìsí ayẹyẹ òmìnira tọdún 1964 tọdún yìí ní gbàgede òmìnira ti gani fáwọ́hìnmi ní ìlú Àkúrẹ́. Ayédàtiwá sọ pé ìjọba á tẹ̀síwájú láti máa tẹ́tí sáwọn ará ìlú, mímú ìrúgbógó bá ìṣiṣẹ́sìn wọn, mímú àwọn olókòwò wá sípínlẹ̀ yìí pẹ̀lú pípèsè àǹfààní fún ètò ọrọ̀ ajé àwọn olùgbé ìpínlẹ̀ yìí. Akọ̀ròyìn wa nílé ìjọba Wahab Bankole jábọ̀ látẹnu Adédọ̀tun Akínwálé.
1: Gbàgede Arcade Lápúrẹ́ ló jẹ́ oríkò tí ayẹyẹ òmìnira ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́rin orílẹ̀-èdè Nàìjíríà ti wáyé. ayẹyẹ ọhún làwọn nǹkan tí àwọn ará ìlú péjú pèsè sí níbi gómìnà ayédà tí wá fi ọkọ̀ yọ fanda lẹ́yìn tó jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ tó ṣìde ètò ayẹyẹ náà. Akọ̀wé gómìnà ìpínlẹ̀ Ondo Taiwo Fáṣọ̀rántì fòpè sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ní àkọ́tun ìrètí tó fi mọ́ fífi ọgbọ́sowọ́pọ̀ láti mú orílẹ̀-èdè yìí gbèrú sí pàápàá jùlọ ìpínlẹ̀ Ondo. Ó sọ pé lọ́jọ́ kìíní oṣù kẹwàá ọdún 1960 ni orílẹ̀-èdè yìí gba òmìnira tó sì ti ń kojú onírúurú ìpèníjà àti àṣeyọrí. Gómìnà Ayédátiwá ṣàpèjúwe ayẹyẹ ọdún 1996 ọ̀hún gẹ́gẹ́ bí ìrántí ojúṣe orílẹ̀-èdè sí àtẹ̀yìnwá rẹ̀ ẹni lọ́lọ́ yìí àti ọjọ́ iwájú rẹ̀. Ó rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti sọ ìrètí wọn di ọ̀tun kí wọ́n sì kó ipa tiwọn ní mímú orílẹ̀-èdè yìí gbèrú sí. Ó tẹnumọ́ pé ìdàgbàsókè orílẹ̀-èdè yìí kì í ṣe ojúṣe ìjọba nìkan, ó jẹ́ ìfọwọ́sowọ́pọ̀ gbogbogbò lẹ́ka ìfarajìn àti ìrúbọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà Ayédátiwá ṣàtúnwí ìfarajìn ìṣèjọba rẹ̀ láti túbọ̀ mú kí ìpínlẹ̀ Ondo ní ìdàgbàsókè sí nípa mímú àgbéga bá ìgbáyégbádùn àwọn ará ìlú. Ó pàrọwà sáwọn adarí lẹ́ka òṣèlú àti àwọn ọ̀dọ́ láti máa wu ìwà ọmọlúàbí ní gbogbo ìgbà nípa níní ìpamọ́ra kí wọ́n sì yẹ̀bá nínú ṣíṣe màgòmágó lákòókò tí ètò ìdìbò bá tó. Gómìnà yóò bá àwọn òṣìṣẹ́ ìjọba fún ìfarajìn wọn àti ipa tí wọ́n kó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló yóò bá akitiyan ìjọba àpapọ̀ lẹ́ka lílékún ọrọ̀ ajé àti mímú àlékún bá àwọn ohun amáyédẹrùn tó fi mọ́ pípèsè àyíká tó wuyì fún ìdókòwò.
2: Wọ́n gba àsíá fún wa, àsíá òmìnira náà gbà fún wa, ṣùgbọ́n iṣẹ́ kù fún wa láti ṣe fún òmìnira ní tòótọ́ nípa iṣẹ́ tí a ń ṣe, nípa àwọn ìdàgbàsókè àti àwọn ètò tí a bẹ̀rẹ̀ sí ṣe láti sìn lọ àwa tó yẹ pé a wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ kí orílẹ̀-èdè wa kó lè máa tẹ̀síwájú sí ká lè wà ní ìrẹ́pọ̀. A dẹ̀ tún fi àsìkò yìí bẹ àwọn olóṣèlú wa torí pé àsìkò tí a ń ṣe òmìnira tọdún òun a rí pé ètò ìdìbò ń súnmọ́lé. À ń bẹ gbogbo àwọn ọmọ ìlú àtàwọn olóṣèlú kán fi ẹ̀rọ ṣe kó má síjà, kó má sí ẹjọ́, kó má sí jàgídíjàgan pé à ń bára wa jà ń para wa, kò ń ṣe ohun tí ètò òṣèlú wà fún nìyẹn. Ètò ló wà fún iṣẹ́ ṣíṣe ni fún ìdàgbàsókè ìlú, kò ń ṣe ká máa ta ẹ̀jẹ̀ sílẹ̀. So à ń bẹ gbogbo àwọn ọ̀dọ́ kán má gba èṣù láyè kí wọ́n dúró ṣinṣin pẹ̀lú ọkọ̀ọ̀kan ìbáṣepọ̀ tó bá tilẹ̀ ò jẹ́ pé ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà, ṣùgbọ́n ọmọ ìlú kan náà ni wá.
1: Gómìnà Ayédátiwá gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu fún ìtẹ̀síwájú àtìlẹ́yìn rẹ̀ àti ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ìpínlẹ̀ Ondo. Ó sọ pé ìṣèjọba rẹ̀ lépa àwọn àǹfààní ìdókòwò láyìíká iléeṣẹ́ okòwò olókòlà àti ti etíkọ̀ omi tó fi mọ́ àwọn mìíràn. Adéjọ̀tún Akínwálé ń jábọ̀ ìròyìn.
0: Wàyí o, bí Nàìjíríà ti sàmì ayẹyẹ òmìnira tọdún 1994 òmìnira rẹ̀, àwọn ọmọ orílẹ̀-èdè yìí ṣàgbéyẹ̀wò bí orílẹ̀-èdè yìí ti ń tẹ̀síwájú láti bí 60 ọdún àti ohun tuntun nílò láti ṣe. Nínú ayẹyẹ náà ní ìlú Àkúrẹ́, tẹ̀ka tìpínlẹ̀ Ondo, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́, àwọn akẹ́kọ̀ọ́, àwọn oníṣẹ́ ọwọ́, àwọn ọ̀dọ́ pẹ̀lú àwọn ará ìlú ló kó àjọpọ̀ láti ṣayẹyẹ náà. Blessing Obi jábọ̀ látẹnu olùjábọ̀ wa.
3: Orílẹ̀-èdè Nàìjíríà gba òmìnira lọ́wọ́ àwọn òyìnbó aláwọ̀ funfun tó mú wọn sìn lábẹ́ wọn ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1960. Bí Abubakar Tafawa Balewa ti jẹ adarí orílẹ̀-èdè yìí àkọ́kọ́. Láti ìgbà náà ni orílẹ̀-èdè yìí ti ní ìrírí òṣèlú láti ìjọba kan sí ìjọba mìíràn. Ìjọba ológun pẹ̀lú ìṣàkóso ìjọba alágbádá pẹ̀lú àtúntò ọrọ̀ ajé bí ìtẹ̀síwájú ti wà lẹ́ka ètò ẹ̀kọ́ ohun amáyédẹrùn pẹ̀lú ìjọba àwarawa. ṣùgbọ́n ẹ̀rìn àjò náà wá pẹ̀lú ìdojúkọ tirẹ̀ pẹ̀lú àìsí iṣẹ́ bí ohun èlò ojoojúmọ́ ti ń gbówó lórí sí ìdàgẹ́gẹ́ ètò ààbò pẹ̀lú àìní àǹfààní sí àwọn ohun amáyédẹrùn. Bí orílẹ̀-èdè yìí ti gba òmìnira láti bí ọdún mẹ́rìndínláàádọ́rin, àwọn ọmọ orílẹ̀-èdè yìí ṣàgbéyẹ̀wò ìrìnàjò orílẹ̀-èdè yìí pẹ̀lú ohun tó nílò àyípadà. Ní bí àwọn àgbàlagbà tó sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè yìí ti sọ pé òmìnira ṣàgbéyẹ̀wò ìrìnàjò orílẹ̀-èdè yìí àṣeyọrí ẹ̀ níbi ìgbàgbọ́ ti wà wípé wọ́n tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ sí i.
4: Oníṣòwò kí ó ṣe ojú mi nígbà tí a gba òmìnira 1960 mú lórí ọ̀fẹ́ láti tún wà láyé nígbà tí Ondo State Nàìjíríà tó pé ọdún 1964 a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bó dẹ̀ jẹ́ wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ò ṣẹlẹ̀ nígbà yẹn, a rí pé lónìí a ní òmìnira, a lè ronú bí orílẹ̀-èdè wa ṣe máa rí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló dẹ̀ ti yẹyọ gẹ́gẹ́ bí ẹ̀rọ àgbékátà ń lò ń sìn. Ìgbà yẹn a máa ń kọ lẹ́tà, a máa ń rán èèyàn níṣẹ́ ni, ṣùgbọ́n sìn a ń pe àwọn èèyàn. Tá a bá dẹ̀ wò nínú títì tí mọ́tò wa ń rìn ọ̀pọ̀lọpọ̀ àsìkò yẹn a rí mọ̀ pé ní títì kò sọ́nà láti létò sí létò, ṣùgbọ́n sí Ọlọ́run ti ṣe gbogbo wọ̀nyẹn nípa ìjọba tiwantiwa.
5: Mo jẹ́ ọmọ ọjọ́ orí kan náà pẹ̀lú Nàìjíríà. Èmi náà mo pé 66 lénìí. Inú mi máa ń dùn tí n bá rántí, torí pé ọjọ́ yẹn gbogbo èèyàn máa ń kí mi, wọ́n máa ń bá mi yọ̀, báyìí gbogbo wa máa ń yọ̀. Ó jẹ́ ọjọ́ tó yẹ pé èèyàn tẹ̀ lè fọwọ́ parẹ́. Inú mi dẹ̀ máa ń dùn pé mo jẹ́ Nàìjíríà. Even tẹ bá wo wẹ́dà yẹn, tẹ bá wo títì lóyìnbó, ẹ rí i pé wẹ́dà wa dáa gan. Ọlọ́run dẹ̀ kẹwà, ó fún wa ní nǹkan oríṣiríṣi ní Nàìjíríà. Then àwọn nǹkan tá a ní tọ́lọ́run fi kẹwà ní Nàìjíríà, a rí i pé Ọlọ́run dìídì dá wa ni. A bá wo bí Ọlọ́run ṣe fún wa lágbára ọgbọ́n pẹ̀lú àwọn lídà tọ́lọ́run fún wa, fi ẹ̀ka túbọ̀ sọ́pọ̀tù. Tá a bá wo bí tá a wà, a rí i pé nígbà tó ga wa Bola Ahmed Tinubu dé, a ti sún síwájú.
3: Lórí àṣeyọrí ìṣàkóso tó wà lórí àlééfà lábẹ́ ìdarí Ààrẹ Bola Tinubu, àwọn aninilọ́wọ́ sọ pé àtúntò náà ti mú àyípadà rere bí wọ́n ti pè fún sùúrù pẹ̀lú títẹ̀síwájú láti máa ṣàtìlẹ́yìn fún wọn.
6: Adúgbọ́dọ̀dọ̀ Ọlọ́run tí ó fún wa mọjọ́ ní ti ṣe ọjọ́ òmìnira wọ Nàìjíríà. Adẹ̀dúgbọ́lọ́wọ́ President wa Bola Ahmed Tinubu fún àwọn iṣẹ́ ribiribi tí ó ń ṣe. A ti dúpẹ́ náà lọ́wọ́ gómìnà wa Lọ́gbẹ́ Olúmọ̀ṣọ́ Ayédàtúwa nípa wípé gbogbo àwọn ìṣòro rẹ̀ jáde tó ń jábọ́ láti òkè láti Abuja ó ń lò ó fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ondo. Mo fẹ́ kí gbogbo ọmọ ọ̀dọ́ tẹ̀ sọ ní sábẹ̀dá nípa wípé lẹ́yìn tí àgbà kò kúrò lórí oyè ní 2009 láti 2009 títí wá di ọdún méjì sẹ́yìn níbi tá a wà yìí, gbogbo àwọn tó ń gbàṣiṣẹ́ ní ìpínlẹ̀ yìí wọ́n ń pè 2000.
7: Àjọba fẹ́ kan ra wa jẹ́, ṣùgbọ́n fẹ́jẹ́ tí wàá jẹ́ kí wa lùlé ni pé àkókò tó ń tú ọ̀rọ̀ ajé tó ń tún ṣe kó ti kọjá. Ìdájọ́ àwọn òyìnbó abẹ́mọ̀ agbádùn ni pápájùlọ àwọn òṣìṣẹ́ ìjọba àtẹ̀gbàdúrà pé ọlá fún lágbára láti kọ́ lè ṣe fún wa.
3: Bí Nàìjíríà ti sàmì ayẹyẹ òmìnira tọdún yìí, àwọn ọmọ orílẹ̀-èdè yìí sọ pé ìpele tó kàn gbúdọ̀ fojúsùn sí yíyí agbára orílẹ̀-èdè yìí padà sí gbígbé ìgbé ayé ìrọ̀rùn pẹ̀lú ọ̀pọ̀ àǹfààní tó sodo sínú rẹ̀.
0: Ìròyìn àpapọ̀ lẹ́yìn títí sí láti iléeṣẹ́ Sunshine 96.5 FM alálàyé. Ìròyìn ń tẹ̀síwájú láìpẹ́. Ẹ káàbọ̀ padà. Ẹ má bọ̀ pé ẹ lè gbọ́ káàkiri àgbáyé lórí ẹ̀rọ ayélujára wa tàbí lórí ìdó ìkànnì wa Sunshine 96.5 FM alálàyé. Ìròyìn àpapọ̀ ń tẹ̀síwájú. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo Olamide Oladeji ti fún pé sáwọn ọmọ orílẹ̀-èdè yìí pé kán ṣe àtúnṣe ìfarajì wọn fún àlàáfíà ìṣọ̀kan pẹ̀lú ìdúróore ìdàgbàsókè orílẹ̀-èdè yìí bí wọ́n ti sàmì ayẹyẹ òmìnira mẹrìndínláàdọ́rin tọdún yìí nínú àtẹ̀jáde tí abẹnugan náà bọ́wọ́lù ọládèjì ṣàpèjúwe àjọ̀dún ọdún yìí gẹ́gẹ́ bí àǹfààní fáwọn ọmọ orílẹ̀-èdè yìí láti ṣàṣàrò lórí ìrìn àjò orílẹ̀-èdè yìí láti ìgbà tán ti gba òmìnira pẹ̀lú àtẹnumọ́ ìfarajì wọn fún kíkọ orílẹ̀-èdè tó dúró re tó sì kún fún ọ̀rọ̀. Ọ̀làjíjì yóò ń bo ààrẹ Bọ́lá Tinubu fún ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìgboyà fún àtúntò ọrọ̀ ajé lábẹ́ ìrètí ọ̀tún. Abẹnugan náà tún gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Aiyedatiwa fún àṣeyọrí àkọsílẹ̀ ìṣàkóso rẹ̀ níbi ó ti kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí nílé àti lókè òkun. Ó gbàdúrà fún ìtọ́ni Ọlọ́run bí orílẹ̀-èdè yìí ti ń lépa ọjọ́ ọ̀la tó dára. Iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti rédíò àti tẹlifíṣàn ìpínlẹ̀ Ondo OSRC ti ṣe ìfarajì láti pèsè ojúlówó ètò ìgbóhùnsáfẹ́fẹ́ ní bí ó ti sàmì sí ọdún iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ oníwákàtí 24. Ọ̀gá àgbà àti adarí iléeṣẹ́ OSRC Kenneth Odúṣọlá Stevenson sọ pé àfojúsùn ètò ìgbóhùnsáfẹ́fẹ́ láìsinmi náà ni wọ́n gbé kalẹ̀ láti mú kí àwọn èèyàn ní àǹfààní sí ìròyìn ní kíákíá. Àwọn ọlọ́kan òjọ̀kan ètò níbi ó ti ń ṣàfikún agbára àti ojúṣe iléeṣẹ́ náà sí ìdàgbàsókè àwùjọ nínú ìkíni rẹ̀ fún ti ayẹyẹ ọdún 1964 òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. Odúṣọlá Stevenson sọ pé ẹ̀ka iṣẹ́ ìròyìn jẹ́ ọ̀kan gbòógì fún ìgbélárugẹ ìṣọ̀kan ìwà àmúyẹ láwùjọ ìdáàbòbò àṣà àti ìṣe. Odúṣọlá Stevenson yóò bo ìjọba ìpínlẹ̀ Ondo fún àtìlẹ́yìn ìlọsíwájú iléeṣẹ́ OSRC níbi ó ti fi ìmọrírì hàn sí akitiyan àwọn òṣìṣẹ́ àti ìfarajì wọn tó mú kí ètò ìgbóhùnsáfẹ́fẹ́ oníwákàtí 24 náà jẹ́ àṣeyọrí. Ó wá fòpin sáwọn ọmọ Nàìjíríà kí wọ́n túbọ̀ wá ìdúró oore àlàáfíà ní ìfaradà pẹ̀lú ìṣọ̀kan níbi ó ti sọ àrídájú fáwọn èèyàn pé iléeṣẹ́ OSRC yóò túbọ̀ jáwó sóbì lẹ́nu iṣẹ́ rẹ̀ fún àǹfààní ará ìlú. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí pẹ̀lú olùdíje sípò ààrẹ ẹlẹgbẹ́ òṣèlú ADC yẹni Atiku Abubakar ti gba ààrẹ Bọ́lá Tinubu níyànjú láti ṣàtúntò. Olùdíje sípò ààrẹ ẹlẹgbẹ́ òṣèlú ADC fèsì lórí ọ̀rọ̀ ààrẹ láàárọ̀ yìí fún tàyájọ́ ayẹyẹ òmìnira ti ọdún 1964 tọdún yìí. Atiku bẹ́nu àtẹ́ lu ọ̀rọ̀ ààrẹ lórí ìdúró rẹ̀ lórí ọ̀rọ̀ ajé pé orílẹ̀-èdè yóò sì ní ipò tó dára lẹ́ka ètò ààbò àtàwọn ẹ̀ka mìíràn. Àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè á bẹ̀rẹ̀ ìdaṣọ́sílẹ̀ lóru ẹtì ọjọ́ kejì oṣù kẹwàá sí ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún 2026 látàrí ìkùnà ìjọba àpapọ̀ láti dáhùn sí ìbéèrè àwọn adarí ìgbìmọ̀ ìdúnàádúrà tí òṣìṣẹ́ àpapọ̀ ṣe. Ìgbìmọ̀ náà sọ pé ìdaṣẹ́sílẹ̀ ọ̀hún látẹ̀síwájú tí ààrẹ Bọ́lá Tinubu bá kọ̀ láti fèsì sí ìbéèrè wọn tí wọ́n ṣe nínú àtẹ̀jíṣẹ́ tán ṣe sí ààrẹ ní ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún yìí. Wọ́n pa láṣẹ fáwọn òṣìṣẹ́ ìjọba káàkiri ìpínlẹ̀ pẹ̀lú iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ láti darapọ̀ pẹ̀lú ìdaṣẹ́sílẹ̀ náà. Ó tẹnumọ́ pé ìnira táwọn òṣìṣẹ́ ń kojú, ohun tán gbọ́kànlé àtàwọn ohun mìíràn ti di ohun tí kò ṣe faradà. Ìgbìmọ̀ náà fòpin sáwọn òṣìṣẹ́ pé ká kóra jọ pọ̀ láti gùnlé ìdaṣẹ́sílẹ̀ ọlọ́jọ́ mẹ́ta. Ó ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tó ṣe pàtàkì láti jẹ́ kí wọ́n dáhùn sí ìbéèrè wọn. Ìròyìn látilẹ̀ òkèrè sọ pé àwọn ará orílẹ̀-èdè South Africa ṣe ìwọ́de ní gúúsù Africa Durban ní bí wọ́n ti bèrè fún ìgbésẹ̀ lórí ìwà ipá tí ò dá lórí lákọlábo pẹ̀lú ṣíṣekú pa àwọn obìnrin tó ń wáyé ní agbègbè náà. Láti oṣù keje, òkú àwọn obìnrin tó ju mẹ́wàá ni wọ́n ti rí lẹ́gbẹ̀ẹ́ ìlú Ekurhuleni ní ìlà oòrùn Johannesburg. Àwọn ọlọ́pàá ti fòfin gbé àwọn èèyàn tó lọ́wọ́ nínú ikú àwọn mẹ́ta ọ̀hún. Kádánù dúró nínú ìròyìn àpapọ̀ tàṣẹ́lẹ̀ òní ẹgbẹ́ òkúta mẹ́nuba lẹ́ẹ̀kan sí Ààrẹ Tinubu ṣèlérí ìgbésẹ̀ láti mú àdínkù bá àlékún tó ń gun orí ohun èlò lákòókò ayẹyẹ òmìnira. Gómìnà Ayédátiwá ṣàtúnwò ìfarajì rẹ̀ láti mú ìrúgọ́gọ́ bá ìgbé ayé àwọn olùgbé ìpínlẹ̀ Ondo. Àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè yìí ṣetán láti bẹ̀rẹ̀ ìdaṣọ́sílẹ̀ lọ́jọ́ mẹ́ta lórí ọ̀rọ̀ tí ò ní ìyànjú. Ìròyìn láti lọ rọ̀kẹ̀rẹ̀ sọ pé àwọn ọmọ orílẹ̀-èdè South Africa ṣe ìwọ́de lòdì sí ìwà ipá lórí lákọlábo ìṣekúpa obìnrin. Ọmọbìnrin Ọlàǹgbèjì lolótú ìròyìn Adéṣẹwà Oyèsanmi ló kà sétí ìgbọ̀yìn ó dárọ̀ oorun ayọ̀ lásùn kọ̀kan láòjì.

0: Tani o.
1: Emi Samu ni oboju ri. Ah, oh jade ni ki lode?
2: Ah, emi o sabi kankan ma ntemi o. Pelu gbogbo nkan tin sele ni gboro yi. Ile mi ni won joko si, won o le wa ku.
1: Ah, ah boju ri. Eye gboro yin elege, gboro yin ke kaakiri. O mo pe maje ti o di nbanu eni je ni. Wo ko si wahala kankan bo ti wo ma ngboro. Bo ba wa sero ko mo ri to Olorun ni jade. Wo ebi o pa kisa si Ola.
0: Samu.
1: Eh?
0: Se gbe kan lo bo se ye ngboro.
1: Bo se ri gangan nu.
0: Ah. Àwọn èèyàn mọ̀ burú o pẹ̀lú ròyìn èké tí wọ́n ń kà sí àlétí.
3: Ẹ̀yin náà ẹ̀yin máa bá wọn gbọ́gbọ́ kú gbọ́ mọ́. Ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìpínlẹ̀ Ondo oníkẹ́ ẹ̀ náà gbọ́.
1: Ẹ ṣeun o.
0: Ẹ ṣeun o.

0: sọ́ṣẹ́ 96.5 FM alálàyé
1: ó súpà.
2: Bẹ́ẹ̀ni iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Ondo Sunshine 96.5 FM alálàyé náà ni ẹ̀ ń gbọ́. Akin pé ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìròyìn àtọ̀tún lọ iléeṣẹ́ wa níbi tí a ti mú ìròyìn àpapọ̀ wá sí etí gbọ́yìn láṣàlẹ̀ tòní. Ní báyìí ètò tí ọpọ́n sókò náà ni ètò dàtúà kẹ́míkà èyí tí aláṣẹ dàtúà tí wọ́n ṣe nígbà ó ẹ pè tẹ̀sílẹ̀ kan.
3: Mo kí yín gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi pátápátá. Orúkọ mi ni mo dúpẹ́ aláṣẹ àti olùdáṣẹ dàtúà kẹ́míkà company gbogbo ẹ̀yin àgbẹ̀ ni mo kí. Báwo ni iṣẹ́ ẹ ti ń ká kòkó yín ṣe ẹ ti ṣaṣẹ́ ẹ ti tà á. Gbogbo owó tẹ́ ẹ bá pa ẹ ò ní fi wà àìsàn lágbára Ọlọ́run. Ẹ fi jèrè, ẹ fi tọ́mọ, ẹ fi rà, ẹ fi tọ́ lágbára Ọlọ́run. Iléeṣẹ́ ìdàtúà ti gbé àrà tuntun dé fún gbogbo àwọn alágbàtà wa pátápátá. Gbogbo ẹ̀yìn alágbàtà wa pátápátá tẹ̀sí alágbàtà. Gbogbo bá a ṣe máa pẹ́ ẹ̀bùn lọ́dọọdún fún alágbàtà fún ẹni tó ṣe pòkí ti dórí ipò karùn-ún àti ti dé báyìí. Bá a ṣe ń ṣeré o, ẹni tó bá ti lè ra 100 carton lẹ́ẹ̀kan, iléeṣẹ́ wa a máa fún ní ọ̀kadà tuntun. Ọ̀kadà tuntun la máa fún ẹni tó bá ti lè ra 100 carton lẹ́ẹ̀kan, a máa fún ní ọ̀kadà tuntun. Bẹ́ẹ̀ ni 100 carton yìí ó lè ra lẹ́ẹ̀méjì, ó lè kọ́kọ́ ra 50 ṣùgbọ́n kò ní jẹ́ kó pẹ́ síra kó tún ra 50 kejì. Àwa là á sì máa polówó ẹ̀ tí tó fi máa tà tán. Àwa la máa polówó ẹ̀ a ó fún ní jọ́ tó bá ti rà náà la máa fún ní ọ̀kadà tuntun pẹ̀lú kọ́kọ́rọ́. Bẹ́ẹ̀ ni ẹni tó bá ra 50 carton, iléeṣẹ́ wa máa fún ní ẹ̀rọ ata kan àti freezer kan. Ẹni tó bá ra 50 carton, iléeṣẹ́ wa máa fún ní ẹ̀rọ ata kan àti freezer kan. Ẹni tó bá ra 25 carton, iléeṣẹ́ wa máa fún ní ẹ̀rọ ata. Ẹni tó bá ra 25 carton, iléeṣẹ́ wa máa fún ní ẹ̀rọ ata. Ẹni tó bá ra 15 carton, iléeṣẹ́ wa máa fún ní freezer kan. Ẹni tó bá ra 15 carton, iléeṣẹ́ wa máa fún ní freezer kan. Ẹni tó bá ra 5 carton, iléeṣẹ́ máa fún ní fàánù kan. Ẹni tó bá ra 5 carton, iléeṣẹ́ wa máa fún ní fàánù kan. Ẹ tún gbọ́ o. Ẹni tó bá ra 100 carton, iléeṣẹ́ wa máa fún ní ọ̀kadà kan láti iléeṣẹ́ ọ̀kadà tuntun kan. Àṣìfi kọ́kọ́ èlé lọ́wọ́. Ó lè rà lẹ́ẹ̀méjì ṣùgbọ́n kò lè jẹ́ kó pẹ́ síra. Ọ̀kadà tuntun kan la máa fi lé lọ́wọ́. Àwa là á sì máa polówó wọn títí tí wọ́n ó fi ṣe kíni tó fi tà tán. Ẹni tó bá sì ra 50 carton, iléeṣẹ́ wa máa fún ní ẹ̀rọ ata kan àti freezer kan. Ẹni tó bá ra 50 carton lẹ́ẹ̀kan, a máa fún ní ẹ̀rọ ata kan àti freezer kan. Ẹ̀kan ló gbọ́dọ̀ rà o, tó sì gbọ́dọ̀ sanwó ẹ̀ lẹ́ẹ̀kan. Ìyẹn ẹni tó bá ra 50 carton. Ẹni tó bá ra 25 carton, iléeṣẹ́ wa máa fún ní ẹ̀rọ ata. Ẹni tó bá ra 25 carton, iléeṣẹ́ wa máa fún ní ẹ̀rọ ata. Ẹni tó bá ra 15 carton, iléeṣẹ́ wa máa fún ní freezer kan. Ẹni tó bá ra 15 carton, iléeṣẹ́ wa máa fún ní freezer kan. Ẹni tó bá ra 5 carton, iléeṣẹ́ wa máa fún ní iléeṣẹ́ wa máa fún ní fàánù kan. Ẹni tó bá ra 5 carton, iléeṣẹ́ wa máa fún ní fàánù kan. Ẹ pè sórí nọ́mbà 070-73-88-99 070-73-88-99. Gbogbo ẹ̀yìn ọ̀rọ̀ ọ̀kadà oríire ti dé. Ẹ máa lọ sọ́dọ̀ bàbá wa mọ́rin ìdọ̀tín tí wọ́n wà ní mọ́rin ìlú mọ́rin ìdọ̀tín. Ẹ máa lọ sọ́dọ̀ wọn. Gbogbo ẹ̀rin ará mọ́rin ìdọ̀tín, Bòlò, Àsámárà, Àbátáyé, Àbátáwó san, Abẹ́tọ́. Ẹ máa lọ sọ́dọ̀ bàbá wa Alhaji Kehinde tí wọ́n wà ní mọ́rin ìdọ̀tín. Nọ́mbà tẹ máa pè sí 070-66-76-4257 070-66-76-4257. Gbogbo àwọn ará mọ́rin ìdọ̀tín, Bòlò, Àsámárà, Àbátáyé, Àbátáwó san, Àbẹ́tọ́ì. Ẹ máa lọ sọ́dọ̀ bàbá wa Alhaji Kehinde tí wọ́n wà ní mọ́rin ìdọ̀tín. Nọ́mbà wọn ni 070-66-76-4257 070-66-76-4257. Gbogbo ẹ̀yin ará ọ̀kadà, ẹ pàdé wa ní jọ́sùn ọ̀kadà ní ọjọ́ Sátidé. Bóyá o fẹ́ ra kátọ̀ nǹkan, o fẹ́ ra làjì, ẹ pàdé wa ní jọ́sùn ọ̀kadà ní ọjọ́ Sátidé. A ti débẹ̀ láti aago mẹ́sàn-án. Gbogbo ẹ̀yin jọ́sùn ọ̀kadà pátápátá, ẹ wá bá wa ní jọ́sùn ọ̀kadà. Gbogbo ẹ̀yin ará ọ̀kadà, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní gbogbo agbègbè ọ̀kadà, ẹ wá bá wa. Iléeṣẹ́ wa máa wà ńbẹ̀. Nọ́mbà tẹ máa pè wá sí 070 070-388-9999 Abo yo fe salagba ta pe wa pe wa waka la fi ma de lowo na wa je ninu ebun wa yi a ma pon ebun lati 1 to 10 ni sugbe ebun yato sira ni e pe wa gbogbo eyan ara money dot e pe baba wa 070-66-76-4257 e pe won baba wa kan ide ni ton wa ni aba money dot alalagba ta londo ko sibi ta alalagba ta si yo pe wa o
2: Benny, eto yi ti alase dato akemika ti won so nigbo o na ni e ti gbo yen niba ti ago mejo abo ti o ti lo lati le se radio ipinle ondo sunshine 96.5 fm alalaye a ma tete si eto agogo ogbon yi ti ile se allied communication ti won se onigbo wo fun e ku tete leko e ma ba abo

ẹkùnlé. Báa bá lọ́rìn àjò tá àbárẹ́ ni fi lẹ́lẹ̀ fún. Bí àwọn ọmọ mi náà máa ń rí lójú ẹni. Aláàfin ìjẹ̀sà mo tún kí n káàbọ̀ sórí ètò agogo ọgbọ́n mú tẹ̀lé.

àgbẹ̀ pé iléeṣẹ́ Allah Communication ló sọ nípa ọ̀wọ́ ètò yìí. Àwọn ló ní àjọ jẹ́ Odùngbẹ́dì kan ò bá ní. Ètò agbogbo ọgbọ́n ní tọ̀nàtọ̀nàlẹ̀ sóòkùn. Àbí kí n máa ní Àtúndé ètò rèé tí ń tú ìbèjà ìdè ogun ayé rí kálukú. Ọ̀nà tó pa ṣẹ́gun nílé iṣẹ́ Allah Communication. Òun ni wọ́n ṣe wò pé káwọn náà ránṣọ nípa ọ̀wọ́ ètò yìí. Kóbìnrin náà jẹ́ àǹfààní fún gbogbo ọmọ Nàìjíríà. Àti pé kárí bá nípa bàbá wa Aláàjì Sehu Làálà. Bàbá àtẹ́lẹwọ́ la bọ́là wẹ́rẹ́ iṣẹ́ Olúwa Prayer Center. Tá a bá ti ń sọ gbogbo awòràwọ̀ tàbí ẹ̀dá tí ń wọ àtẹ́lẹwọ́ sọ ogun ayé ẹni àti ọ̀nà àbáyọ nídìí ẹ̀. Ṣé kí n má tẹ̀lé? Bí bàbá Aláàjì Sehu Làálà bàbá àtẹ́lẹwọ́ la bọ́là wẹ́rẹ́ iṣẹ́ Olúwa Prayer Center. Àkàndá ẹlẹ́dùnmọ́ ẹni tí ẹ dá yàtọ̀. Òun náà mo fi ń sọ fún yín. Aláàfin Ìjẹsà, ilé iṣẹ́ tá a bá jẹ́ àmbáṣẹ́dọ̀ fún. A ti rí pé ohun tó ń ṣe níbẹ̀ débẹ̀ kọ̀ǹfàmù ni. Ó dá aládi ń pọ̀ ló kọ tẹ́mi jẹ́ Akíntayọ̀ ló kọ ọba tó bí mi lámọ̀. Abdulmati ń rí Aláàfin Ìjẹsà. Ẹjẹ́ dáúdà ní gbogbo ilẹ̀ ilẹ̀. Ẹ tún gbọ́ gbogbo ọ̀rọ̀ lórí ètò yìí fún tèmi. Kábíyèsí Elédùmarè.

0: ọ̀nà àbáyọmẹ̀ ń wá sí ìṣòro ayé yìí ni.
1: Ẹranko ń bẹ nínú odò àyàwó àná.
0: Iṣẹ́ ẹ̀rọ ò ní dàrú àmọ́ tíṣẹ́ ẹ̀dá bá dàrú pátá.
1: Àwọn ni máa má sànìmá, àwọn ni wọ́n tó.
0: Ìmọ̀ràn mi ni pé má tí ì pokùnso. Má tì lọ sí ẹsẹ̀ gbé. Kó o má ba àdára rẹ lẹ́bi. Bàbá Aláàjì Sẹ́hùn Láúlà, bàbá àtẹ́rẹwọ́ la bá làwọ́ iṣẹ́ Olúwa Prayer Center. Bàbá ní kẹ́ ẹ lọ fọkàn balẹ̀.

0: pokuso agbe nkan je ohun ko lona abayo ona abayo ti de be
1: to allah ara e ko de pete ni odo to ba fi ku gbagba lo eyan
0: se gbagbe ni pe te ba fe ri baba
1: o pe o to re o awon lo me ni for us anima le bure bo se mo
0: gbe yin ti wa ni pe ondo
1: salimonu ni o banke eja ni to
0: office baba wa Alhaji Seun Lola baba tele wa la pala where is Oluwa Prayer Center wa ni
1: kabiyesi olohun to gaju
0: number 27 tui ayedun
1: beni odo eja lawo ti ore wa
0: iyan ni anglican to wa legbe red church nilu akure nipile ondo number 27 tui ayedun ni anglican
1: ina ti a ma tolo
0: to wa legbe red church iyan ni ilu akure nipile ondo address office baba niyan o wọ́n sórí aago ẹ pé bàbá wa sórí 090-3560-3816 ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí 090-3560-3816
1: àwọn onílẹ̀-ìmọ̀ nínú ìwádìí tí wọ́n ṣe àwọn lọ́wọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé máa bí wọ́n ta ń
0: tẹ́ bẹ́ẹ̀ bá wá pè wọ́n ọ̀fẹ́ lọ àbí wọn ò tètè gbé ẹpẹ nọmba eléyìí náà 090-59-01-9664 ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí
1: 090-59-01-9664
0: nọmba bàbá wa nìyẹn o ìyẹn bàbá wa Alhaji Seun Lola bẹ́ẹ̀ bá wọ́n fẹ́ rí bàbá lọ́fíìsì àwọn ọjọ́ tẹ ẹ lè rí bàbá lélẹ́yìí ẹ̀yìn ti wa nípínlẹ̀ Ondo ọjọ́ Wednesday àti ọjọ́ Sunday lẹ lè rí bàbá wa o ọjọ́ Wednesday àti ọjọ́ Sunday tẹ ẹ bá wá ń bọ̀ ẹ mọ́ gbàgbé láti mú owó káàdì ẹgbẹ̀rún kan lọ́wọ́ ṣé ẹ rówó káàdì ẹgbẹ̀rún kan yìí mo ti ẹbí bàbá lè rè pé bàbá owó yọ wá kéré jù bí bàbá ní tọ àtúngbọdọ mọ fara ni ara wa lára àbí ẹgbẹ̀rún kan náà ti tó kò jẹ́ bó ti lóhùn ọ̀jẹ́ ẹ jẹ́ ká kọjá sókè lọ́hùn ká lọ gbọ́ ìpolówó ọjà láti lè ṣe bàbá wa Alhaji Seun Lola bàbá àtẹlẹwọ́ la bálà wẹ́rẹ́ iṣẹ́ olúwa prayer center kẹ́ ẹ fi lè mọ̀ pé kìí mọ̀ sèré ẹ̀lẹ́m̀bẹ̀ wò ẹ̀ kú ìkàlẹ̀.
2: ìbànújẹ ò ní filé mi ṣèbùpẹ o ẹkún aramọjọ ò ní filé mi ṣọdẹẹdẹ.
3: èèyàn bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ nítorí ayé ọ̀jẹ́ bá wọ̀n ayé tí kò yẹn eérú èèyàn tí ro ka yè gbẹ tí wọn bá ṣe ni táwọn àṣìṣẹṣẹ mọ́rin kíákíá ìdí nìyí o tí mo fi gbọ́ ní ẹ̀gbẹ́ kó o mọ̀wòrà rẹ láwò pa Alhaji Seun Lola bàbá àtẹlẹwọ́ la bálà wẹ́rẹ́ níṣẹ́ olúwa wọ́n ti wà nípínlẹ̀ Ondo ọdún ni Alhaji Lola wẹ́rẹ́ níṣẹ́ olúwa wọn kì í sáyẹ̀mọ̀ fọlọ́kọ pẹ̀lú Alhaji Lola ìṣẹ́dọ́pẹ́ òṣìdọ́pẹ́ ìpọ́júdọ́pẹ́ àìsàn-dọ́pẹ́ ogun ojú oorun ogun ojú àládọ́pẹ́ àmúbọ̀ ọṣẹ́ àmúbọ̀ ọkọ àmúbọ̀ aya àmúbọ̀ ohun rere gbogbo gbogbo ẹ̀ ló ti dọ́pẹ́ gbéra ńlẹ̀ báyìí kó o lọ sí prayer center àwọn tó wà ní number 27 tuyi ayédùn nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú red church àkúrẹ́ olóyè mẹ́kàn-án nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi lè gbàmọ̀ràn lọ́wọ́ bàbá àtẹlẹwọ́ labálà ni 090-3560-3816 tàbí 090-5901-9664 ẹ̀yin ará àkúrẹ́ àtàgbègbè ẹ̀ ẹ kú àmójúbà bàbá àtẹlẹwọ́ labálà.
4: agogo bá balẹ̀ arókòmọ́ bájà òsínà bá balẹ̀ arúgbà bàjẹ́ wíní a kì í fàjà kéde ìlú agogo dẹ lọ bá fi ń kówó jọ agogo ọgbọ́n ètò bá bá àwọn ètò.
5: ẹlẹ́dà mi kò mọ pé àná mi.
0: àmì àti èmi náà.
5: wàhálà mi pẹ̀lú
0: yìí. bó ṣe jẹ́ nìyẹn
5: o. omi o ó má ṣe já sáfún wa ní.
0: ṣé ẹ lẹ́wọ̀n kankan tí ń fa ìdíwọ́ fún ẹ̀dá nínú àjò àti ṣeré láyé. alákọ̀ọ́kọ́ ni ká máa kọlu èèwọ̀ tó níṣe pẹ̀lú ara ẹni. ẹlẹ́ẹ̀kejì ni èèwọ̀ tó níṣe pẹ̀lú ìdílé tẹ̀ ẹ̀ rántí wá.

0: mi mọ ni ọba Elédùmarè òun náà ni gbogbo nǹkan ní kàfá tó o bá ti mọ àwọn èèwọ̀ àtàwọn nǹkan kan tí ò yẹ kọ́ ọ máa ń kọlù kò sí òkúrò nínú ayé ẹ̀ ṣùgbọ́n tí ẹni kò tọ àwọn tó mọ mímọ̀ bá a ti ń bá ní wo àtẹ́lẹ̀wọ́ mòrà wẹ́ ni mo sọ fún yín pé èèyàn pọ̀ nínú ayé ṣùgbọ́n ọlọ́run ka àwọn kan yẹ yàtọ̀ tó bá jẹ́ ti ká bá ni wo àtẹ́lẹ̀wọ́ ká sì sọ ogun tí ń jà ayé ẹni pẹ̀lú ọ̀nà àbáyọ kúrò nínú ẹ̀ tá a ní máa fo ògùn ẹ̀tẹ̀wò làpálàpá bàbá wa Alhaji Shehu Lawla bàbá àtẹ́lẹ̀wọ́ Labala wẹ́ẹ̀nisẹ́ Olúwa prayer center ọ̀kan gbòógì ni wọ́n ṣé kí n má tàn yín mùsèmúsè wọn ó dá múṣẹ́múṣẹ́ ẹ lọ sọ́dọ̀ ẹnu mi bí ìgbà tẹ́ ẹ tún pakún ogun ayé yín ni tí wọn ò rí bẹ́ẹ̀.
1: ẹ̀yin ẹlẹ́yin ló ń balẹ̀ tààtà ti bẹ̀ẹ̀ dọ́lọ́mọ abá olúwa ya rọ̀bì gbaná.
0: ogun ègún èpè gbogbo eléyìí tó bá wù kí mọ́kọ́mọ́ yọ ayé tiẹ̀ lẹ́nu tó o bá ti fojú kan bàbá wa Alhaji Lawla mọ̀ kí ọlọ́run pé ó bọ́ kúrò nínú ogun.

màá tó sọ ìrírí ayé kan lénìí. Ẹni tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí ń bẹ ní agbágbé pẹ̀lú mi. Ṣùgbọ́n inú ọpẹ́, inú ayọ̀, inú ìdùnnú ni arákùnrin yìí wà báyìí lónìí. Ṣùgbọ́n kó tó di pé ó rí bẹ́ẹ̀, orí ti lugi lùpẹ̀, a dúpẹ́ pórí ọ̀hún.

àmọ́ kó tó ti pa lọ síbẹ̀ ẹ má gbàgbé wípé ilé àdúrà ọ́fíìsì bàbá wa Alhaji Shehu Lawla wà ní nọmba 27 tuyi Ayédùn ní Anglika tó wà lẹ́gbẹ̀ẹ́ Red Church ìyẹn nílùú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Nọmba 27 tuyi Ayédùn ní Anglika tó wà lẹ́gbẹ̀ẹ́ Red Church ìyẹn nílùú Àkúrẹ́ olóyè Mẹ́kùn nípínlẹ̀ Ondo ibẹ̀ ni ọ́fíìsì bàbá wa Alhaji Shehu Lawla wẹ́rẹ́ ní ṣé olúwa prayer center wà àtẹ́lẹwọ́ labala bàbá. Ẹ pé bàbá sórí nọ́mbà yìí 09035603816. Ẹlẹ́nu mi yá púpọ̀ jù ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí 09035603816. Tàbí ká ẹ pè sórí 09059016 4. Gẹ́gẹ́ bọ́lọ́run sì kẹ́ bàbá wa Alhaji Shehu Lawla nìyẹn o.

0: ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ètò fún tèmi nípa arákùnrin kan tí wọ́n ń pè ní Adéyẹmí. Adéyẹmí bẹ pẹ̀lú mi nílé àgbàgbé, ó wá dúpẹ́ ni o. Kí ló ṣẹlẹ̀? Báwo ló ṣe jẹ́? Ẹ gbọ́ lẹ́nì.
1: Ṣẹ̀dá mi ò má jọrọ mi ó lẹ gbà lọ.
0: Ọ̀rọ̀ Adéyẹmí lọ ẹ gbà lọ, ta ló na Adéyẹmí lẹ́gba? Àwọn wọn ló jù ú ní pàṣán kó tó di pé Ọlọ́run kò yọ gbogbo ẹ̀ náà lẹ́gbọ́. Adéyẹmí jẹ́ ẹnìkan tí Ọlọ́run kẹ́ níwọ̀nba. Ó nílé epo méjì, ọ̀kan nínú ilé epo méjì yìí lára àwọn òṣìṣẹ́ tí ń bá ta epo nílé epo yìí, ọmọbìnrin kan kí n sọ pé lọ́mọge ni, ṣùgbọ́n òun náà ti tó lé ọkọ lọ. Òun àti Adéyẹmí wọ́n jọ ń dọ̀rẹ́. Ìgbà tó ń bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wọn, àdéhùn tí Adéyẹmí ṣe fún ni pé òun ò fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó. Ó lóun ò fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ni o, ó sì ń ṣe dáadáa fún. Kò pẹ́ kò jìnà, ó ní kò tó yẹ kí ìyàwó mi kọ́ mọ̀ bá ń ta epo nílé epo mi. Ó sì sí ṣọ́ọ̀bù kékeré kan fún un pé kọ́ mọ̀ tajà níbẹ̀.
1: Alágbájì Adára ṣe ùsàlámì pàmìdélé ṣe ùsùnmánú.
0: Nígbà tó ṣe díẹ̀ ló di pé Adéyẹmí ò mú ìlérísẹ bíi ti tẹ́lẹ̀ mọ́ o. Ọkàn pa ọmọbìnrin ọpá tìṣẹ́gbẹ́ kan ni ká pé ó ti mú tojú ẹ̀ kó gbogbo ẹ̀yìn ọkùnrin olójú kò mọ́ ọ lọ kéèyàn ọmọ jẹ́ ẹ̀kọ́ fún yín. Ọmọbìnrin yìí sọ fún Adéyẹmí pé ẹ mọ̀ ṣe dáadáa mọ́ bíi ti tẹ́lẹ̀. Lẹ́yìn ọ̀rẹ́yìn ọmọbìnrin rí pé ọkàn fi ilé ìtajà kékeré òfin yọ òun lẹ̀ ni. Òun náà wá sọ fún wípé màá jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ayé wà. Wọ́n yàn pápápá. Ó lè wọ́n jẹ́ kó mọ̀ pé ayé wà o. Ṣé kí n má tàn yín kẹ̀rẹ̀kẹ̀rẹ̀? Ẹni tó ti nílé epo méjì, ó di pé ilé epo kẹyọ ọ̀kan, ó gbé kan tà ńbẹ̀. Ọ̀kan tó tún kù tó ń mójútó. Bí ká mọ́ epo dà bẹ̀ lẹ́nì, bí ká gbé epo àwìn bálabàlábà, wọ́n gbogbo ẹ̀ sáàrí bákan. Lẹ́yìn ìgbà tí ò lè tẹ̀síwájú láti mọ́ ṣe ilé epo yìí lọ, ó gbé fún èèyàn. Ẹni tó gbé fún òun náà, ogun tí ń ja Adéyẹmí, ọmọ tó rọ lu arákùnrin yìí débi pé òun náà tún fi ilé epo yìí lẹ̀ tọ́ họ ni. A ti ẹ̀ gbọ́ pé ọ̀dẹ tó ń ṣiṣẹ́ ń bẹ̀, ó nílò òwú ọjọ́ kan òwúrẹ́yẹ kan tó fò ìbàgẹ́ ó balẹ̀ láàrin méjì ilé epo. Ẹyẹ ìbáyípadà ló padà lóde èèyàn, ìbáyé tó tó mojúbà. Ọ̀nà ẹ̀ pé ọ̀dẹ tó wà ń bẹ̀ náà jẹ́ ọmọ àgbà.

0: láti lọ lé lórí ètò fún tèní ẹnú gbàgbé pé tẹ ẹ bá fẹ́ rí bàbá wa Alhaji Shehu Laula bàbá àtẹlẹwọ́ la bálàwẹ́ ẹni sí olúwa prayer center bàbá wà ní number 27 tóyì ayédùn ní anglican tó wà lẹ́gbẹ̀ẹ́ red church nílùú àkúrẹ́ nípínlẹ̀ ondo ẹ̀lú ẹ̀ lo bàbá rè 09035603816 tàbí kẹ́ ẹ pè sórí eléyìí 09059019664 òní nọ́mbà bàbá wa Alhaji Shehu Laula ọjọ́ Wednesday pẹ̀lú ọjọ́ Sunday lẹ lè rí bàbá lọ́fíìsì ọjọ́ Wednesday àti ọjọ́ Sunday ní kẹ́ ẹ máa bọ̀ wá rí bàbá lọ́fíìsì wọn tẹ́ ẹ bá wá ń bọ̀ ẹ mọ́ gbàgbé láti mú owó káàdì yín lọ́wọ́ nítorí pé gbogbo nǹkan ló ní ètò àti ìlànà àtẹ̀lé ẹgbẹ̀rún kan péré lówó káàdì yìí àdúrà gbogbo wa yóò gbà á ní dàkún o nǹkan kò ní ṣe wá kò sì ní sẹ̀mí wa àmọ́ ká tọ́jú ara wa òun gan làmí ẹ̀ ká tọ́jú ara wa làmí ẹ̀ o tọ̀ ọládìpọ̀ ló kọ tẹ́mi jẹ́ akíntayọ̀ ló kọ ọba tó bí mi lọ́mọ aláàfin ìjẹsà iléeṣẹ́ ala communication ló sùn nípòwé ètò agogo ọgbọ́n agogo ọgbọ́n ó tún ro kògókògó ó ń lọ fún tèmi o tó bá dìgbà míì láṣẹ ìdùmàrè látún máa pàdé ẹ mọ́ gbàgbé pé àdúrà nígbà agbára kọ́.
1: ìbànújẹ́ ò ní filé mi ṣèbùgbé o ẹkún ara mọ́jú ò ní filé mi ṣọ̀dẹ́ jẹ́.
2: Bàdákẹ́ tara rẹ̀ ó bàdákẹ́. Nítorí ayé ọ̀jẹ́ bá wọ̀n ayé tí gun yẹn eru èèyàn tí ro ka yè pẹ́. Tí ẹ bá ṣe ni táwọn àṣìṣẹ́ṣẹ̀ mọ́rin kíákíá. Ìdí nìyẹn o tí mo fi gbọ́ ní ẹ̀ pé kó mọ́ wòra rẹ̀ láwò pa Alhaji Shehu Laula bàbá àtẹlẹwọ́ Labala wẹ́rẹ́ ni ṣe olúwa wọ́n ti wà nípínlẹ̀ Ondo. Odún ni Alhaji Laula wẹ́rẹ́ ni ṣe olúwa wọn kì í sáyẹ̀mọ̀ foloko pẹ̀lú Alhaji Laula ìṣẹ́dópin òṣìdópin ìpọ́jú

ọkọ àmúbọ̀ aya àmúbọ̀ òrere gbogbo ẹ̀ ló ti dópin gbéra ńlẹ̀ báyìí kó lọ sí prayer center wọn tó wà ní number 27 tuyẹ ayédùn nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú red church àkúrẹ́ olóyè mẹ́kàn-án nígbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi lè gbàmọ̀ràn lọ́wọ́ bàbá àtẹlẹwọ́ labala ni 09:35:60:38:16 tàbí 09:59:01:96:64 ẹ̀yin ará àkúrẹ́ àtagbègbè ẹ̀ ẹ̀kú àmójúbà bàbá àtẹlẹwọ́ labala.

Radio ìpínlẹ̀ Ondo Sunshine 96.5 FM Alálàyé ni ẹ ti gbọ́ ètò àgbọ̀gbọ̀ gbọ́n èyí ti iléeṣẹ́ Allied Communication tí wọ́n ṣe onígbọ̀wọ́ fún ní báyìí ti aago mẹ́sàn-án gérégé tí ó bá lù ètò kí àpùn bẹ́ẹ̀ pẹ̀lú Ayọ̀dẹ́lẹ́ Ọmọkindé òun náà ni ẹ ó máa ní àǹfààní láti tẹ́tí sí ní gbogbo tí ẹ ti ń gbọ́ ní ìrọ̀lẹ́ tó yín akínyò wípé ẹ̀kálẹ́ ṣe dáadáa náà ni ẹwà a kú òmìnira orílẹ̀-èdè nàìjíríà

dáfídáwò náà ní ìtàn orílẹ̀-èdè nàìjíríà yìí àrífí àwọn ilẹ̀ haúsá náà ń hàn ní àwọn apá òkè ọya náà ń hàn ẹ̀ àwọn haúsá àwọn dàbọ̀ ní fi ó pọ̀ jù ní apá òkè ọya náà ń hàn yín a tó bí ìpínlẹ̀ bí méje yóò yọ̀ fi àwọn àyẹ̀dá wọn nùkàn dánùkàn dánùkàn nẹ́ bí ẹ̀ irú bí ráàmù dàúrà katsina zaria kano rano àti kéréke tí wọ́n bẹ́ àwọn pọ̀ iye àwọn ẹ̀yà kankan ti ẹ̀jẹ̀ wọ̀ fi ní kébì sanfara nupe ẹ̀gwari yaori ìlọrin àti kwara fa.

àwọn hausa ní tí a wá kẹ́ẹ̀dà àwọn hausa náà ẹ̀ àríbọ̀fí àwọn ìgbò náà àwọn ẹ̀yà ìgbò àǹga ní ẹ̀yà yọ̀ọ̀fì orí orílẹ̀-èdè nàìjíríà dáfídà wo àwọn ẹ̀yà yọ̀ọ̀fì orílẹ̀-èdè nàìjíríà yìí a kọ́ lọ sí bíi ólénúgba ólénúgba àwọn ẹ̀yà yọ̀ọ̀fì orí orílẹ̀-èdè nàìjíríà wà yìí ká máa pòórọ́ tanra wa.

0: Bẹ́ẹ̀ bá ṣe èmi ní tèmi o, ọ̀gá olómi yìí bí amúnagbá yìí. Kí a sì dé ohun mi rí gbígba yunifásitì alẹ̀.
1: Yunifásitì.
2: Ó tún mọ̀ síbọ̀ bí ẹ̀wọ̀n ẹ̀dẹ̀ láìkí ẹ̀kọ́ o. Kí ni kéde kéde tó ṣe fi ẹ̀fẹ́ dá tùkú tùkú o.
0: Amúlù Amda.
2: Àwọn ìjọba gẹ́gbọ́ bí ìyọ̀nẹ́dọ̀ bá ṣẹ̀ná wáṣẹ̀ná gbára ẹ̀dẹ̀ wá láti ara.

0: ẹ̀yin olólùfẹ́ wa ní kọ̀ọ̀nì rédíò ti ìpínlẹ̀ Ondo Sunshine 96.5 FM alálàyé alérò wípé ẹ gbádùn ètò ké àpùn bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ yín èèyàn yín olólùfẹ́ yín Ayọ̀délé Ọmọkéde lónìí ó tún di ní ọjọ́ mẹ́jọ fún àkọ̀tun ètò ké àpùn bẹ́ẹ̀ ndele aago mẹ́sàn-án sí aago mẹ́wàá náà ni ètò náà máa ń wáyé ní gbogbo ọjọ́bọ̀ níkànnì yìí sunshine 96.5 FM alálàyé akínyín gbogbo tí ọwọ́jà kan náà tí ó fẹ́ dé lálẹ́ tòní ṣe dáadáa náà ni ẹwà àkó àjọ̀dún òmìnira yìí ní kò pẹ́ kò jọ ndele aago mẹ́wàá a ó máa darapọ̀ mọ́ sunday ọ̀wàdà lórí ètò ara yín ni wá fún ti tòní akínyín o pé ẹ̀kálẹ́ gbogbo tí ẹ ti ń gbọ́ wa.
1: Ẹ fura o, ìfura lo ògùn àgbà. Ẹ fura.

bẹ́ẹ̀ni ọlọ́run ọba ṣe mí ní oore tuntun nínú oṣù tuntun gbogbo ohun tí mo bẹ̀rẹ̀ fún lóṣù tó kọjá tí ò tẹ̀mí lọ́wọ́ jọ̀ọ́ jẹ́ kó tẹ̀mí lọ́wọ́ nínú oṣù yìí àmì fún èmi àti gbogbo olùgbọ́ mi ní báyìí dédé aago mẹ́wàá náà ló ṣe láti kọ́ni rédíò ti ìpínlẹ̀ ondo a ó máa darapọ̀ mọ́ sunday ọ̀wàrà lórí àkọ́tun ètò ara ẹni wa fún tọ̀sẹ̀ yìí

0: gbà ìjọba ìpínlẹ̀ Ondo ni láti jẹ́ kí ìgbáyé gbádùn àti ìrọ̀rùn kí ó dé tilé toko ní ìpínlẹ̀ Ondo. Láti iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Ondo Sunshine 96.5 FM, alálàyé tó wà lórí ìta ọ̀bẹ̀lẹ́ nílùú Àkúrẹ́. Níbẹ̀ náà ni a tún ti ń kí yín kábọ̀ sórí ètò yìí o. Ètò yìí tí ó jẹ́ ọ̀kan lára àwọn ètò tí a fi ń káàkiri láti mọ bí pàtàkì àti àǹfààní tí àwọn ará ìlú ti jẹ látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ondo. Sunday Ọwádayọ̀ lórúkọ tèmi, mò ń kí yín kábọ̀ sí orí ètò ní dédé àsìkò yìí. Ǹjẹ́ lónìí mo ní àǹfààní láti wà ní ìlú Ìgùnsì tí ó jẹ́ ọ̀kan lára àwọn ìlú pàtàkì tó wà ní agbègbè ìjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Ondo ní ìpínlẹ̀ Ondo. Lónìí àfin kábíyèsí Aláyélúwà Ọba Adélàsóyè Lawrence Aládégbáre Mukarun tí wọ́n jẹ́ alára ti ìlú Ìgùnsì. Àfihàn náà ni mo wà lọ́wọ́lọ́wọ́ lórí ètò lónìí, níbi tí àwọn olóyè lọ́lọ́kan òjọ̀kan lóbìnrin àti lọ́kùnrin tó fi mọ́ àwọn àgbàlú àti àwọn ọ̀dọ́ọ̀lú tí wọ́n ti péjọ láti bá wa ṣe atótónu lórí ètò yìí. Mo ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi fún ti tòní wípé a káàbọ̀ sílùú Ìgùnsì. Ní báyìí ẹ jẹ́ ń lọ sí ọ̀dọ̀ kábíyèsí Aláyélúwà Ọba Adélàsóyè Lawrence Aládégbáre Mukarun the alára of Ìgùnsì land. Bàbá kí adé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lọ́sẹ̀ o. Ẹ jẹ́ ju ara wájú o. Nílùú Ìgùnsì tá a wà yìí, ọjọ́ tipẹ́ tí a ti ń gbọ́ orúkọ yìí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ìlú pàtàkì tó wà ní agbègbè ìjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Ondo ní ìpínlẹ̀ Ondo. Bàbá bí a bá sọ, ó tó bí ọdún mélòó sẹ́yìn tí a lè sọ pé ìlú yìí ti wà gẹ́gẹ́ bí ìlú kan gbòógì ní ìpínlẹ̀ Ondo?
1: Ọba tìdílé tèmi ni mo kí gómìnà wa Lucky Olúmisàn Ayédátiwa. Mo pè kú oríire ìlú Ìgùnsì fún rí àpẹẹrẹ rẹ̀. Nǹkan tí mo kàn rí ni pé àwọn olóṣèlú wa wọ́n lo Ìgùnsì bí kẹ́tẹ́kẹ́tẹ́ ni. Bí wọ́n di márùn-ún ló wà lọ́dọ̀ mi ń bí.
0: Ìyẹn níbi tí wọ́n ti ń dìbò bí agbègbè ibi tí wọ́n ti dìbò márùn-ún.
1: Ìlú mi dẹ̀ ló kágun sí òdìbò local government. Àwọn ènìyàn wa bí wọ́n bá ti wá ìbò ni wọ́n ma ìlú Ìgùnsì.
0: Ọ̀dà bàbá a ṣì ń bọ̀ ní apá ibi tí ẹ ń lọ yẹn, nítorí gbogbo èròǹgbà ọkàn yín fún rere ní ìlú Ìgùnsì níbí iná ni à á gbọ́ ní dáadáa. Ẹ jẹ́ ń sún sọ́dọ̀ bàbá olóyè gíga Felix Ọlá Akérùjọ̀mù tí wọ́n jẹ́ àgbà olóyè ní ìlú Ìgùnsì. Bàbá a kú dédé àsìkò yìí, gẹ́gẹ́ bí àwọn ìbéèrè tí àwọn ìdáhùn tí kábíyèsí ti ń fún wa lẹ́ẹ̀kan láti mọ bí ìlú yìí bí wọ́n ti tẹ̀dó, bóyá ẹ tún lè ṣe àfikún díẹ̀.
2: Máa fikún ìlú ìdarúgbó o.
0: Ṣé pé ìlú Ìgùnsì tá a wà yìí
2: lọ́jọ́ lórí sà as far back as 1516 almost 500 years ago bá a ti dé látẹ̀pẹ̀ òní wọ́n dẹ̀ ṣe àwọn ṣàràkí ṣàràkí ẹ̀bá wa dúró síbi ẹ̀wà dúró síbi. Ara wọn ni Ìgùnsì, ara wọn ni ìlú ńlá, ara wọn ni Ìgbédó, ara wọn ni where again. Ìgbàdó ìgbà wọn wọn fún wọn ṣe ọlọ́jà. Ìgbà tí àkókò tẹ̀síwájú kẹ̀ máa ń da odidi ọba tá a dá dé rí. Tó tí mo fẹ́ sọ ni pé over 500 years ago.
0: Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọdún sẹ́yìn.
2: Yẹ́sà yẹ́sà òní Ìgùnsì ti wà. Wọ́n á ṣàwọn àwọn ṣàràkí ṣàràkí ṣàràkí. Ìdí táwọn àmì tí òye tá a sọ pé ìṣàn ìṣàn kì í ṣe ẹlẹ́gbẹ́gbẹ́ dín o. Ẹni tá a ṣàn selected people, important people, people of note. Ara ẹni Ìgùnsì wa jẹ́. Ara ẹni bágbé àmì ìgbà tó tí mo wú yẹn. Ara ẹni ìlú ńlá. Ara ẹni Ìgbédó.
0: Ó túmọ̀ sí pé láti ilẹ̀ ìfẹ́ náà ni ẹ̀yin náà ti wá.
2: Ibẹ̀ láti wá o. Ibẹ̀ we migrated from ìfẹ́ to from ìfẹ́ to Ondo and our people here from Ondo to this place. So we are Ondo proper.
0: Ẹ ṣe gan ni bàbá lágbára Èdùmàrè ìlú a máa tòrò lásìkò tiyín. Nígbà tí ẹ ti dé láti bí 1500 sẹ́yìn sí ilẹ̀ yìí, kí ni àwọn iṣẹ́ pàtàkì tó jẹ́ pé ọmọ ìlú Ìgùnsì tí wọ́n yàn láàyò gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ wọn?
2: Ẹ ṣe o, iṣẹ́ àgbẹ̀ ni, iṣẹ́ àgbẹ̀ ni. Àwọn alálẹ̀pẹ̀ ni abọ́lú ní gbogbo agbègbè Ondo iṣẹ́. Ìlú tó bá sọ pé ẹnà àwọn ìlú kéékèèké tí mo wí tó bá sọ pé òun ní kòkó ju Ìgùnsì ó parọ́ o, tó bá sọ pé òun ní ọ̀gẹ̀dẹ̀ ju Ìgùnsì ó parọ́ o. Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ wa, iṣẹ́ àgbẹ̀.
0: Ẹ ṣe gan ni bàbá. Ó dá ẹ jẹ́ ń fi àsìkò yìí lọ sí ọ̀dọ̀ àgbàlú tí wọ́n wà ní ìkàlẹ̀ níbí, ìyẹn ni bàbá Adénódì Falẹ̀gàn. gẹgẹ bi agbẹ ti ẹjẹ ni ilu igunsi yi awọn ere oko wo ni a le so pe o se pataki ti o njade lati ilu nitori baba oloye ti so pe abọlu ni yin
3: abọlu ni wa looto bi ere oko to jade lati igunsi ru ogede isu lambo gai awọn ere oko ni yen nipa ise ta n se gangan ke oko koko oko ope kaju gbogbo e ohun la n se nbi nigba yen nigba yen ke awon baba wa baba to bi baba gbogbo wa nsin awon ise agbe ni won yan laayo nigba toju ti wa la nsin o kaluku o wa ran omo e ni school o kaluku ohun lo ran mo ni school awon omo wa won fe fi ara duro si ise ogbin ma sugbon iwe kika ohun ni won se so bi ise agbe se ri ko si nigba yen agbabu ibi ni won ti wa nraja ojo meji ohun ni won fi na oja igunsi nigba yen awa ti kere nigba yen titi nsin ti oro e wa da ode to eni to ba tin bo la tondo lati okegbo won sun ojo meji nbi ibi ni won ma ti ra ounje lo
0: yen ni lu igunsi ni bi
3: ni lu igunsi nbi ilu la akoti ewa bagbe akoti ewa jegunle won jade sa loro kan gbogbo won o kaluku awataja apoko ele to ma tun ra lo ara lo ele to ma gbaso wa ele to ma ogede isu won gbogbo eni won ko wa nigba
0: o tun mo si pe abọlu ni yin ni tooto o da awa na ri bi oju yin tin don nitori eni ti o ba je ounje to da sikun oju won o le don bi atin wo yin yi e je lo si odo iya oloye ti won tun je okan lara awon oloye giga iya e ba da oko yin
4: oruko mi ni High Chief Caroline Otugalu di jomo lobo figusi land
0: jomo lobo baba gbo oruko yi kini itumo oruko yi gangan abi pe kini ipo ti won duro si laarin ilu
4: leyin kabiyesi leyin awon ashifu okunrin ashifu gbakeji obirin ni mo je ashifu lisa lobo ohun agba iwo ni o tele gege be ipo obirin
0: o tumo si pe eyin ni adari awon obirin lati se akoso awon obirin ti e je igbakeji eni ti o je olori won o da gege bi ilu igunsi ti waye ipa wo ni awon obirin ti won ko pelu awon oloye fun idagbasoke ilu
4: kan ti awon obirin ko so ipa gele la wa nko ni ilu igunsu awa nle pa kiri lo siwaju le de ba ilu igunsu ki igunsu ko le soju gbogbo awa eyan ilu igunsu la wa n gbiyanju awa obirin a de n so pa wa lo le fun wa lagbara
0: e se gan ni iya eje eyin ni ipade ti eyin obirin ti e ma n se papo lati fi roju ara yin ati lati pero ona ati dagbasoke ilu igunsu
4: ani ta n se dada
0: ojo melo melo
4: ojo mejo mejo ni
0: e se gan ni lagbara Edumare ilu asi ma tesiwaju lasiko tiyin o oda e je n lo si odo oloye giga keje ti won tun je obirin iya e ba da oko yin
5: emi ni Florence Isola di oro gulobun of Igunsi land
0: oro gulobun ipo wo ni oye yin ipo wo lo duro si laarin ilu
5: mo tele jomu lobun je igba keta
0: leyin
5: na lara won obirin
0: oda gẹgẹ bi e ti je igba keta ati wipe gẹgẹ bi e ti je awon adari awon obirin kini awon igbese to ti je pe e ti gbe seyin ti e le fi so wipe eyin obirin o e ti awon oloye giga leyin pelu kabiyesi kilu igunsi o le dagba
5: ara kabiyesi wa lowo ati awon oloye lati sise fun takuntakun fun idagba ilu ati oro ounje a sise na
0: e se gan ni iya ìlú a máa dàgbà sókè ní àsìkò tí yín o ó dá ẹtún jẹ́ kí n fi àsìkò yí padà sí ọ̀dọ̀ kábíyèsí aláyélúwà ọba adélàsóyè lawrence aládégbáre mukarun alára ti ìlú igunsi kábíyèsí kẹgbó kẹtọ lórí àpèrè baba yín o ní ìlú yìí ǹjẹ́ àwọn àlejò a máa bá yín gbé gẹ́gẹ́ bí ọmọ igunsi níhìn.
1: àwọn àlejò pọ̀ yorùbá o ibo ìṣòbò àjọ gbèlú ni ìlú igunsi fẹ́ràn àlejò púpọ̀ púpọ̀ lọ́pọ̀lọpọ̀.
0: báwo ni ìbá gbépọ̀ yín pẹ̀lú àwọn àlejò yìí báwo ló ti rí bóyá àwọn tó jẹ́ wípé bóyá wọ́n máa ń fa jàgídíjàgan àbí wàhálà láàrin ìlú ni wọ́n.
1: àwọn àlejò ọpẹ ni ni ibo mo fe je oba ibo to wa nbi o wa laarin wa bayi
0: eyan ni ko e tun fi ibo je okan lara awon oloye giga ilu je a lo si odo eni ti o je oba awon igbo ti won wa nibi keduko di salafia lewa
4: alasani
0: ki loruko yin
4: oruko mi ni Christopher Aba
0: lati ilu ibo leyin ti wa si ilu igusi ni
4: ati ubu Ebonyi State
0: Ebonyi State oda e ti di omo ilu ibi abi e se npada nlo be ba dagba ju eleyi lo
4: ati dagba ilu
0: e ti domo ilu
4: ni ori tomo ilu ni
0: e lo Ebonyi State mo
4: a ma lo be tin bi go lagbeju
0: oda kini pataki yin to gbe yin wa si ilu yi gege bi e ti di omo ilu igunsi ni ipinle Ondo
4: ise ajo ni o wa se ajo nbi so nbi dada order for me order for buwa wa alejo bo ti mo sakoso wa so agbadun bi
0: oda bawo ni ibagbepo awon ara ilu yi pelu isakoso awon egbe igbo to wa nibi bawo lo ti ri pelu yin
4: ah awon ni problem oda bi npa wa ni ilu wa gege bi ba se won bi ko si ariyanjo for ati awon onile
0: oda oloye Chris bi kabiyesi ba pe yin pe oloye so fun gbogbo awon omo igbo nkan bayi la fe se o nkan bayi la fe se o ngba te ba si ba oro na de ti won kini ariwisi ti won
4: won kinji yan wa gba won da won gba be se so fun won
0: gba o tun mo si pe ile yin ba yin lara mu
4: be ni
0: oruko yin lekan si
4: oloye Christopher Aba oye ndundibo of Bisheland
0: e se gan ni to lati ile ise radio ipinle Ondo Sunshine 96.5 FM alalaye una le tin gbo wa olori eto ara yin ni wa gege bi o ti ma nwaye lososese ni ikanni yi mo ti so fun yin saju mo ni ilu igunsi ti o je okan lara awon ilu pataki to wa ni agbegbe ijoba ibile iwo orun Ondo ni ipinle Ondo na ni awa lori eto loni afi kabiyesi alayeluwa oba Adelasoye Lawrence Adegbaremu karun ti won je alara ti ilu igunsi o na ni awa o owe agba so wi pe ilu to ba wa ti o ba si odo ilu ohun yo dabi ilu ti ti ko tesi waju ni nitori awon odo na ni o di agba bo ba di ojo ola eje lo si odo okan pataki lara awon odo ilu eje n lo si odo won oga akudede asiko yi o e ba daruko yin
6: oruko mi ni Olatunji Victor Akinde mo je olori odo ni Lugushi
0: olori odo ni Lugushi oda saju eje nbere bawo ni ajumosepo awon odo ni ilu yi bawo lo ti ri
6: a gbogbo en lo ni rowo rose awa odo Ogushi a iso ni jagidi jagan ase oba on la wa ntele la se npamo so ko de si wahala ni Lugushi a ki iso ni jagidi jagan
0: oda bawo ni e tin dari won pelu agbara ti Olorun fun yin ati atileyin awon oloye ilu bawo le tin dari odo ti o fi si jagidi jagan ti o fi si wahala gege bi e ti so ti ilu si n toro
6: a n dari won pelu ase Olorun ati itoni latodo Olorun Olorun na lo n dari wa Olorun lo n dari kabiyesi wa na n dari wa awa na ta wa ni gbonu todo agbagbo pe Olorun ni o n ba wa se
0: oda nje ni ipade ajumose tete roju ara yin lati jiroro bi ilu ti tesiwaju
6: ani ademanse lemeji losu
0: lemeji losu njo ti ni awon ipa kan ti eyin odo ilu ti e ti gbese boya eri bi kan o ti o fe ki won se atunse si te se o abi pe boya o ni ohun kan pataki ti e ti kowojo ti e gbese ni ilu yi
6: ani to po a ri awon ti a le toka si ni bi odun kan seyin a ri wi pe isele jamba oko ma sele ni popo na wa nibi to je oju ona joba
0: awon lo si
6: to lo sona re ni ona joba nbe so awon odo ni agbiyanju ta kowojo ta se speed bump sibe
0: iyen ni opo idakoro loju ona
6: koro loju ona awa la se because ibe yen ti pa bi awon eyan abi merin abi marun so lawaro ta se opo idakoro sibe then ni awon bomi na a le ri bi ti omi ti fe mo iba oju ona je a re ja awon eyan won a la gota yen won a tun se won a se wo so eto na na awa odo na la wa ni igbonu e ti a de se Olorun de ba wa se
0: e se gan youth leader eni ti o je olori awon odo iyan ni Dr. Akinde Olatunji Victor ina ni egboro lenu won oda eje wa fi asiko yi lo si odo baba wa oloye giga Felix Ola Akirujomu baba eje nfi eleyi wa si odo yin nje o ti ni awon akanse ise pataki ti eyin ara ilu Igunsi ti e ti gbese nile yi gege bi ajumosepo yin
2: o wa o ara wa ni oja ako oja anna ara wa ni omi ta npa o lomi to da ade bi en to ba nlo be ri nbe awon awa ilu lase
0: to je omi igbalode
2: eh o to kan se pe nku to kan wa nbe ni pe ko to wa lo to wa je pe aye ma wa fun oba nisin lati pe ki le wa aba so pe an wa omi ku omi en ko to wa lo ja ma nsele nbe o ti community lo se omi en
0: iyen nigba ta awon ara ilu ba npon mi eh emi lokan iwo lokan
2: ko ka wa lori
0: Jo tun ni awon nkan mi ti e tun gbese.
2: Eh an gbin an toju awon ona wa o ara ibere ara demand ara ta ma ta tun wa niyan to je pe ta yin ba ma wa nle. Awon ona oko wa gan ba se so pe abolo ni wa ki ya rin lo la gbin ogun yan mo ohun ogun e si ona oko ni a de ma rin debe to ma gbe motorcycle to ma gbe okada to ma gbe this and that an toju awon ona wa lore kore sugbon owo wa wa ka ba an wa iran lowo ijoba bi ona obada onje o le wa silu o le mi lo la le fori gbe
0: o da gege bi e ti so nipa oja pe eko oja ni ilu Igunsi yi e je n fe eleyi lo si odo baba loja ti ilu Igunsi baba e ku dede asiko yi o e ba wa daruko yin
7: oruko mi ni baba loja of Igusiland Kainde Akimutimi.
0: Kainde Akimutimi. Gege bi oro oja ti baba oloye giga ti won so yi. Bawo ni oja na? Bawo lo ti ri? Se oja igbalode ni?
7: Oja igbalode lo ko sibe to de da. To da da da. Ati be lati lati sale titi nbe de oki. Na de ti ko gbugbu e. Sugbon wa iran lowo ijoba, owo oka to. An wa iran lowo ijoba kan baba. Ran wa lowo pelu e.
0: Iran lowo ijoba bi je ki a mo awon aye se iso ni o si fawon obirin ni o abi iso ti won le tilekun le tele ibo npe ni lock up store se awon eleyi gan ni o si nibe
7: lock up store ko si nbe so open store lo wa nbe open market lo wa nbe so awon wa lock up kan ba wa se ki oja yen de po si e ta ko yen kan to wa dimo fun wa nta fe niyan
0: bawo ni awon ijoba ibile ipawo na ni won ko fun atunse ati ilosiwaju oja na
7: o de gbeyanju agbara won eto ni won ba die amujade ajo papo eto de ni die na atumu sita atujo nse papo iya loja gan o gbeyin nbe gbogbo eni na nti awon iran lowo won won ti yoju si wa awon se ko si ko ti ba wa dasi awon eti ati fun wa se sibe na lo wa nbe so wa de nbe ijoba kan mo bo kan wa ba wa kan ran wa lowo pelu e so awon lock up store yen kan le wa ba wa se bi aye ti won ma ko eru si en ti o ba le keru e lo tan ti o le onigo kan le fun wa kan wa ba wa se n ta fe niyan kan wa ran wa lowo
0: e se gan o ko yin le kan si
7: oruko mi ni Kainde Akimutimi baba loja of Igunsi
0: e se bi atin seto lowo na ni e tin gbo yi lati afin kabiyesi oba alayeluwa oba Adelasuye Lawrence Aladegbaremu Karun ti won je alara ti lu Igunsi oda baba ayadi mo ri yin be o nitori wipe ai ba won si nbe lai ba won da si ade si ri pe ipo ayadi lawon ilu ti a tin lo ipo kekere ko ni ipo ayadi bawo ni ipo yin bawo lo se je ni ilu Igunsi ni yin
8: ipo pataki ni ni ilu mo je akobi oba
0: akobi oba
8: ni ilu tori nkan ti oba ba fe se ko si ojo meta ki mo dele e bi mi ba ti debe wahala ni
0: o tumo si pe adun le pe yin ni ajiroba
8: dada emi ni se o npa be mo mo wa le oba dada bi o ba ri mi a pe mi se o bo se je ni e lalafia ma joba le ilu
2: lori awon elegbe
8: o
0: ipo elegbe yen awon wo ni a npe ni elegbe
8: ayadi baba elegbe ni
0: o da baba ayadi ka ma ba opo lo le oloro eyin agbale ma nwi be o gẹgẹ bi ọkan lara awọn oloye giga ipawo ni eyin oloye ipawo le nko fun atileyin kabiyesi nilu Igunsi nipa enti a pe ni oro eto abo to gunrege ni ilu
8: tele tele gan awa ma n gba ode pelu ara wa ta ma jo sholu so won a sode pelu ara wa ka ba jo ma so ilu yen lati sunbare ai ko ma wa ajegunle adaja wa ko wara won wa lale igba to ba fe so baba se yanyan si o la se so ngba yen so titi dasi ko yi ko de so na fu wa ma ta ma fi ko nkan wa jade ona yin o da ati grade e nigba mimi ko ko to si grade mo ade nbe won kan le wa ba wa grade ona wa ka ba le ko onje wa jade
0: awon ijoba ibile nko ipa won won ko lati ba yin tun oju ona won yi se
8: won ati wa rara
0: so o de ni awon igbese te nbe lati lo ba alaga ijoba ibile tabi awon oloselu pataki ti wa ni igbonu eto yi
8: awon to ba wa lodo wa ta ka mo won awon la ran si won kan le wa ba wa se
0: o da nipa egbe ode ti e so pe ejo nso lu yi se omo ile yi ni won ni abi awon alejo legba
8: omo ile la wa ta fi so ajo nso ni gbogbo wa ni
0: e se gan ni baba ayade e tun je ki lo si odo kabiyesi alayeluwa oba adelai soye lawrence ti won je aladegbare mukarun di alara of ikusiland baba ati gbo gbogbo awon alaye eleyi ti e se nipa awon ise ajumo se ilu ati ipa ti eyin ara ilu nko lati je ki eto abo ki o wa nile ye nje ari awon anfani ohun amaye derun lati odo ijoba ti e ti je ni ilu igusi
1: kosi amaye derun kankan to wa omi ta se community lo se civic center wa community lo ko nkan ti ijoba kan se health center grammar school wa atawon primary school nkan anfani ta ri je niyan bi bo ba ti di pe a ma dibo ile wa wa ohun wa gbe wa soke ohun wa ba ti dibo fun won tan bye bye atu ri namba won mo
0: e se gan ni kabiyesi
1: ijoba ko ba wa lo mo ki ilu igusi o tuba ko tu se ta ba ti mondo igusi lo tun tele ede to n do n pe ni igusi n pe
0: yen pe oro kan le jo n so gbolohun ede kan le jo n lo
1: ben ti de tradition gbogbo oro to n do n se ni igusi n se o tori omo oba jisomosu lo wa dolu yi so bi nkan wa se se dogba niyan ajogun ba mi bayi alara ati osemo we lo n se ogun ba mi londo
0: e se baba wada igbo bayin o da to je lo si odo baba oloye giga baba felix oloye giga felix ola akirujomu baba kabiyesi menuba oro ileiwe ati awon ile ileiwosan alabode sugbon e je so nipa ati ileiwe yi bawo ni eto ileiwe yi bawo lo se ri si nipa omo tin lo ileiwe o ati nipa awon oluko tin ko won nbe
2: gbogbo e lo dede ikan wa je kari ile pe oluko o to ni awon classes ti se igunse nikan so ni o ta ba nra wo ebe a nra generally ki ijoba ko boju to area yen ile ta ko fun won try o yen ijoba won ta ba de se lori ke pe landa boya ijoba n gbo ma se n ta n se boya ijoba ma gbo n pa won de n toju awon kabiyesi wa o
0: bi ijoba o ba gbo won o ni ran wa wa si ilu igunsi nihin
2: inu mi dun ati gbo yen wọn ò fọwọ́ rán àwọn kábíyèsí wa ti wò ti bẹ̀rẹ̀ láti ẹ̀ra gómìnà wa gàgó wọn gbé ohun ìrìnà wọn gbé fún àwọn lọ́ba lọ́ba wa.
0: Ohun ìrìnsẹ̀.
2: Iye ohun ìrìnsẹ̀ sọ́rí sẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá kí lorúkọ wọn orí mi sàn àyédàtiwa wọ́n dẹ̀ tún wọ́n dẹ̀ ṣe ní lọ́lọ́ yìí o. Jìnnì mo fi sọ yìí ni pé bá ń bá ń gbọ́ wọ́n ní yín ni káṣe kí ni o káṣe mìíràn. Wọn ò fọwọ́ rán ìgúnṣe ti wọn gbé fún wa o.
0: Ẹ ṣe gan ni bàbá ẹ jẹ́ ń lọ sí ọ̀dọ̀ igbákejì èyílọ́bùn tìlú ìgúnṣe kábíyèsí mẹ́nuba ọ̀rọ̀ nípa ilé ìwòsàn alábọ́dé ìyẹn àwọn hẹ́ńsẹ̀tẹ̀ wa ẹ̀yìn lóbìnrin nítorí àwọn obìnrin ni máa ń wà nípò ìlóyún ipò ìrọbí ipò ìbímọ báwo ni ètò ti rí láwọn ilé ìwòsàn alábọ́dé náà.
4: Ní ìlú wa ń bí ilé ìwòsàn alábọ́dé wa àwọn nọ́ọ̀sì tó wà ní wọ́n ṣe dáadáa kò sí ìgbà tá a bá débẹ̀ tá a bá wọn bẹ̀ anytime tá a bá débẹ̀ wọ́n á dẹ̀ dá wa lóhùn kò sí nǹkan tá a sọ pé à ń fẹ́ níbẹ̀ tí wọn ò fún wa máa bẹ́ ìjọba kó tí wọ́n á kó àwọn òṣìṣẹ́ síbẹ̀ òṣìṣẹ́ tó wà ń bẹ̀ wọ́n kéré kò sí ọlọ́dẹ ń bẹ̀ àwọn olè ń yọ wọ́n lẹ́nu ni ani ni ogba nbe won yo won lenu dada so afẹ ijoba kan fun wa ni ati gardener awon to ba won roko ko si awon to ba won roko ni inu ogba yen awon atọlọrun kan lo wa nbe so afẹ yan lowo ijoba kan fun wa ni lọlọde ati awon to ba won ro ayika won anaye be afi kun school ni college ni ba ti college yen to wo ti panu e ba je awa ilu la tun se o awon ijoba o dasi o awa ilu la awon mo ilu to ti jade ku nbi ta bi ton tun ra won bi ti won de mo tun ra won bi ti ojo aye won ti nkan oni se won awon lokura won jo ti won ra panu ti won ra pako ti won tun gugu ile iwe yen ti won tun se ti won tun kan a nbe awon ijoba wa kan le ba foju si ile iwe yen daada
0: e segun ni iya oloye keji oro re o bawo ni ile iwosan labode ta pe ni center yi bawo lo ti jina si ilu to nitori pe bi obirin mi ba wa ni ipo iloyun to ba fe bimo se mo wi pe o ye ko lo si ile iwosan labode bawo lo ti jina si saarin ilu ati pe kini e tun le ri so gege bi afikun si oro ti iya oloye birin so yi
5: ese oga wa lo wa ran yin lowo ko jina si ilu o wa ni to si ilu awon nurse na de ko sibe won sise takuntakun e to ku die fo awon nurse wa kan ba wa ko awon nurse kan ba wa ko de kan ko pada wa sodo wa awon nurse wa nbe won ko to and then I need the olode nbe to bi gbogbo kan ta ba ko sibe won jale nbe ati ni school wa school secondary yen won tun jale nbe I need the olode I need the ranowo awon ijoba kan ran wa lowo oluwa ran won lowo
0: amen ese gan ni ma eje nto sumo baba wa ti won je agba ilu iyen baba ademodi falegan baba ati fe ma ka di eto kini awon ohun ti e tun na ga si lati odo ijoba nitori agbo awon eleyi ti won se fun yin
3: ese ni pati iran lowo ijoba awa awon tisha si college tisha oto si college wa awon oju ona wa ko da an fe iranlowo an pe bi kan ni gbadan ibile bilowa ona won o da
0: ilu igunse ni gbadan na wa
3: ilu igunse ni won wa ona won o ti da rara to wa na ohun kan ohun je an fe iranlowo ki won ba wa se titi ki won grade e latodo ijoba ni pataki oro mi si ijoba mo be won mo ro won ni ki won ba wa ko tisha wa si college ohun ta ni so ni
0: e se gan ni baba
3: oda
0: baba baba oloye giga Felix Ola
2: fi kun o won ni aso asiko la fi lo asiko aso igba la fi lo igba awon aso la o
0: ni e lo
2: aboru sise bo kere tan bu de ni popo wa dugo wa yin lati ibere lohun titi de isale lohun yen bo teje opo mewa kabi ju be lo o to si wa o an rawo ebe si joba kan ba wa se ati ona wa ike jaba so pe we are very old here pe an lojo lori yen bo ti e se lojo bo ti e se adugbo kan oso ibi to da won atele rin o ye kan to le ba wa se osa ka so to lohun o ti wa pe ju o pe ti ilu ti wa o that's why back at 1516 almost 500 years ago kwama le ibi kama le ibi kan toka si pe ijoba lo soda fun wa o we awon je ti se tele ngba to je pe bi na ngba lo si ona ta ngba lo si agbafu so gugu ya been a very important, I mean, an important place very old very ancient ejo o da o je won logun ati sola
0: e se gan ni baba e ko to di pe kabiyesi o ka di oro e je lo si odo oloye giga baba ayade kini nti e na to fe menuba ni fere jogi
9: enti mo fe nuba iru ona wa yi to ye ka ese lati ibere de isale lohun ati ona oko wa ka le ma ri kan ko jade ati sona yi anidi e gidi so on la nidi ke le ba wa se ki joba ba wa se si
0: oda baba indigbo Ebonyi State oda kini nti e na to fe so fun ijoba o
10: ejo awon be joba nipa ina ona ati ko awon we teachers who are in school because our children, there are a lack of teachers. Many subjects, they are not giving them.
11: So we need government to help us for that.
12: Oda. To ati fe kadi eto na bayi e je ki a dari pada si odo kabiyesi alayeluwa oba adela soye lawrence aladegbare mukanu ti won je alara ti lo igunsi baba ati nlo lori eto e ba wa kadi e ni fere jogi gbogbo nti ati so lataro
1: e se gan lo wa wa pelu ni o ona to gba ani ilu mi ona na koko ona de leki lati express bi si express keji bi accident ba wa ibi ni won tun gba
12: gbogbo je ona abuja
1: ona abuja gbogbo lo de ti wu to baje eh mo be ijoba e wa ba wa se ka mu ba wa yoda si governor ngba to nlo the other time taarin block ibi na lo gba ejo ijoba wa ran mi lowo ilu la ni mi ilu mi tobi agbegbe mi tobi ejo e ba mi se
12: e se gan ni kabiyesi to bo ti ri lori eto ara yin ni wa fun tito ni ina ni e tin gbo o lati ilu igunsi ti o je okan pataki lara awon ilu ti o wa ni agbegbe ijoba ibile iwo orun ondo ni ipinle ondo ni afin kabiyesi oba alayeluwa adela soye lawrence aladegbare mukarun ti won je alara tilu igunsi ohun na ni ati mu eto wa fun ti toni eje ma dupe lowo oloto eto mi bukola aya ogunkuwa to atuti nlo fun ti toni ojo mejo ni ki e tun je ki a pade ni dede asiko yi ni ikoni sunshine 96.5 fm alalaye to wa lori ta obele nilu akure sunday owadayo loko temi o mo ni ipinle ondo ni baje ilu igunsi oni daru o dabo

Ẹ̀sùn àǹfààní tí ń bẹ fọ́mọdé ìlú tí ń sòjòjò tí ń sàárẹ̀ láti gbéra láàárọ̀ la

ní ilé ìwòsàn bí lè máa ra pé àìsàn inú pọ̀ rẹpẹtẹ fọkùnrin bẹ́ẹ̀ náà ló pọ̀ fóbìnrin àkíyèsí yòówù kí wọ́n lè máa ṣe kí a rí máa ra pé o gbogbo ẹyẹ àgbàlagbà tẹ́ ẹ ṣe tàgétàgé láti rìn níbùsọ̀ kan sí kejì tó dènìra ẹlòmíì bọ́ bá rìn díẹ̀ báyìí ọmọ mi tupẹ̀tupẹ̀ mara pé ní ọmọ bọ̀ wá ní nọmba 10 adédèjì phase 1 lado garage lákùrẹ́ o gbogbo àwọn nǹkan àkíyèsí yòówù tá a bá ṣe lórí gbogbo tá a jẹ tá a mú kí gbogbo ìgbádùn òkèòkè oníṣẹ́jú márùn-ún tó dá sílẹ̀ nínú àgọ́ ara téèyàn ń tọ pípọ́n yóò ti ń tẹ̀lé ìtọ́dà bíi mílíìkì báyìí tọ́dà bíi òjì báyìí tọ̀fẹ́ tọ́jú ẹ̀ àrùn bá lò pọ̀ lọ́wọ́.

0: ti ń dobìnrin láàmú tí ò jẹ́ kó róró sí i mára pé ní ọmọ bọ̀ wá.
1: Ẹbí ṣeré fún wa kágbà fẹ́ bọ́ọ̀lì.
0: Ká gbàgbẹ́ bọ́ọ̀lì rà o, ẹ má gbàgbé tún yẹ́rù o, ẹyin gbalẹ̀ aṣẹ́gbọ́.

0: ẹ̀rí britain ní ọjọ́ kejì yẹn máa mọ́ fíẹ̀rì ambelado garage ombeta rẹ wà gbogbo wọn lọmọkùnrin tó ní ṣe dáadáa àbí tí nǹkan ọmọkùnrin rẹ tó kéré bí ọmọ ń dé náà bọ̀ wá sọ́dọ̀ bàbá mara pé lado garage ikọ́ ti ń fani mọ́yà ikọ́ àwúbì ti ń fani so ti ń fani mọ́gbà àyà tí gbogbo gbà àyà ọmọ dàbí ìgbà tó fẹ́ fọ̀bẹ làyà ń gbà àyà tí mú ní irù tí ń mú ní bẹ ojú tí ń wò rẹ súrẹ́sú tí ń wò bàìbàì táti rún gbogbo nítòsí àtọ̀nà jíjìn tó dì ìṣòro gbéra lẹ̀ bóyá nílé ìwòsàn bílẹ̀ mara pé ti ń bẹ lado garage ní nọmba 10 adédèjì phase 1 níyànà tí ń bẹ níta tí ń ta gáàsì ó dojúkọ bí wọ́n ti ń wọkọ̀ adó gangan lado garage ọba ti yà tí níyànà tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bí wọ́n ti ń ta gáàsì ilé kẹrin lọ́wọ́ àlàáfíà ládédèjì phase 1 ẹgbẹ́ ni mara pé ń bẹ lákùrẹ́ o ẹ̀dà ní dàwọn láàrín sọmú òòrùn ọ̀pá ìríro jẹ́ àròdọ̀ mara pé
1: omi ọkọ̀ ní àìníbẹ̀
0: ara tiẹ̀ wú ni ẹsẹ̀ tiẹ̀ wú ni máa bọ̀ wá sọ́dọ̀ mara pé àrùn bá lò pọ̀ ni wọ́n kó lọ́dún pípẹ́ tí ọ̀gbọ́n tí ọ̀lọ́ mara pé ti dé
1: o
0: ẹsẹ̀

ṣẹ́jẹ́ ara dọ́ ga ilé ìwòsàn mara pé àwọn ojekoje tí ń jáde níbi àrọ̀bá lò pọ̀ oje tọ́jẹ́ wípé àrọ̀bá lò pọ̀ ni àdéhùn tọ pípọ́ yóò tàbí nǹkan ọmọkùnrin tiẹ̀ lówó bí bọ́ọ̀lù sí ọlá bẹ́sọ̀rọ̀ báyìí ipa ọfà ayé ni wọ́n ń dojúkọ ọfà ara àrùsàn arúmọ́lẹ́gùn ní tiẹ̀ tọwọ́ tẹsẹ̀ tí ń kúrìrì mú ọ̀pọ̀lọpọ̀ dẹni tí ń gbé lórí yàrá wọ̀ràn yára ilé ìwòsàn bílẹ̀ mara pé ládó garage láàárọ̀ náà obìnrin tí ò rọmọ tí ń bẹ nípò àìrọmọ bí àbó ti bíríkọ̀ lọ́wọ́ lẹ́yìn orí ìju ni tiẹ̀ tí ń lọ yíbọ̀ tí ń mí sẹ́kẹ́sẹ́kẹ́ tó dàbí odidi èèyàn láì lóyún déba mo máa ra pé èmi o àrùn ìṣètò ni tiẹ̀ ní tí gbogbo ìṣàìlẹ̀ inú tó ń kẹni gbogbo àtàwọn tó lè máa mú ni máa tọ̀ tìnira tìnira tó lè máa mú ni lókè lo rọ́bà gbéra lẹ̀ ọ̀yà nílẹ̀ òsàn mara pé ládó gara níbi wọ́n ti ń wọkọ̀ àdóyè ẹbẹ̀rẹ̀ adédèjì fèsì wà ń bẹ̀ ẹ̀dìbí tó ti ń ta gáàsì ń bẹ̀ tọ́ṣẹ̀rì ẹ̀yà wọlé ilé kẹrin lọ́wọ́ àlàáfíà ni mara pé kalẹ̀ sí ń bẹ̀ gbogbo ìtọ́jú tara nílò ìlànà tìbílẹ̀ ìgbà lórí atọ́nà abáyọ lórí ogun gbogbo tẹ̀ ń dojúkọ ìdojú sí mara pé bọ́lá ti ń ṣe tara ìṣáájú ti mara pé ń jẹ iṣẹ́ ìwòsàn káàkiri àgbáńlá inú wọn náà bá dọ́dọ̀ bàbá omi oko láàárọ̀ la ogun tiẹ̀ náà ó fẹ́ ń bẹ̀ rọ̀ déba mo mara pé èmi gbogbo ọ̀rẹ́ yóò wù tọ́ bá wá ní

0: mo ba lo po lojo pipe danu lara awon gbogi o po lo su adada mara pe fo mu fodo ti ara kokoro nu eje ni owo kan ni mara pe koko ni ayi o gbe ranse o gbo ara ru so fi je pe bo ba dagba la mara pe o ki so logun bile ti o fogun kan lo so ro gba ara je ele ti won pe ni gbono lo ba yanju tin ba si o baba ti dodo mara pe olohun yanju ara gba number won nile osan bile mara pe kia kia la wa
1: 08067 01 02 15
0: gbogbo ibile ọlọkọ ọjọkan tó ń tẹjọba ń bẹ lára gbogbo àyẹwò tẹ bá fẹ ẹ máa bọ wá kẹwàárí wọn bẹ má bọra ààrẹ pa àṣẹ ni kò mọ wọn kúrò lẹrọ má ṣe ráàyè lè ṣe ọmọ ìyá mi káwọn kúrò lẹrọ ń ṣe ti gbọ ilé ìwòsàn bílẹ máa ra pé ó àlákùrẹ ooo ẹgbọ́kẹ̀dẹ̀ àti pínlẹ̀ ọjà kẹjá máa ra balẹ̀ àǹfààní ohun tọ́lọ̀ ń dá 08067010215 gbọ́lẹ̀ kan sí 08067010215

0: wọre lọ́dọ́lọ́gbọ́n àìsàn ó lọ tefetefe.
1: Ẹ̀yin ènìyàn.
0: Ṣé ẹ ti gbọ́ nípa olùwòsàn tádání wáyé fẹ́ wé àtegò rẹ̀ wá sáyé.
1: Bàbá ẹ wọ́n ṣe fúnra ẹ̀.
0: Èrò ìyá. Ẹ wá wo bí àìsàn ti ń fẹ́ lọ ní wàrà ń ṣẹṣà.
1: Àjogún bá ewé
0: àdọ́dẹ̀dẹ̀ máa oògùn.
1: Ọmọ ewé ìyẹwé, ọmọ egbò yẹ́gbò, ọmọ agada ti ń jarí ewé rẹ̀ máa
0: gba ìṣègùn.
1: Tó mojú ìléjà ogun àìsàn dé góńgó.
0: Ọmọ kankan ewé ti ń fọhùn ní wàràwàrà.
1: Gbogbo ẹyin ayé ń fi lọ mọ ẹsẹ̀ máa rọ̀.
0: Àìsàn ara ló ń gbé ọ sẹ́lẹ̀.
1: Iṣẹ́ rẹ ni olójúmọ́.
0: Àlákàlà á gbé jẹ́.
1: Ẹni tó ń fọwọ́ sùn nínú gidi gbígbẹ.
0: Ohun àìtẹ́ bẹ́ẹ̀ ohun afà tó ládùn ohun àmúpìtàn.
1: Ilé ìwòsàn ìbílẹ̀ máa pẹ́ kíákíá.
0: Ní ìbòkun àdé o.
1: Omi okode bàbá
0: ti ń tatú rẹ pátá.
1: Mo ti lówó lọ́wọ́ ogun ayé mi ò ṣẹ́.
0: Olúwa rẹ̀ òde bòkun ni.
1: Ẹ sáà máa pe bàbá sórí ago.
0: 08034290091.
1: Agbára ewé àtẹgbẹ́ ìṣẹ̀mbáyé ni bàbá fi ń dúró sílẹ̀ nínú ìgbé ikùn.
2: Ẹ̀yin tó bá rí Aláàjì Márápé gangan ọjọ́ ìṣẹ́gun Tuesday, ọjọ́ Wednesday àti ọjọ́bọ̀ Thursday nìkan ni ọmọ rí bàbá omi oko Aláàjì Márápé lọ́fíìsì Márápé ní Adégbara.
3: Bàbá lóyàn lẹ́ni tí máa ń tọ̀ yàlàyàlà tí àpọ̀jù ìtọ́ máa ń dà láàmú. Tímúrú ẹni bẹ́ẹ̀ rù tímúrú ẹni bẹ́ẹ̀ gbẹ. Wọ́n kan fìdílé kó gbọ́ abala àǹfààní ohun tọ́lọ̀ ń dá lẹ́nu. Olé ìlú balẹ̀lẹ́ ti ìdákọ́lọ̀ ń yọ lẹ́nu tí agbára ò sí tòǹkà àti tẹnẹ́lẹ́. Agbára ọlọ́mọkùnrin rẹ ti sọ dànù dípò tó yẹ kí nǹkan ọmọkùnrin

0: tó fi inú àgọ́ ara ṣe bùgbé. Ọ̀dà ẹni náà bá ní ìtọ̀ ṣúgà lára. Gbogbo ara ń wú ní ìwúkúwú sá. Ara wúwú kò jẹ́ kó sí. Àtàwọn àpẹẹrẹ tí ọ̀dà tó lè máa múni máa lo kí máa lo rọ́bà. Àbáyọ ti dé ńlá lẹ́yìn fún abala àǹfààní ohun tọ́lọ̀ ń dá yìí. Ewé kan bẹ fáwọn bàbá wa tí wọ́n ń pè ní ewé ìsìsì. Ewé yìí alábala méjì. Pupa rẹ̀ wà funfun rẹ̀ náà sì wà. Fáwọn bàbá wa bá rẹni tí àrùn ìṣètọ̀ ń dà láàmú. Ẹjẹ́ mọ̀ wípé ewé ìsìsì. Odidi orógbó gbígbẹ kan. Ẹlẹ́ranko gbígbẹ kan nínú. Ilà ń bàbá wa máa ń sá tí ọgbẹ́ dáadáa. Bá ti sá tóòrùn fẹ́ sí tọ́gbẹ́ tọ́. Wọ́n wá ko odẹ̀mú ọlọ. Ọmọ náà inú wọn ti lọ tí ó kùn náà rẹ́fúrẹ́fú dáadáa. Wọ́n bá ti lọ tó kún náà dáadáa. Wọ́n sẹ nínú ẹsẹ́ káwọn pàǹtí tó wà ń bẹ̀ kó lè yọ kúrò. Ẹ̀wá rí ẹ̀fọn tí wọ́n bá ti wá mú. Ìyẹn gan-an ìlójú iṣẹ́ gan-an. Fún wọn ṣàmúlò. Ó fi sọ fún ọ̀dọ̀ bá láàrin ìṣètọ̀lẹ́. Bí wọ́n máa ń tọ̀tọ̀ àpọ̀jù. Lómi ilé pé ìtọ̀ ṣúgà ń tọ̀. Àfi ní gbogbo ohun tí ń ṣe ibẹ̀ bá ti dé mára pé àlàyé ẹni ní lásán ti yọ ikú òní gbẹ̀kùn àárẹ̀ gbogbo tẹ wà lọ́dún bọ́dọ̀. Ẹ bá ti kálàyé tẹ́sítẹ́sì bá onímọ̀ nípa ewé àtegbò lágbàlá mára pé wà ní gbóló. Ọ̀nà àbáyọ dé fún gbogbo ohun tí ń ṣe nínú. Bí ẹ̀fọ́ yìí bá ti wá délẹ̀, onígbọ̀n bàbá wa ti máa ń gbà yàn yànjú láti ṣàmúlò rẹ̀. Ìṣètò ṣúgà. Ó ti pẹ́ lára gan. Ó ní ìdá kan nínú ìyẹ̀fun. Ìdá kan nínú ìyẹ̀fun yìí ó di ní oyé ògidì. Ẹni náà mọ fi ìka àlábẹ̀ tó ga jù lábàlfà sẹ́nu láàárọ̀ láàárọ̀. Ìdá kan rẹ̀ ó di ní ògiri epo pupa. Síbí kan rẹ̀ gbígbé lura ni láwọn lẹ́sùn lẹ́yìn tá a bá jẹ tá a bá mu tán tó sì jẹ́ pé gbogbo ohun tó jọ mọ́. Àrùn ìṣètò ọ̀wọ̀ ni wọ́n palẹ̀ rẹ̀ mọ́lẹ̀. Ó sì ṣèrànlọ́wọ́ fún gbogbo ọlọ́mọkùnrin tágbára nǹkan ọmọkùnrin rẹ̀ ti ń dorí kodò sáá tí ó máa lérí léka tọ̀sọ́tò rúgbó bá rú lólùfẹ́. Ó sì jẹ́ wípé gbogbo àwọn àrùn ọlọ́jọ́ pípẹ́ ti máa ra ẹni wú sáá ó sì fèrè dé. Ọlọ́run kọ́ gbani. Àwọn àìsàn ìtọ̀rọ̀ wọ̀nyí tí múni ń lo kẹ lo rọ́bà ó pọ̀ lọ sún àdá. Àfin gbà yíyànjú ní gbogbo tí máa ń ṣe kálukú nínú àgọ́ ara tẹ fẹ́ tọ́jú lára pé ni ẹ máa bọ̀ wá o. Báwọn bàbá wa bá ti ń gbaru ẹni bẹ́ẹ̀ níyànjú wípé kọ́ da ìdá kan rẹ̀ sí popo pa. Ìdá kan rẹ̀ sínú oyin ojú. Ìdá kan tó sẹ́kù ó ní ká máa fi lo ẹ̀kọ́ gbóná láàárọ̀ láàárọ̀. Ó sì jẹ́ pé nígbà tẹ́yìn ó bá fi lo àwọn nǹkan wọ̀nyí láàrin bí ọjọ́ mẹ́ta márùn-ún kan. Gbogbo àwọn àrùn ìṣètọ̀ ọlọ́jọ́ pípẹ́ wọ̀nyí. Ìtọ̀ ṣúgà ti ń dá àyàn láàmú wọ̀nyí. Gbogbo àwọn wàhálà tẹ́yìn rí ń bí àpọ̀jù ìtọ̀ wọ̀nyí yóò sì fèrè. Àfi ń gbà yànjú pé gbogbo ìhòhò tí ń bá ń ṣe kálukú nú àgọ́ ara ẹgbẹ́ra o kẹ̀ẹ́dẹ́ mara pé. Nígbà àwọn àdìsí fún gbogbo àwọn ìhòhò tí ń gbé kálukú bá wá ní. Gbogbo ìhòhò gbogbo àìsàn tó ti pẹ́ lára. Àrùn ọlọ́jọ́ pípẹ́ tó ń tìrìn àjò gbogbo tí ò lójútùú tẹ́yàn fẹ́ rí ìdájú ẹ̀. Ẹgba nọ́mbà wọn nílé ìwòsàn bílẹ̀ mara pé kíákíá. 08067010215
1: ẹ̀yìn ẹ̀yẹ wa nílùú Àkúrẹ́ àti agbègbè ẹ̀ tẹ̀fẹ́ rí aláàjì ìmára pé kíákíá worldwide bàbá nílùú oko ní gbòkó nílùú Àkúrẹ́ fún àyẹ̀wò àti ìtọ́jú ara yín ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ wednesday àti ọjọ́bọ̀ thursday nìkan ni ẹni bá aláàjì mára pé bàbá omi oko ní ọ́fíìsì mára pé nílùú Àkúrẹ́ tó wà níbi tí wọ́n ti ń wọ mọ́tò adé gangan ni Ado Garage. Wọ́n lè dúkọ ibi tí wọ́n ti ń ta afẹ́fẹ́ gáàsì ní Adedeji Phase 1 Estate. Ilé kẹrin lọ́wọ́ àlàáfíà yín sí Adedeji Phase 1 Junction yìí ni ọ́fíìsì máa pẹ́ wà níbẹ̀ ní nọmba 10. Ojoojúmọ́ là ń ṣe ọ́fíìsì wa láti ọjọ́ Ajé sí ọjọ́ Sátidé láago mẹ́jọ òwúrọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ fẹ́ rí àlàájì márapé gangan ọjọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ Wednesday àti ọjọ́bọ̀ Thursday nìkan lọ lè rí bàbá omi oko àlàájì márapé ní ọ́fíìsì márapé ní Ado Garage.
2: Ó lọ tefetefe.
3: Ẹ̀yin ènìyàn.
2: Ṣé a ti gbọ́ nípa olùwòsàn sádáni wá yẹ́fẹ̀ wé àtegò náà wọ́n sáyé.
3: Bàbá ẹ̀rọ ṣẹ̀ fún ẹ.
2: Èrò ìyá.
3: Ẹ wá wo bí àìsàn ti ń fẹ́ lọ ní wàrà ń ṣèṣà.
2: Àjọ ogún bá ewé.
3: Àdọ́dẹ̀dẹ̀ máa oògùn.
2: Ọmọ ewé ìyẹ́wé ọmọ egbò yépo ọmọ agada ti darí ewé rẹ̀ máa gba ìṣègùn.
3: Tó mojú ìlẹ́jà ọgbà àìsàn dégóńgó.
2: Ọmọ kankan ewé ti fọ̀n ní wàràwàrà.
3: Ògiri gbígbẹ ohun àìfẹ́gbẹ́ ohun afà tó ládùn máa mú pìtàn.
2: Ilé ìwòsàn ìbílẹ̀ máa pẹ́ kíákíá
3: ní ìbòkún àdó.
2: Omi oko ni bàbá ti ń ta tú rẹpẹtẹ.
3: Mo ti lọ́wọ́lọ́wọ́ ogun ayé mi ò ṣẹ́.
2: Olúwa rẹ̀ òde bòkun ni.
3: Ẹ sáà máa pẹ bàbá sórí aago.
2: 08-04-29-91.
3: Agbára ewé àtẹ̀gbẹ́ ìṣẹ̀mbáyé ni bàbá fi ń fi ní sílẹ̀ nínú ìbò ikú.
4: Àìlera wo irú àìsàn wo ni lọ sí wa nínú àgọ́ ara tó jẹ́ pé tá a bá pinnu sí ní ẹ̀mí òògùn rẹ̀ tó kápá rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ yìí ta fàràánú tó sì bá ṣẹ́gun tẹ ìjọba nílé iṣẹ́ ìwọ̀.
5: Ẹ ṣeun atọ́kùn ṣe rí gbogbo àìsàn yóò wù kí a lè máa dojúkọ yálẹ̀ obìnrin tí inú dà láàmú ni bóyá ìsàlẹ̀ inú inú fanisomi tàbí kí nǹkan máa yí bí bóòlù olóòbù ní ìsàlẹ̀ inú obìnrin bó sì ṣe nǹkan oṣooṣù rẹ lè rójútùú àyíwá láti wá.

0: ọ̀gá lásán.
1: Bẹ́ẹ̀ ọ̀ṣọ́ ìdá mílíkì
0: ní wáwọ̀ pupa.
1: Ní gbogbo àgbà ò bá ní ìsinmi wọn.
0: Gbogbo ní ìwúrí kí o wá lè máa dojú kọ.
1: Nípa àwọn nǹkan tó dá yín lá.
0: Nípa àwọn nǹkan tó ń dá yín láàrùn ní àgọ́ ara.
1: Tẹ́ ẹ fẹ́ tọ́jú rẹ̀ ni.
0: Tí ẹ fẹ́ tọ́jú rẹ̀ ní ìlú
1: àti ìpínlẹ̀ yòówù kí ẹ lè wà.
0: Ẹ máa pín
1: àbẹ̀lẹ̀ wa sórí nọ́mbà
0: 0867.

Àkúrẹ́ àti agbègbè ẹ̀. Tẹ̀fẹ́ rí Aláàjì Ìmárà pé kíákíá worldwide bàbá lórí oko ní Bòkó nílùú Àkúrẹ́ fún àyẹ̀wò àti ìtọ́jú ara yín ọjọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ Wednesday àti ọjọ́bọ̀ Thursday nìkan ni ẹni bá Aláàjì Ìmárà pé bàbá lórí oko ní ọ́fíìsì Ìmárà pé nílùú Àkúrẹ́ tó wà níbi tí wọ́n ti ń wọ mọ́tò adúgangan ní Adó garage lọ́dọ̀dúkọ ibi tí wọ́n ti ń ta afẹ́fẹ́ gáàsì ní Adédèjì phase one estate ilé kẹrin lọ́wọ́ àlàáfíà yín sí Adédèjì phase one junction yìí ní

0: sọ́rọ̀ àìrọ́mọbí àìrí bí àìrí pọ̀mọ́ lẹ́nu mí ń dojú kọ fámì. Kódà ọ̀pọ̀lọpọ̀ ló ti bí kẹrí tí ọ̀nà wọlé ìkòsí tí ò lò tán irọ́ ni ìmú ò dúró. Iṣẹ́ ìyá ṣe lójú tí ìgbésí ayé èèyàn yóò fi dá. Gbogbo tó jẹ́ ìdíwọ́ nínú ọ̀rọ̀ ayé ẹ̀dá yóò ṣe yí padà, ó ṣe pàtàkì. Ọmọ ìyá mi ti ń gbọ́ mi lálẹ́ ká ṣàmójútó. Mo rò dáadáa lálẹ́ òní. Fún ìdúró ìhòhò kí wọ́n lè máa bójútó. Ó lò kó rẹgẹdẹ nínú lílọ bíbọ̀ rẹ tí ò fi ọláyà balẹ̀ tó fẹ́ rí dátú. Ọ́fẹ́ ìsọ lọ́jọ́ pípẹ́ kan ní fíwọlá pé tí ò di oníṣẹ́. Mo sì fẹ́ gbọ́ nínú. Ó dàbọ̀ sí àwọn ara ni títí ẹ tọ́jọ́ wípé tọ̀sọ́ toru kò sí tó lò tán kò sí àwọn. Ní tẹ́lò míì tó jẹ́ wípé àìsàn tí ń gbẹ́lò míì fínra nínú àgọ́ ara kò ṣe é sọ ká. Ọ̀pẹ inú tó ń tayà títa ní ṣòro. Ní lọ́pọ̀lọpọ̀ ń dojú kọ. Ọ̀dà àìsàn míì ó ti gba pábẹsẹ̀ lọ́wọ́ ẹlòmíì. Àti rímọ ron gbogbo nítòsí àti lọ́nà jíjìnrín nǹkan kà tó dìṣọ́. Àwọn ọkàn lára tán báyìí kó tó mọ̀ wípé nǹkan ti súnmọ́. Nínú ìlú kan wá jẹ́ ìbí. Ọjọ́ ìṣòro kan jẹ́ ìsàn tó fẹ́ tọ́jú. Gbéra láàárọ̀ ní ilé ìwòsàn bí ẹ mara tó. Nígbà ní ìwòsàn wa. Àwọn nígbónú ìpapọ̀ ó gbé ìyóhùn kó lè jẹ́ ìdíwọ́. Kó lè jẹ́ ìdààmú. Kó lè jẹ́ táìsàn nínú ọ̀rọ̀ rẹ bọ́ bá dé mara pé ọlọ́run yanjú. Nígbà ní ìwòsàn wa rè 08067-01-0215 Ọ̀rọ̀ ti ń ṣe tààrà àṣáájú tí ò ṣòro bàbá tó ní ìwòsàn ìbílẹ̀ mara pé lọ́la. Fún gbòógì ìbílẹ̀ a mara pé ń bẹ ńlẹ̀ rẹpẹtẹ tíjọba lù lóǹtẹ̀ tí ó sì lera yín láǹfààní. Ìjọba lágbàlá ní ìwòsàn ìbílẹ̀ mara pé tó sì jẹ́ pé bẹ́ẹ̀ ni ọba gbìyànjú. Fúndà ilé àmú nínú àgọ́ ara rẹ̀ pátá bí ó fèrè jù. Ó bá sì jẹ́ tàwọn bàbá. Ní tí ń gbà ilé àmú ló nílò. Ilé tí wọ́n ń sè lọ́bẹ̀ jẹ. Àgọ́ ara yín ní bá ti ṣàlàyé mára pé àlàáfíà jẹ́. Dàbó jẹ́ tó ní gbóná ò tí ń sọ̀rọ̀ tasẹ́tasẹ́ lójú ẹsẹ̀ tí gbogbo ti ń gbà ẹ̀ láàmú pátá tí ó pọ̀ ọ́rá tí ó dìgbà jù. Àwòtọ́ ti ń ṣe nínú ìsẹ̀mí. Ìrọ̀rùn báyìí. Ẹ̀bá ti dé àgbàlá ilé ìwòsàn ìbílẹ̀ mara pé kíákíá la. Àlàyé ni ẹ ṣe ń mara. Wọ́n bá kù fún ìgbéra láàárọ̀. Ìdí ilé ìwòsàn ìbílẹ̀ mara pé kíákíá wọ̀dù. Gbogbo àìsàn inú àgọ́ ara ìṣòro wọ̀nyí ọfà tó ń tàmì ayé ti ń gba nǹkan rúwọ̀. Ó lè fẹ́rẹ́ gé kó lè dìgbàgbé lójú ẹsẹ̀. Ilé-ìwòsàn ìbílẹ̀ mara pèrè lẹ́ẹ̀kan. 08067-01-0215
1: Ẹlẹ́gbàgbé ẹ̀yìn ẹ̀yẹ wa nílùú Àkúrẹ́ àti agbègbè ẹ̀. Tẹ̀fẹ́ rí Alhaji mara pé kíákíá worldwide. Bàbá lórí oko ní Bòkó nílùú Àkúrẹ́ fún àyẹ̀wò àti ìtọ́jú ara yín. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ Wednesday àti ọjọ́bọ̀ Thursday nìkan ni ẹ lè bá Alhaji mara pé bàbá omi oko ní ọ́fíìsì mara pé nílùú Àkúrẹ́ tó wà níbi tí wọ́n ti ń wọ mọ́tò adógangan ní Adó Garage. Wọ́n lè dúkọ ibi tí wọ́n ti ń ta afẹ́fẹ́ gáàsì ní Adédèjì Phase 1 Estate. Ilé kẹrin lọ́wọ́ àlàáfíà yín sí Adédèjì Phase 1 Junction yìí ni ọ́fíìsì mara pé wà níbẹ̀ ní nọmba 10. Ojoojúmọ́ là ń ṣe ọ́fíìsì wa láti ọjọ́ Ajé sí ọjọ́ Sátidé láàgbé méje òwúrọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Ṣùgbọ́n ẹ̀yin tó fẹ́ rí Alhaji mara pé gangan ọjọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ Wednesday àti ọjọ́bọ̀ Thursday nìkan ni a lè rí bàbá omi oko Alhaji.

08067 010215 08067 010215 gbọ́ lẹ́ẹ̀kan sí 08067 010215 kẹ́ ẹ̀ ló gbogbo ìyẹn mo sì ní lóyún ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ọ.